0: ìrì ọ̀run máa fẹ́, ìrì àánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń fẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni. Gbogbo èèyàn sán bí àkókò ìrì òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa. Apọ́sù Dr. SMO Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run Seed of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kilometer 54, Lagos Ibadan Expressway, Lufuwa pé ìpínlẹ̀ Ogun, Apọ́sù Oya.
1: Àṣẹ tẹnu mi jáde báyìí, kùtùkùtù ọjọ́ ìsinmi, bíbélì wípé ní kùtùkùtù òwúrọ̀, àwọn Màríà wọ́n lọ sí bòjì, wọ́n wá Jésù lọ, lẹ́yìn ìgbà tó rí pé Jésù ti kú, pàpà síbẹ̀ wọ́n pàpà wá lọ ní kùtùkùtù ní ọjọ́ ìsinmi láì mọ̀ pé ó ti jíǹde. Ẹ wá gbọ́ mi sà, àṣẹ tí ń bẹ ní òwúrọ̀ ọjọ́ ìsinmi báyìí, mo papọ̀ mọ́ Májẹ̀mú tá a fi pè mí, gbogbo ẹni bá gbọ́ mi, gbogbo bí tó bá wà ní gbogbo àgbáyé, èmi sọ tẹ́lẹ̀ níbi tí ara ti ń ní ọ lórúkọ Jésù, ìsinmi wọ ayé rẹ̀. In the name of Jesus,
2: amen.
1: Láti òní lọ, ara òní ni ọmọ,
2: amen.
1: Ara òní ni ọmọ rẹ,
2: amen.
1: Ara òní ni ìyàwó rẹ,
2: amen.
1: Ara òní ni ọkọ rẹ,
2: amen.
1: Mo pe àánú láti ọ̀run wá lórúkọ Jésù, àánú dìde fún ọ,
2: amen.
1: Ọ̀rọ̀ rẹ dayọ̀,
2: amen.
1: Níbi tá a ti gbàgbé rẹ lónìí, Ọlọ́run rántí rẹ,
2: amen.
1: In the name of Jesus,
2: amen.
1: Oya lọ ṣe bí ọba,
2: amen.
1: Bẹ́ẹ̀ ni yóò rí,
2: amen.
1: Ọ̀rọ̀ rẹ dayọ̀,
2: amen.
1: Jésù olúwa wa,
2: amen.
1: Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé òní lọ́jọ́ ìsinmi, ògo ni fọ́lọ́run lókè ọ̀run, Ọlọ́run ọjọ́ ìsinmi ẹni tó ní gbogbo agbára òun náà ni ọpẹ́ yẹ fún. Màá fẹ́ kó kàn gbé ojú ẹ sókè, kò kàn sọ pé olúwa ọmọ ṣe o, olúwa ọmọ ṣe o, kọjú sí egun kẹ́ni, egun kejì, egun kẹta, egun kẹrin, máa yin Ọlọ́run, rìn síwájú tó padà sẹ́yìn, sọ pé olúwa ọmọ ṣe o, mo jí ara mi jí, ẹsẹ̀ mi lè rìn, mo gbé ọwọ́ mi ó ṣe é gbé, mo gbé ẹsẹ̀ mi ó ṣe é gbé, mo lánà mi ó sọ̀rọ̀, ẹ gbé ọwọ́ méjì sókè, ẹ gbé sókè, ẹ sọ pé olúwa ọmọ ṣe o, kàn yín lógo, yín lógo, yín lógo, yín lógo, ha! Ọ̀rọ̀ tẹnu mi jáde lẹ́yìn ọpẹ́ wàárí ìyanu,
2: amen.
1: In the name of Jesus,
2: amen.
1: Wàárí ìyanu,
2: amen.
1: Wàárí ìyanu,
2: amen.
1: Wàárí ìyanu,
2: amen.
1: Wàárí ìyanu,
2: amen.
1: Wàárí ìyanu,
2: amen.
1: Wàárí ìyanu,
2: amen.
1: Nbí ayé ti gbàgbé rẹ lórúkọ Jésù ti Nazareti, wọ́n máa rántí rẹ,
2: amen.
1: Wọ́n máa rántí rẹ,
2: amen.
1: Wọ́n máa rántí rẹ,
2: amen.
1: Wọ́n máa rántí rẹ,
2: amen.
1: Wọ́n máa rántí rẹ,
2: amen.
1: In the name of Jesus,
2: amen.
1: Gbọ́ mi dáadáa, Ọlọ́run máa rántí àwọn èèyàn, àwọn kan bẹ tí ayé ti gbàgbé. Ó jẹ́ mọ̀ pé ọmọ ga máa gbàgbé èèyàn, ọmọ téèyàn bí a máa gbàgbé, a lóun fẹ́ sin nǹkan báyìí fó bí òun, a dẹ̀ gbàgbé, kì í ṣe fọ́ọ̀tì ẹ̀, ó gbàgbé ni. Àwọn òbí a máa gbàgbé ìtẹ́fẹ́sì fọ́ọ̀mù ńgbà mi, kò tún wá ku ọ̀rẹ́ rẹ, ká tún sọ ọ̀gá rẹ, ká tún sọ olóore rẹ, ayé máa ń gbàgbé èèyàn. Mo gbàdúrà gbogbo ibi tí ẹ̀tọ́ rẹ wà tí ayé ti gbàgbé ẹ lónìí, olúwa rántí rẹ padà,
2: amen.
1: Rántí rẹ padà,
2: amen.
1: In the name of Jesus,
2: amen.
1: Bọ́ ìwé Genesis yẹn ní chapter 8 ní verse 1, Ọlọ́run sì rántí Noah àti ohun àlàyé gbogbo ti ń bẹnu ọkọ̀. Ẹ gbọ́ mi sà, Tọ́lọ́run ò bá rántí ẹ, bóyá omi yẹn ní ìbá pa wọ́n run pátápátá, but Ọlọ́run rántí pé Noah mọ̀ ń bẹnu omi. Ẹnìkan gbọ́ mi sà, níbi tí ayé gbàgbé rẹ sí lónìí, olúwa rántí rẹ,
2: amen.
1: Mo lóluwa rántí rẹ,
2: amen.
1: Sọ pé olúwa mi,
2: olúwa mi,
1: ẹ rántí mi,
2: ẹ rántí mi.
1: Táyé bá gbàgbé mi,
2: táyé bá gbàgbé mi,
1: Ọlọ́run,
2: Ọlọ́run,
1: ẹ gbọ́dọ̀ gbàgbé mi,
2: ẹ gbọ́dọ̀ gbàgbé mi.
1: Ẹ̀yin lẹ dá mi,
2: ẹ̀yin lẹ dá mi.
1: Olúwa rántí mi,
2: olúwa rántí mi.
1: In the name of Jesus,
2: amen.
1: Wàá wájú padà báyìí, so pe oluwa
2: oluwa
1: eran ti awon omo mi
2: eran ti awon omo mi
1: nibi kibi ta ba lo
2: nibi kibi ta ba lo
1: eje ba yin pade
2: eje ba yin pade
1: eje ba nu pade
2: eje ba nu pade
1: oluwa
2: oluwa
1: eran ti idile mi
2: eran ti idile mi
1: nibi kibi ti eni kokan ba wa
2: nibi kibi ti eni kokan ba wa
1: oluwa eran ti won
2: oluwa eran ti won
1: in the name of Jesus
2: amen
1: o je mo pe opolopo obirin nbe le oko won ti bimo kilo fa orun o ti ranti eni won kigbe won gbo but won ti ranti eni okun obirin kan je rakeli ninu owo mimo rakeli je iyawo jacob rakeli je arewa rakeli je eni ti oko oko re fe gan but o wole oko ko bimo egbon re ti nje lea won lo wa bimo bibe ni so pe lea buru ewa bibe di fi di e mule pe lea o buru ewa ko lewa rara ama aburo re rakeli o lewa but o yagan bibe di wi pe ninu we genesis yen e ja ka wo chapter 30 ni verse 22 olohun ti ranti rakeli olohun ti gbo ti re o si sini inu ene kan gbo mi sa ti awon orun ba gbagbe re loni aranti re
2: amen
1: gbogbo eyin obirin te n woju oluwa fomo ibi kibi te ba wa e gbe owo otun yin le inu yin bayi e gbe owo otun e gbe si ikun yin be ni gbogbo eyin te ba n gbo mi te ba wa social media e ba mi share fun awon ti n woju oluwa fun omo tori pe atetenu mi jade ni mo duro bi ko ati iriju oledumare mo duro mi o da duro mo n soro mi o de da soro bo ba le sami loni oluwa ranti re
2: amen
1: oh my god oluwa ranti re
2: amen
1: oluwa ranti re
2: amen
1: o ya lo loyun
2: amen
1: o ya lo loyun
2: amen
1: o ro yo lo
2: amen
1: o ya lo loyun
2: amen
1: in the name of Jesus
2: amen
1: nebi aye ti gbagbe re loruko Jesus ranti re
2: amen
1: gbe owo esinu gbe owo esinu obere kan je ana ni first samuel ni chapter 1 ni bode verse 19 o ti lo silo o ti gbadura e ma gbo ti verse 19 wi oni won si dide ni kutukutu owuro won wole lati sin oluwa won pada wa si ile won ni rama elikana ti ma ya re oluwa ti ranti re kai eni kan gbo mi sa bi oluwa ti n be ti emi e wa ni waju oluwa eni ti emi duro oluwa ranti re
2: amen
1: in the name of Jesus
2: amen
1: because o ti pade eni ororo ni waju pepe ni silo o de ti sure fun egbo mi sa se ri ta ba pe ni isin won fi sere bibe ni wi pe ranti ojo isin mi lati ya si mimo ranti ojo isin mi lati ya si mimo awon ojo isin mi bayi eyan gboro fi sere ojo nla ni ojo agbara ni ojo iyanu ni te ba wo bibeli daada wa ri pe opolopo se ami ati yanu ti Jesus se opolopo re bo si ojo isemi ojo se ami ati yanu ni wa gbo mi sa ti ayajo oni la ma pe ni anointing service eyan gboro miss awon program bayi anointing service a fi ororo yan gbogbo eniyan o gboro je ki ori re ko wa tesi lati gba ororo fun abo fun osu toto yi tori pe osu majemu ni awon okokun ma n danyan wo opolopo ileri ni won ma n ye niwaju eyan but ta ba fi ororo se edidi re won o ni le ni ipa lori e enowo si mi mo soro bi woli to ba le fo soke same mo pa lase agbara ti okokun kan ko fi ni ipa lori eri re loruko Jesus o ya gbagbara
2: amen
1: o ya gbagbara
2: amen
1: o ya gbagbara.

0: gbogbo eyan won lo te wa labuja orisirisi address le fun wa ku mo pe mi abuja daada oniruru address ni but eleyi oda be pe eleyi correct daada bo se so e farabale ke gbo address program to ma bere ni ojo mesan oni ojo monday ojo mesan oni lo ma bere on the 13 area 10 old parade ground behind radio house yen pe leyin ile se radio yen yes behind radio house ibeni at the junction of international conference center ibeni adjacent ile awon ami yen ekota ti won yen adjacent eni ko se director put adjacent e gbo mi sir program yi ti oluwa palase majemu wa nbe happening healing crusade gbogbo ewo ti ile re ti saisan gbogbo ewo ti aye re saisan mo palase loruko jesu o ya gba ewo so
1: mi
0: oluwa so fun mi pe opolopo eyan nbe labuja won ti so abuja di asale fun o ile ti ku fun iwo labuja abuja to wa iwo na mo to sele nbe okoro eniyan ni won gba abuja won di melonia ogoro ti di bilonia ani awon trilonia wa labuja ibe na ni won wa to ro na lo oluwa so pe ka pade ninu ipade layi o seta lati tu ogoro yan sile mo so fun o pe gbogbo eniyan ni yo bu ye pe abuja sinu igo abi kekan ikeke kere busibe ama anoeti e fun iwo tori pe ni abuja o gboro si aseyori igba marun ni mo ma anoeti ojo kini titi de ojo karun o ma ni agbara sa e gbo mi sa ase tenu mi jade bi oluwa ti nbe ti emi e wa ni waju oluwa ti emi duro aye re dide
1: amen
0: mo aye re dide
1: amen
0: aye re dide
1: amen
0: aye re dide
1: amen
0: gbogbo awon ti so eri yen eh mo padura na gbade be won foju kan woli won ni eja gbo kan be
2: mo dupe lowo olorun alaye mo dupe lowo olorun baba si be baba fun ore ofe omo ijo yin lo tori afefe ni idosake won ba yin soro
3: akoko kan wa ti ese eto mi ire owuro eni ki awon oluso yin ki won mu ogomo lowo pa ma fi sinu omi yen so omi yen sise itusile fun iyalenu mo bu omi yen kale lalenu mo ma bu omi yen kale to ba di aro ma idaji ti program yen ba ti bere ma bu omi yen wole emi na wa lo wa ogomo yen mo wa fi gbonu omi yen mo wa pase mo ni olorun baba se bi oba ni latara igbagbo mo fe ki olorun ko mi si omi yi olorun baba se bi oba mo tun wa pase sinu ororo ti mo ni nile tori omo mi kan ni problem ese ofa ni ojo pipe every year ese ma wa lo ma nbo ma lo ma nbo ni akoko te se program yen kororo yen ti mo ni nile mo a fi ogomo yen si mo a pase si pe mo a daruko yin sinu ti n ba ti lo ororo yi fun omo mi oluwa ba mi tun sile gbogbo ogun ofa ojo pipe ko gbe jade ninu aye re ko fi neti ibota mo pase sinu ororo yen si alenu olorun odo mi ko lomo yen gbe omo yen o ti ni problem bi ojo meji to ti sun kale egbon re kan wa ba mi ni pe omo yen ma be bi to sun ah ni de egbon kankan ko ye se re to ti nda mo re o de se wa e kilo mi o se gbera ni yen mo ba gbo na si be wa ba mi to sun tara re gbona ese yen wu o wa da bi pe ese yen fe tu jade mi mo se gbe ororo yen ni yen mo fun mu aro mo fun mu lase mo fun mu lale kin to ku be mo para fun mo fi ororo yen para omi ti mo fi ogomo si yen mo gbe fun ko mu omo mi yen titi jo yen omo ti o ti dide lati ijo meji to sun kale ki o to di ale irole ijo yen ko pe wakati meji ti mo fi kini yen si lara ti mo para fun ti mo fun mo omo agbalagba ni 20 years bayi wa to fi pe 1 hour omo yen ti dide o si n wera rin ese yen diẹdiẹ o ti n lọ o ti n bọ oogun ti jade gbogbo ara gbígbóná ọlọrun ti bá mi mú kúrò mo wá yan ọlọrun lójọ yẹn ọrọ rẹ má jẹmọ mo máa ń san every month mo máa ń san 2000 so ẹtún ní ká san ọrọ kan lọjọ kan fi kó rùn kó tó wọ níjọ yẹn ká san ọrọ yẹn even though ẹni tí ò bá ní rárá kéèyàn san 1000 mo sáré 1000 san ní ọjọ yẹn nírọ̀lẹ́ ni mo rí owó yẹn san before kó rùn aago mẹ́rin tá a kírun tán tori musulumi ni mi mo so re yen so olohun da je re agbara re ojo yen ni okunrin kan ni testimony o so okunrin yen o so fun yin pe ni ilu ohun bibeji awon okanrin okunrin bi pe ororo yi òun wá pàṣẹ síbi kàlẹ́ndà yìí òun wá ní gbàdúrà sí i pé tó bá jẹ́ lóòótọ́ ṣe bí ọba ń bẹ nínú ayé òun òun nígbàgbọ́ lára yín ọmọ òun tó wà nílùú kí ó dìde kó sì rìn òun pàṣẹ sínú kàlẹ́ndà yìí pẹ̀lú òróró yẹn ń fi ra kàlẹ́ndà yìí òun dára gbọ́ ìdíjọ́ kejì àbíjọ́ kẹta ni wọ́n pè òun pé ọmọ yẹn ti padà rìn so ọjọ́ yẹn gangan èmi náà ní ẹ̀rí yẹn mo gbé ọlọ́run àlàyé ga mo yan ọlọ́run nípa ṣẹṣẹ ìrìnsẹ yín òróró yẹn fọhùn so ẹ tún ní kára pẹfúmù kan pé programu pẹfú yẹn kàtémi òróró dẹ wà ní ọ̀nláìn tá a dédé so pẹfúmù yẹn mo fi gbàgbọ́ mo pray sí mo dárúkọ yín sílẹ̀ pé tá a bá ti fẹ́ jáde everywhere tá a bá ń lọ ká máa lo kò sí ojú mọ́ tí wọ́n bá ti lo pẹfú yẹn mo máa ń rí ọwọ́ olúwa mo dúpẹ́ mo yan ọlọ́run àlàyé mo gbé ọlọ́run àlàyé ga torí tó ṣe ohun torí tí àwọn rẹ dúró mo yan ọlọ́run nínú ayé mi èdè ẹ̀rí mi rè.
0: Ẹ mo pàṣẹ tá a bá rí ọfà tí ń bẹ lára rẹ ó yẹ jáde in the name of Jesus. Ìgbàgbọ́ ni òróró iṣẹ́ agbára ló ṣe má mi sì tó ni ó máa ní agbára ẹ wá gbọ́ wọ́n ní pẹ̀fún tá a ṣe ń jọ sí everybody ló rà fúnra rẹ̀ náà ẹ̀gbọ́n nǹkan tí wọ́n máa ń sọ wọ́n ní àwọn ò lè lò ó káwọn mọ́ lẹ́rìí. So ìwọ náà so mọ̀ pa gbàdúrà sí oyin mọ gbàgbé o mú oyin ẹ dání lónìí bẹ́ẹ̀ ni mo máa pray sí oyin yẹn màá dẹ̀ fún yín ní àwọn àṣírí kan lórí táǹpẹ̀ ní oyin mo gbàdúrà lórúkọ jésù tí nasarete ogo rẹ jáde wá wà ní testimony wà ní testimony wà ní testimony wà ní testimony wà ní testimony in the name of Jesus ẹ jáde ókè lọ.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Ọ̀jẹ̀mí tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládépò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Kòkòkò lórí rédíò yín. Ẹ má rò fáwọn ọmọ kan wíńdò ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀. Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
2: Ayé àdùn bí oyin, àdùn bí oyin ṣe.
3: Yorùbá Yorùbá yorùbá.
1: Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
4: splash.
1: Aminat Adetun Badmus Mọ́tàlá ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Káìkáìkáìkáìkáìkáì. Ó máa ṣerégedé.
5: Splash FM 105.5.

0: tó wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékúnlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹ jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Matthew orí 14 ẹsẹ̀ 31. Ìwé Matthew orí 14 ẹsẹ̀ 31. Báyìí ni ọ̀rọ̀ Olúwa wí. Lójú kan náà, Jésù na ọwọ́ rẹ̀, ó dì í mú, ó wí fún pé, ìwọ onígbàgbọ́ kékeré, èé ṣe tí ìwọ fi ń ṣe iyèméjì. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn àwọn olùgbọ́ mi kó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ lónìí. Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé lóko lẹ́yìn odi, lónìí ọjọ́ 5 oṣù keje ọdún 2026, mo kí yí káàbọ̀ sí àkókò ìre òwúrọ̀. Ọlọ́run ìre yóò fi ìre fún ayé yín, yóò fi ìre fún ìdílé yín, yóò fi ìre fún iṣẹ́ yín. Níbi tá a kà ní kọ̀pẹ́kọ̀pẹ́, ìṣòro tá a bá pàdé ńbẹ̀, òun ìṣòro iyèméjì. Iyèméjì ni Pétérù ṣe nínú ibi tá a kà yìí, ó sì mú kọ́mọ rì. Pétérù ti rìn lórí omi tó fẹ́ lọ bá Jésù, ṣùgbọ́n nígbà tí ó wo ara rẹ̀, tó wo omi lọ́pọ̀lọpọ̀, ọkàn rẹ̀ ṣiyèméjì, ó sì bẹ̀rẹ̀ sí rì. Jésù wá náwó mú, ó ní kí ló ṣe ọ́? Ìwo oníkékeré ìgbàgbọ́, èé ṣe tí ìwọ fi ń ṣiyèméjì? Ìwo olùgbọ́ mi láàárọ̀ yìí, mò ń béèrè lọ́wọ́ rẹ pé èé ṣe tí ìwọ náà fi ń ṣiyèméjì? Ó sì gbèsè ayé kan tí ò ní kùdìẹ̀kudiẹ tiẹ̀, kò sì sí ẹ̀dá kan tí ò ní agbọ́n tí ó ti ń ṣe iyèméjì. Iyèméjì ni bí pé bó ni nǹkan yìí ó ṣe rí? Tá a bá ní ó rí bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ńkọ́? Tá a bá ní bí ó ti lọnu tí ò lọ ńkọ́? Kí la fẹ́ ṣe sí i? Ṣùgbọ́n ara mi nínú Olúwa mọ́ sí iyèméjì. Jésù ń bẹ láàyè, agbára Ọlọ́run ka, ẹ̀mí Ọlọ́run ń bẹ fún àwọn tí ó nígbàgbọ́ nínú rẹ̀, torí náà mọ́ sí iyèméjì. Ẹ jẹ́ sáré wo ìdí tí àwọn èèyàn fi ń sí iyèméjì. Ìdí àkọ́kọ́ ni pé nítorí ìkùnà àtẹ̀yìnwá. Tí a bá wo onúwe onídàájọ́ orí 6 ẹsẹ̀ 13, a rí Gídíónì, ẹni tó ń ṣe iyèméjì, tó lọ sá pamọ́. Tí áńgẹ́lì Olúwa yọ sí, ó ní Gídíónì, kí ló dé? Lọ ní agbára rẹ yìí. Ó ní èmi kẹ̀, agbára kẹ̀, tó yẹ pé gbogbo iṣẹ́ tá a bá ti ṣe làwọn ará Midiani wá tí wọ́n wà ń kó lọ. Èmi ò lágbára kankan o. Èkejì tí àwọn èèyàn fi ń ṣe iyèméjì, ó ní nígbà tí ìgbàgbọ́ wọn bá kéré, bá a ti sọ nípa ti Pétérù ní ìgbàgbọ́ rẹ̀ kéré, ǹjẹ́ ó ṣe iyèméjì? Ìdí kẹta táwọn èèyàn fi ń ṣe iyèméjì ni nítorí àìní ìrírí. Ìrírí sì ni àgbà olùkọ́ ni. Ní téèyàn bá mọ̀ kọ̀ mọ́ náà ni, béèyẹ ti wulẹ̀ kọ́ dàgbà tó. Àìmọ̀kẹ́ pẹ̀lú a máa mú iyèméjì wá. Torí náà, ara mi nínú Olúwa mọ̀ sí iyèméjì o. Torí pé iyèméjì ó ń dín Ọlọ́run kù ni. Iyèméjì ó ń dín agbára tiwọ́ gara rẹ kù ni. Iyèméjì ó máa ń dín ìdáhùn àdúrà lọ́wọ́, kì í jẹ́ kí iṣẹ́ ìyanu ọ̀ya kankan, ó sì máa ń dín ìlọsíwájú lọ́wọ́. Ọ̀nà wo la wá lè gbà tá a fi bọ́ nínú iyèméjì? Nígbà tá a bá ní ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ àìṣẹ̀tàn, ìgbàgbọ́ wípé bó tilẹ̀ pa mí, síbẹ̀ èmi ò ní ìrètí nínú rẹ̀, gẹ́gẹ́ bí Jóòbù, ìgbà náà la ṣẹ́gun iyèméjì. Nítorí náà, jẹ́ akíkanjú, ẹni tó ní ìgboyà, ẹni tó ṣe ọkàn rẹ̀ gírí. Lẹ́yìn náà, wá ìmọ̀ rí, jẹ́ ẹni tó ní ìmọ̀, iyèméjì yóò sì fò lọ. Ara mi nínú Olúwa mọ̀ sí iyèméjì o, nítorí wípé nínú Jésù Kristì ni ìṣẹ́gun wà. Ẹ jẹ́ ká sórí òní. Olúwa, gbogbo olùgbọ́ mi ní òní ọjọ́ 5 oṣù keje ọdún 2026, ṣẹ́gun iyèméjì nínú ayé wọn. Gbogbo ẹ̀mí tí mo wọ́n sí iyèméjì, lórúkọ Jésù, tẹ́rí rẹ̀ bá. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi, gbogbo agbára tí mo yín sí iyèméjì, Ọlọ́run bá wí. Iyèméjì ti ń dín ògo yín kù sẹ́yìn, ti ń fọwọ́ ìyanu yín sẹ́yìn. Lórúkọ Jésù, Olúwa fi bú. Gbogbo àwọn ìkùnà àtẹ̀yìnwá tó mú yín ṣe kámikàmikámi, Olúwa fi wọ́n bú. Gbogbo ogun àìgbàgbọ́, irú èyí tó dé bá Pétérù tó tiẹ̀ ti lọ nínú ìgbàgbọ́ tó ń rìn lórí omi, ṣùgbọ́n tí iyèméjì fa wọ́ rẹ̀ sẹ́yìn tó fẹ́ mú kó rì, gbogbo àìgbàgbọ́ bẹ́ẹ̀, Jésù bá wí. Ẹ gba ìgbàgbọ́ ààyè, ẹ gba ẹ̀mí sí ààyè. Àìní ìrírí tó mú iyèméjì wá, Olúwa fi bú. Olúwa fi ré. Olúwa fún àwọn ọmọ rẹ ní ìmísí rẹ. àìmọ̀kànmọ̀kà tó sọ àwọn èèyàn yìí di oníyè méjì jésù olùwàfíbu gbogbo agbára lórúkọ ti jésù tó furúgbìn iyè méjì sínú adilé rẹ olúwa dáná sun gbogbo ẹ̀mí tó fún iyè méjì sínú iṣẹ́ rẹ olúwa dáná sun gbogbo ẹ̀mí tó fún rúgbìn iyè méjì sínú ìdáwọ́lé rẹ olúwa fi wọ́n bú ayé rẹ kó gba ìmísí ọ̀tún ìdílé rẹ kó gba ìmísí ọ̀tún gbogbo agbára tí ń ṣe kámikàmikámi nínú gbogbo ìdáwọ́lé rẹ nínú iṣẹ́ rẹ nínú ìdílé rẹ nínú ìrìn àjò rẹ lórúkọ jésù olúwa tẹ́rí wọn ba ìyá gba agbára tó borí iyèméjì gba ìmísí tó borí iyèméjì gbogbo àwọn tí ń ṣe iyèméjì tí wọn ò jẹ́ kó ọ̀rọ̀ náà lọ lórúkọ jésù ọlọ́run bọ́ ṣẹ́gun wọn gbogbo àwọn tí ń ṣe iyèméjì tí ń dín ọwọ́ ìrìn àjò ayé tí ẹ kù sẹ́yìn lórúkọ jésù olúwa ṣẹ́gun wọn ayé rẹ sì gba ìmísí ọ̀tún ó gba agbára ọ̀tún ó gba ìwàláyè ọ̀tún agbára ọ̀gá ògo ṣíji wọ̀ ẹ̀mí jésù sì balẹ̀ ọ ìfarahàn àwọn ọmọ ogun ó wà lórí ayé rẹ nítorí náà máa lọ ní agbára ọlọ́run kó wọnú ìṣerere rẹ lọ kó wọnú ayọ̀ rẹ lọ ìyá gba agbára ìgbàgbọ́ iyèméjì ìyá pòórá iyèméjì pòfó iyèméjì pásán iyèméjì di aláìríṣe nínú ayé àwọn olùgbọ́ mi lónìí ọjọ́ karùn-ún oṣù keje ọdún 2026 ayé yín ti gba ẹ̀mí sí ọ̀tún ogun iyèméjì olúwa ti ṣẹ ẹ̀mí iyèméjì olúwa ti fi bú ìran gbogbo tí ń ṣe iyèméjì lórúkọ jésù ẹ gba agbára ọ̀tún ẹ gba ẹ̀mí sí ọ̀tún iyèméjì tí ò jẹ́ débi ògo iyèméjì tó fẹ́ kí pétérù ó rì lórúkọ jésù ìwo ò ní rì sínú agbami ayé o ò ní rì sínú agbami ayé iná ayé ò ní jú ọ omi ayé ò ní gbé ọ lọ lórúkọ jésù di alábùkún fún di ẹni tó ṣe rere di ẹni tó ránú gbà ògo ọlọ́run ẹwọ ọlọ́run ìmísí ọlọ́run àánú ọlọ́run ìbẹ̀wò ọlọ́run kó sì balẹ̀ ayé rẹ lórúkọ jésù ògo ọlọ́run yí ọ̀ka àánú ọlọ́run ṣògo lórí rẹ ẹ̀mí ọlọ́run wà pẹ̀lú rẹ ó sì ṣe rere lórúkọ ti bàbá lórúkọ ọmọ oṣù keje yìí ayé rẹ ó nítumọ̀ ìfẹ́ ọlọ́run ó ṣe mọ́ ọ lára ó ní wà bákan náà mọ́ ẹ̀mí mímọ́ yóò ṣe àtìlẹyìn fún ọ yóò sì dára fún ọ lọ kó sì ṣe rere oṣù keje ìlàjì ọdún ni lórúkọ jésù yóò dára fún ọ mbẹ ó yè níbẹ ó yanjú níbẹ ó ṣe rere níbẹ ó rogolò mbẹ àánú ó ṣògo lórí rẹ eré ọmọ wọ káàkiri ni àánú ọmọ tì ọ lẹyìn ni ìfẹ́ ọlọ́run ó sì ṣe mọ́ ọ lára o sì ní wà bákan náà mọ jésù olúwa wa ire o.
0: ẹ pàdé wa fún àkọ́tun ètò yìí lọ́jọ́ mẹ́jọ ní dédé àkókò kan náà olùṣọ́ àgùntàn wa ni ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé john adékunlé adédokun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08039501349 lẹ́ẹ̀kan sí 08039501349 títí ọjọ́ mẹ́jọ ká pàdé láyọ̀ èmi ni tiyín tòótọ́ joy ọ̀làdẹ̀jọ.

0: Àwa ti gbẹ́ròyìn tó dùn ní ẹ̀sùnmọ́ bí ẹ wá gbọ́n náà. Àwa ti gbẹ́ròyìn tó dùn ní ẹ̀sùnmọ́ bí ẹ wá gbọ́n náà. Wọ́n bá ń bèrè pé ròyìn kí la wà ń kà àti fún tẹ́ẹ̀dọ̀ ni ó gẹ́gẹ́gẹ́ ó bà gẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́. Wọ́n ń bèrè pé ròyìn kí la wà ń kà ó ti fún tẹ́ẹ̀dọ̀ ni ó. Pẹ̀lú ẹ kó ojúmọ́ ó lọ fún àfà òṣèré gidi.
1: Ó ṣe bí ọmọdé.
0: Ó
1: gbé tún fúlù dání.
0: Ó gbé tún fúlù dání tí fún tẹ́dọ̀
1: rẹ̀ ṣó.
0: Máa dẹ́yìn ṣó.
1: Wọ́n padà mú búrẹ́dì wá o.
0: Àgbàdo ẹra kí náà láti supermarket.
1: San Cross ni.
0: Ẹlẹ́jà akẹ́já sínú.
1: Ilé tí o máa ń láìkì yẹn.
0: Tó ẹ káàárọ̀ ẹ kú ọ̀yẹ̀ tó là péré ń gédé. Jíjí ni mú wòrán kankan
1: o. Adúpẹ́ o.
0: Bẹ́ẹ̀ jíjí làtàǹpà kó jí tí wọ́n ń wòrán ọ̀nà. Òréré báyìí ni gbogbo wa ń wò wá kì í ráyè.
1: Bẹ́ẹ̀ni.
0: Gíngín la dáhùn ṣe tó mewé ire.
1: Bí dandan ni kí ni
0: òun. Gbogbo wa lò pè nípa àkúnlẹ̀yàn. Àránṣogún ọdún pẹ́rẹ́ o bẹ́ẹ̀ láṣọ àrán ò ya. Àránṣọgbọ̀n oṣù ní kòkò aṣọ àrán ò ya. Àbẹ́ẹ̀ gbọ́ kò sírú aṣọ tá ó fàrán wé láéláé fá àbàdà. Àti wípé ẹ bá wa yọ̀ abímọ ẹnu bá bọ́ lọ́mọ làá tí kọ́ gbọ́.
1: Bẹ́ẹ̀ ni o.
0: Bẹ́ẹ̀ sì ni lẹ́nu agbẹ̀bí làágbé gbọ́ ẹ̀kú ewu ọmọ.
1: Ìyá
0: àbí ènìyàn ọkọ̀ sọ̀rọ̀.
1: Tó ti rí ikú ewu ọmọ.
0: Ọkú ewu ọmọ o.
1: From experience la fi ń sọ̀rọ̀.
0: Bẹ́ẹ̀ni káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ wọ́n ní eégún tẹ́ rí yẹn kì í jà kàràpà kákan kì í jẹ wọ́wọ́. Bárà ọ̀run bá fọwọ́ bẹ epo gbígbóná ajẹ́ pé èdì ní ń di. Ẹ̀ka wọ sórí ti fún tẹ̀dọ̀ ìròyìn òní jẹ́ ọjọ́ karùn-ún.
1: Ẹ̀rín
0: mọ́ ọdún yàn. Òní jẹ́ ọjọ́ karùn-ún. Àsìkò ọdún eégún báyìí. Eégún ọ̀gbọ́dọ̀ tíá yìí pé kọ́ tọwọ́ bọnú agbada gbóná.
1: Eégún
0: be careful na express you dey go. Òní jẹ́ ọjọ́ karùn-ún nínú oṣù kẹfà. Òjìlélẹ́gbọ̀n ọdún oṣù keje ni o. Òjìlélẹ́gbọ̀n ọdún ódín mẹ́rìnlá. Bẹ́ẹ̀ ni òní jẹ́ ọjọ́ karùn-ún on the 5th of July 2026. Agbẹ́sìfò tẹ̀dọ̀ ròyìn dé ẹ máa bá rí aká lọ. Ọlọ́rẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ o ti ń kó ìfẹ́ ràn mí. Ọlọ́rẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùsì lorúkọ tí mò ń jẹ́ Elephant Solo Yínre ọ̀kan ṣoṣo àjànà kútẹ́gbà gbòjì ẹ̀fọ̀n papọ̀jọ GR Coast Sky Gíran Global Radio King of Scorer Continental and Intercontinental ojúmọ́ aláyọ̀ ẹ̀lẹ́m̀bẹ̀wò. Ẹ kú kalẹ̀.
1: Ó dẹ̀ jẹ́ máa kíra pé ẹ káàárọ̀ ni gbogbo ibi tí ẹ̀yin ti ń láǹfààní láti máa gbọ́ wa àbí déédé ibi tá a bá báyín lásìkò tá a báyín náà la fi ń kíyìn o.
0: Bẹ́ẹ̀ni.
1: À ń kíyìn láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM.
0: Yọ́mọ̀.
1: Ilé funfun Báláwo Fẹ́lẹ̀lẹ̀ nílùú Tìbàdàn. Ti fún tẹ̀dọ̀ ròyìn rèé o agbèdè ni kẹ̀kẹ́lukẹ̀. Ẹ ti ń jẹ́ láti 19 tó ti pẹ́. Ọdún kọkàndínlógún rèé 19 years. Oh my God. Ẹ tún máa gbádùn wa sí i láṣẹ lọ́wọ́ Elédùmarè. Àwọn ìwé ìròyìn ti tò lórí tábìlì wa o. Daily Post rèé kì í ṣe Daily Post o. Punch rèé. Vangard rèé.
0: Vangard nù.
1: Guardian rèé.
0: Nigerian Tribune.
1: Punch rèé.
0: Guardian.
1: Nigerian Tribune. Vangard.
0: Daily Sun. Sunday Sun.
1: Àwọn àjọ orílẹ̀-èdè wa Nàìjíríà tá a mọ̀ sí àjọ náà náà
0: kó
1: wọlé o.
0: Nánu nù. Àwọn
1: tìlókè náà kọ BBC. Wọ́n kó wọlé àwọn òṣèkí ní ẹfun yín láàárọ̀ tòní. Ìròyìn wa ni yóò bá yín lára mu kò ní gbòdì lára yín.
0: Àmì o.
1: Yá. Àdínì yín náà ni o. Aminat Adeto. Gbàdúrà orúkọ tèmi. Mọ tẹ̀lé ayé ilé ètò ìṣe bẹ́ẹ̀ kọ́ mọ́mọ́.
0: Ó ń gbẹ́gẹ́jì.
1: Mọ́mọ́.
0: Alẹ́ tilẹ̀.
1: Mọ́mọ́.
0: Dàgbàjẹ́rọ̀ fún.
1: Mọ́mọ́.
0: Ìyá Ṣẹ̀rí.
1: Mọ́mọ́.
0: Ọkọ Ṣẹ̀rí.
1: Mọ́mọ́.
0: Ó ṣe nọ́mà. Ok, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àwọn àkọlé ìròyìn làwa máa ń kọ́kọ́ ṣà bí ìṣàbọ̀jọ̀. Àátún ti dé ká máa ṣà wọ́n jọ bí ìṣàbọ̀jọ̀ fún yín ní gbígbọ́ kó tó di pé ara bájò wọnú rè nígbà tá a bá rojú ọjà tá a dé o. Látọ̀dọ̀ Babalájí ọjọ́ Àìkú Sunday Dolly P Sango Rasta ni tòní.
1: Rasta
0: P ni tòní. Ok now. Ok, àwọn àkọlé ìròyìn yẹn rèé Punch ló gbé eléyìí jáde o.
1: Kíni wí.
0: Wọ́n ní ìjẹ́ mọ̀ pé ní agbègbè ti Lake Chad lọ́hùn-ún. Wọ́n ní àwọn tó tó bíi 3,750,000 o na ni hila yi lo pa he gbodo roso awon isele agbosogbanu lo ti le won ko nle o to so won da lai ni budo kan pato eyi wa latodo ajo isokan agbaye be ni United Nations gangan ni o sugbon o eni ti se ajele agba iyun fun awon fun agbegbe ajele agba fun eka to modutu oro gbami you United Nations High Commissioner for Refugees. Oh, no, so bad. Let's see, boy, Kunere, nigba ti asiko ba to.
1: O de atobari be, wajia lo tara tara, ini sile, inu wero yin deli posele, to jade foto ni, se be mo kwe to dibo. Bogbo, lo le de wa Nigeria, inka de kun bogbogbon, mbo laik be. Wani ajo le to dibo le de wa Nigeria, ta ma si ajo te aineke. O no, lo ma ti shafi kun ojo o. Eni fun awon eyan kan le to je pe won ti ni card idibo alalope e lo ri gba card idibo alalope yin e to yin ni lati fi dibo fun enikeni eleyi to ba wu yin ki wa ni to tuta wata se ninu royin na ti footed o tu ba koko re ba ti to ni
0: bi asiko ba to e o gbo ekunre royin eleyi na o nibi ti Peter Obi ti soro soke ama daily post lo gbe royin ajade o Peter Obi so pe oni seri kilo nipa rogbori e ati dugbe to sese ko ba onje ni ati apa ariwo orilede Nigeria nitori ise joba to buru jojo yaga bi ikilo ti ajo esokan agbaye ti won mu wa ni oni eje ka kiesi o wa je ka kiesi sugbon o bi Peter Obi se sona ni wipe ko si meji ti o lomo ikilo nipa pe eja sora pe onje le fe do won gogo ni ati apa ariwo orilede Nigeria ko si ti nbi na bi ko se isejoba ati idari buku Peter Obi lo so amo daily post lo gbe jade
1: o da iwe iroyin Sunday Punch na punch iroyin si gboro aye loni o won ni awon igbimo ele to se ipolongo ibo yin fe nti se gomina won ni ipile Osun Ademola Adeleke Imale ni awon ti Imale campaign council
0: okay.
1: Won mo ti bere si ni bere bayi lowo awon osise olopa ni ipinle Osun o pe e ma dowo surubo kini ohun o eni ele mu pe on gangan na lo fe gbe mi lenu eni ti se oga agba ini fun igun tin polongo fun egbe oselu ti APC eti eni won fe se babon baba ntete sugbon ori baba ko baba yo o nbo gan ni ati gbogbo lo jade kini to fa sababi asiwo gangan wo ni fe se babon baba ntete bo ni baba se mori bo bo ni se nawo gan afurasi ohun ki wa ni awon gbolo to tawo ta se nbe ti fun tedo ni o e gbo la ro tu ni
0: okay punch Sunday Punch lo gbe iroyin ele jade lo ro to ni ti akole re tin seju si mi bi bebi alawo
1: kini wi
0: temi na sin wo ta jo mora wa loju ife doju wo mi emi na fe doju wo
1: yes ke yes
0: ani are ti bu na ni o ti fi ofin lo ti fi on telu wi pe waye o atunse opopona atunse awon ona lori sirisi ni ipinle Borno eleyi to je pe yo ma gbon wa ni billion 37 naira pere na ni are Tinubu ti soro wi pe o ya ki ona yen ko bere ni titunse kiyana ko bere si ni gboro ko si sin meje ti o fa saba bi e ton fi ni ke yo fi waye won ni se ri gbogbo eto oraje papa ise agbe ati awon ise agbe loni ranran ka lo kabo kara kata ti ban ban lo ohun na ni yo fi je ko mu irorun wa eyi wa dabi igba ti kini yen to tako nti Peter Obi so lori isejoba buruku to le fa ki onje ko won leyin wa ola
1: o de to ba ri be wa ja lo sakata egbe oselu ti All Progressive Congress APC e ka won ile ti nbe ni ipinle Osun lana ti se ojo abameta Saturday ni e mo n gbegbolohun kan kale le ite si fi ntako gbolohun to bode lati akata eni ti se gomina won ni ipinle Osun iyan Ademola Adeleke won ni ase lalaye pe inu odo yin wi yara odo yin ninu ile ijoba lodo yin lilu osogbo ibe lawon odaran yen nfara pamọ si e da won mo didujidu e mo won eyin na le ran won jade ẹyin náà lẹ ń ṣílẹkùn fún wọn tí wọn fi ń wọlé ṣọlú fọdọ yín kí wá ni àwọn gbólóǹkè ilé tó bòde lẹnu gómìnà nítorí pé gómìnà takú ọrọ ọhún ẹni tí iṣẹ ọgá àgbà pátápátá fún iléeṣẹ ọlọpàá wọn mọ ṣàbẹwò sọdọ gómìnà ọrọ gbogbo tó níṣe pẹlú kọmíṣánná fún iléeṣẹ ọlọpàá nípínlẹ ọsùn kọ níbo wá lọrọ dé dúró ẹyin ọmọ gbọ láàárọ tòní bá kókó rẹ bá ti tòní o.
0: bí àsìkò bá tó bẹẹ náà ni ẹ ó gbọ ẹkúnrẹrẹ ìròyìn èyí lápò ọdọ tèmi náà ń bíba yìí o kí ni ìròyìn yẹn mú jáde pàtàkì ní tá à ń pè ní ètò ààbò ó ṣe pàtàkì púpọ̀ wọn ni àjàdí ni o àjàdí owó àjàdí pàtàkì alágogo lékúlékú abẹyàn ro pélé mọ kò fún mi lówó orí kí ọjà rí wọn ni àjàdí ó náà ló ni wọn ni ó sọ wípé tó bẹẹ ni òun fọwọ́ sí ó dà bẹẹ kò rí bẹẹ kí ni nǹkan náà ipe ní agbègbè ti olúyọ̀lé ńlẹ̀ ìbàdàn ó tọ́ kí wọn ni iléeṣẹ ọlọpàá ń bẹ o ni torí ń tà ń pè ní ètò ààbò tó péye yẹn pàtàkì ló ṣe àní láti mójútó ara àwọn nǹkan tí mo jẹ kí ìlọsíwájú kó bá orílẹ̀-èdè kó bá ìpínlẹ̀ kó bá agbègbè rèé pàtàkì ní ẹkúnrẹ́rẹ́ ń bọ̀ ń bẹ òwe ìròyìn vangard ló sì gbé o.
1: ó dẹ jẹ́ lọ sákàtà ìjọba wọn nípínlẹ̀ èkó torí wọn ń gbé gbólóhùn kan kalẹ̀ ó sì dàbí ìgbà téèyàn ń ṣèlérí téèyàn ń ṣàdéhùn pé ẹ lọ fọkàn balẹ̀ o ẹ̀yin opó ẹ lọ fọkàn balẹ̀ ẹ̀yin tó kù díẹ̀ káàtó fún tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ka ètò ọrọ̀ ajé yín ẹ lọ fọkàn balẹ̀ o ǹjẹ́ kí ni wọ́n ń ṣe lálàyé fún ọ pé wọ́n fọkàn balẹ̀ lé lórí wọn ni àwọn tún ṣe tán láti ṣe àtìlẹyìn fún ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹbí kan nípínlẹ̀ èkó èyí tó jẹ́ pé bí a bá mọwọ́ dórí tiwọn báyìí wọn ò lè fi họ rí ó kù díẹ̀ káàtó nù níbo wá lọ̀rọ̀ dé dúró ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní lákòókò mẹ́nìkan jẹ́ sọ pé ẹ̀yin opó ìwọ́n kọ́ mo mẹ́nìkan tó lè sọ pé.
0: ok náà ẹsẹ̀hún ìròyìn náà tún lélẹ́yìí lápò ọ̀dọ̀ tèmi ń bíba yìí o wọn ni gómìnà ní ìpínlẹ̀ Èkìtì Oyèbánjí ó náà ni ó ti pàṣẹ ní Wàràǹṣe Sàbá yìí wípé kí ètò ìlera eléyìí tí ó péye kí ó wà fún àwọn tí wọ́n fara káṣá ìṣẹ̀lẹ̀ ìjínigbé gbowó ní ìpínlẹ̀ Èkìtì lọ́hùn-ún ṣùgbọ́n tí wọ́n ti gba ìdáǹdè tí wọ́n ti gba òmìnira wọn ni ẹ tọ́jú wọn láì gba kọ́bọ̀ èpìnì ọ̀ní níbi tí wù kọ́ yọ tó ẹ ò gbọ́dọ̀ gbà á lọ́wọ́ wọn o ẹ ṣe bẹ́ẹ̀ punch ló punch ẹ̀.
1: ó dáa tó bá rí bẹ́ẹ̀ punch náà ló tún punch eléyìí sí gbòòrò ayé òun náà ló sì ń ṣe lálàyé pé bá a bá ṣe báyìí
0: ara láyé dá
1: bàbá ṣe báyìí
0: ara láyé adùn
1: gbogbo àwọn èèyàn eléyìí tó jẹ́ pé ọlọ́run bá ṣẹ́gi ọlà fún tẹ́ wá rí pé ọmọ kan rèé ó nílò ìrànlọ́wọ́ tá a bá sọ̀ nípa ètò ẹ̀kọ́ ẹ̀ àbí tá a bá sọ̀ nípa ètò ẹ̀kọ́ṣẹ́ bá a bá lè ṣe báyìí
0: a máa dun
1: ìgbé ayé a dun
0: mọ̀rìn mọ́rìn pẹ̀lú
1: torí pé jẹ́ kí n jẹ báyìí òun náà ní máyé dùn wọ́n ní ẹni tó ti gbà kan rí jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà dókítà Abubakar Bukola Saraki òun náà ló mọ̀ ti ṣèlérí o pé wo kó o tún bobí gbogbo tó kù tó nílò láti fi yanjú ètò ẹ̀kọ́ rẹ láti fi gbéra báyìí lọ sí ilẹ̀ Italy kó o sì kọ́ ẹ̀kọ́ ọ̀hún lákọ̀ọ́yanjú àwa ìṣetán láti ṣe àtìlẹyìn fún ọ ta gan lẹni tí wọn fọwọ́ sọ̀yà fún ọmọ ọlọ́mọ nìyẹn lọ́nìyàn ọ̀hún
0: bí
1: o ló ṣe gbé gbàjarè fún ìrànlọ́wọ́ ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní bá kókó rẹ̀ bá ti tẹ́ra mọ́ ṣá àwọn eléyìí ọ̀yáwó kódà wọn fi ara hàn yẹn lọ́dún 2024 pé àwọn náà fẹ́ yáwó kán lè ṣètò ìjọba tó gún mọ́ yẹn ní ìpínlẹ̀ tọ̀dọ̀ tàwọn wọn ní báńkì àgbáyé òun náà ló mọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí o pé ní ìpínlẹ̀ Anambra ìjọba wọn ń bẹ̀ ní ọdún 2024 wọn ò tiẹ̀ yọjú sákàtà àwọn rárá bí àwọn fẹ́ yá owó láti fi ṣètò ìjọba wọn ní ètò kan ilé ìtàn gbé kalẹ̀ ìyẹn 2024 hope governance program lè tó jẹ́ pé ètò ẹ̀yáwó ni ẹ gborí wọlé ẹ wá yáwó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe wọn níṣẹ́ mọ̀ yìí pé ìpínlẹ̀ Anambra kò sí ń bẹ̀ rárá ṣé ìpínlẹ̀ Ọ̀yọ́ ńbẹ̀ńbẹ̀ ìpínlẹ̀ Ọ̀sùn kọ́
0: Imo
1: Owerri ṣé wọn ńbẹ̀ńbẹ̀ àwo gan tó jẹ́ ìpínlẹ̀ ni ẹ béèrè fún owó yìí nígbà náà bóògan wa ni ìpínlẹ̀ Anambra ò ṣe sí lára wọn ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní ṣe rí pé ó ti fún ó sì tẹ̀dọ̀ ròyìn bẹ́ẹ̀.
0: Èyí àti ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ló ń bẹ́ ń kalẹ̀ lóòrọ̀ tòní àmọ́ ọmọdé kan ìdánakó pé kí tẹgbẹ́ ò máa ju ẹnìkan kì í jẹun kí lè fẹ́. Àjọjẹ náà ní mọ́ rẹ̀ dún ọjà rẹ̀. Ẹ jẹ́ àrò kí ọjà lọ́dọ̀ Rasta Dolly P Dolly P Rastafari Rasta Jo Fried Rice Babalaje Sunday. Ẹ kú kalẹ̀.
2: Jẹun wa ọ̀nà bí o ṣe lè kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ètò ìlera kó lè di ọ̀jìnmìlẹ́ka ètò ìlera bí. Gbọ́mi Ibadan College of Health Technology ni kò gbà lọ. Ilé ẹ̀kọ́ tó gbòǹtẹ̀ dá sílẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà àjọ MBTE fọwọ́ sí pẹ̀lú kìlọ̀ wa tún dúró dé. Àyè ìgbaniwọlé ti sísílẹ̀ láti kẹ́kọ̀ọ́ gboyè diploma. Ìwọ sáà ti fọmọyọ nínú ìdánwò jáàmbù sòsé ló wọlé. Àyè sísílẹ̀ fáwọn ètò bíi Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Health Care Technology. Ẹni tó bá mú ilé ẹ̀kọ́ mí nínú àkọsílẹ̀ fún ìdánwò jáàmbù tó sì yan 100 máàkì 100 máàkì lè pààrọ̀ ilé ẹ̀kọ́ àti kọ́ọ̀sì rẹ̀. Bó bá wá ní jáàmbù, kò bẹ́ wudé. Ẹ lọ forúkọ sílẹ̀ fáwọn ètò míì tó jẹ́ diploma bíi Community Health Extension Workers, SHIELD, Health Technician, Pharmacy Technician. Bákan náà, o tún lè gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ fún ètò bíi Junior Community Health Extension Workers, JCHIELD. Ẹ kàn sí wọn lónìí, wọ́n wà ní Plot 29, Ọlọ́rungbèjà Street, Jègèdè Olú Lọ́yọ̀ọ́, Amúlòkó Road. Ẹ sì tún lè forúkọ sílẹ̀ lórí ecotech.edu.ng. Ẹ̀lú ẹ̀lú wọn ni 0805-109-8329 tàbí 0806-998-0560. Ibadan College of Health Technology, gbígbé agbára wo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́ka ìmọ̀ ìlera.
3: Looking for the best time to book an affordable flight on Green Africa? The time is now. Green Africa, Nigeria's value airline with an outstanding on-time performance rating, flies across different cities in Nigeria. So, what are you waiting for? Book your affordable flights only on greenafrica.com today. Green Africa, welcome to the future.
4: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
9: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000.
9: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
3: Flash FM 105.5.
0: Ó yẹ káàbọ̀ padà láti ojú ọjà bẹ́ẹ̀ ni. Agara máa dàrú kíkan máa faṣọ san ìmú tí fún tẹ̀dọ̀rọ̀ ìmọ̀ ṣó. Torí tí fún tẹ̀dọ̀rọ̀ ìtẹ́ rí yẹn ló ṣeré gédé.
1: Ó gbéré
0: gédé. Ó ṣe bí ọmọdé. Ó gbé tó fúlù dání. Lójúkoro lójúkoro. Níwòrò sí woro.
1: Ó
0: máa dẹyin ṣó.
1: Wọ́n dẹ̀ mú sangros yìí bá o.
0: Sangros dé tán pẹ̀lú tí gbóná. Ó dáa ká máa bọ́ sínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn nísànsán lápá ọ̀dọ̀ tèmi ń bí tí punch gbé jáde o. Wọ́n ní jẹ́ mọ̀ wípé kò dín ní mílíọ̀nù 3,500,000 àwọn èèyàn náà ni wọ́n ti fi làásìgbò hílàhí ló pa rògbòdìyàn rigbori ẹ̀. Ni wọ́n ti fi san di aláìnílé lórí o. Ní tòòrò ti bu gbogbo gbèrégbè Lake Chad lọ́yún Lake Chad Basin. Nígbà tí ìmẹ́hẹ̀ ètò ààbò ti o tubo nfona soju kekeke o ti eyi ti o si nse akoba fun orilede ti won jo je alamona ara won orilede Cameroon orilede Chad orilede Niger ati orilede Nigeria oro yi lo nwa latodo eni ti se olotu agba yun fun eto gbogbo to mojuto gbami labe ajo isokan agbaye United Nations High Commissioner for Refugees. Wani ajo un, na lo mo ikilo wa o lojo eti Friday. Wipe, pe lubi nkanshe nlo yi. Oko kaka, kode lewe agmon kaka kanin lebi onwa kika. Ona ni wama mba lo yi, ti wamba ro yo. Lori imehe eto abo. Ni awan agmon rile di alamona yi sira awan. Pe lubi awan wahala. Ati ay bali okan, ati awon iwa ipani lara, bi o tu se ngogo si, to si jewi pe o ti ndoran yan, ki awon e to gbogbo ti o ma je moju to ise mi omo eniyan, ki o tu bo fi wa ni pataki, bo ti le jewi pe, opolopo akitiyan be lo ti waye, saaju asiko yi, nigba ti n ba won niroyin soro ni Geneva, won ni o na ni ti se igbakeji, adari ajo eleto mojuto ti apa ile Africa ni arin gbogun ati iwo orun re yun deputy director for the West and Central Africa Bureau Andrew Wiley ona loruko re se o oni nje mo wipe million mejo ole igba egberun awon eniyan na le ka kiri bayi ni gbogbo awon asopo orilede amona won yi mere rin na ni won nilo okan ojo kan itoju ni won nilo eran lowo lo ni ranran lati eti le fi dide pada ki won le ni ireti wipe ohun gbogbo kan lo ti tan fun awon jeje bi ajo na se so o won ni gbogbo awon isele gbogbo eleti o ro mo eto abo na lo ti gbera pa o lo si bi ida 80 laarin osu kini odun 2024 si osu kerin odun ta wa yi won so di mimo oni je mo pe laarin osu kesan ni odun 2025 ati osu karun odun ta wa yi o sumo egbesan yin 1800 ele to je pe awon isele ikolu si eto abo ona lo waye nigbati a si ri akosile e toto a egbeta odi egbata odi odurun 5,700 wani na ni awon isele ikolu eyi ti awon eyan fara pa yan na ti akosile re wa o koda lara re na la tun ti ri bi ka kolu awon araalu ka demi awon eyan legbodo ijini gbegbowo ibugbamu adu loro lori ranran ati awon ikolu ti n waye laarin awon egbe kan sira awon ti won di hamora ati ikolu ti awon abule lati ma ko awon alai nipa pamora nbe won ni ajo isokan agbaye ni labe oro eto nti odo olotu agba ti o mojuto eka fun ti eto gbami na olotu ka si ipinle Borno ni apa ila orun ariwo orilede Nigeria yun northeastern Nigeria won ni ibe yen gangan te ba n gbo ti won ba pe bi kan ni national theater national theater ogun ohun na ni ipinle Borno je o le to tin so pe awon ikolu ase ntuse tin sele nbe latodo awon adi hamora se ni lose pani lekun dani loro won ni ohun na ni o ti waye o to si je pe won kolu awon ogun le wa pelu gbogbo nkan won yi na ni ko je ki eto abo to peye ko wa etu a ma wo ni awon opopona ati gbogbo awon ebugbe ti awon eni eleni ti won fi n shower ti won fi n rimu joyo na ni won ti so bi di ibudo aibale okan ati ogunle nde gbogbo eyi lo mu ki opolopo idile ati molebi o ki won ya kuro ni ile won tele won so pe afaimo lokunrin oni filele fobirin pe o ma se baale ile lo iwa ati tani pelu tani waju tani okan ya iyawo nya omo pelu won ya gbalagbala danu won ni o to wa buru nbe ni wipe awon ona eleyi ti awon ti e tun le fi se iranwo fun igbe aye irorun fun awon eniyan lawon kan tun ti n di bayi bẹ ká ń gbà jáde wa láti ẹlẹ́nu àgé tí wọ́n wọ́n fi kún wọn ni èyí tí wọ́n gbọ̀rẹ̀rẹ̀ kúrò ní ó ti kọjá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè nàìjíríà nìkan o ó ti ń gbọ̀rẹ̀rẹ̀ wọ ìwọ̀ oòrùn àríwá àti àwọn apá ibìkan ní àárín gbùngbùn orílẹ̀-èdè nàìjíríà àfi ká tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ náà kí ó tó bọ́wọ́ orí punch ló gbé ìròyìn yìí jáde o.
1: ó dáa tó bá rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ wípé ètò ìdìbò gbogbogbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ń kẹ̀rẹ̀kù gbọ̀gbọ̀gbọ̀ fọ́dún 2027. wọ́n ní àjọ elétò ìdìbò orílẹ̀‐èdè wa nàìjíríà lè ta mọ̀ sí àjọ ti inec ní ìpínlẹ̀ taraba ní ẹ bá mọ̀ kéde o pé ẹ wo ìforúkọsílẹ̀ gẹ́gẹ́ bí olùdìbò yóò mọ̀ tẹ̀sọ́wọ́ iwájú àwọn ti ṣe àfikún ọjọ́ eléyìí tí àwọn tí wọn ti tó dìbò lórílẹ̀-èdè wa nàìjíríà ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ àjọ ti inec wọn ni wọn ṣàfikún ọjọ́ ọ̀hún o wọn ni kódà wọn ti ṣí ìtàkùn ayélujára kan báyìí léyìí tí olùdìbò eléyìí tó jẹ́ pé òun ò tí ní káàdì rí rárá tiẹ̀ yóò lè láǹfààní àti lọ rèé forúkọ ara rẹ̀ sílẹ̀ ńbẹ̀ léyìí tí ó sì tọ ojúpọ̀ ọ̀hún tó ti lànà èyí tí wọn ti gbé kalẹ̀ ńbẹ̀ o gẹ́gẹ́ bí àjọ náà ṣe wí wọn nífẹ̀ẹ́ kàn tẹ́lẹ̀ rí ọjọ́ ẹtì Friday ọjọ́ kẹwàá oṣù kejì ọdún yìí òun náà nìyẹn ni pínpínpín àfòkọ́lẹ̀ gẹ́gẹ́ bí olùdìbò fún ẹni tí ò tí ì fòkọ́lẹ̀ rí yóò pin o wọ́n ní ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí wọ́n ti ṣe àfikún ọjọ́ ọ̀hún di ọjọ́ kẹ̀dínlọ́gbọ̀n oṣù keje ọdún 2026 nígbà tí wọ́n tẹ̀síwájú náà àwọn ìròyìn lè ti gbé kalẹ̀ nínú ìwé ìròyìn daily post eléyìí tó jáde fún tòní skoro wọ́n ṣe lálàyé o pé ètò ìforúkọsílẹ̀ àwọn olùdìbò tá a sọ nípa rẹ̀ yìí pàápàá jùlọ fún ẹni tó ti kún ojú òṣùwọ̀n tó sì ṣetán láti tẹ̀lé àwọn ìlànà àjọ inec gbogbo wọn ni onítọ̀hún gẹ́gẹ́ bí olùdìbò ó gbọ́dọ̀ tètè ṣe bẹ́ẹ̀ ṣáájú kí ètò ìdìbò gbogbogbò kó tó wáyé lọ́dún 2027 léyìí tó fi ń túmọ̀ sí pé tó o bá mọ̀ pé o ti tẹ́ni ọdún 18 o sì fẹ́ dìbò lọ́dún 2027 tètè lọ rèé fọkọ rẹ lẹ̀ báyìí o kó o gba káàdì ìdìbò alálòpẹ́ kó o lè láǹfààní àti dìbò fún ẹni tó bá wù ẹ́ yẹn lọ́dún 2027 wọ́n tẹ̀síwájú o pé ṣe ẹ̀rọ gbogbo tó ní ṣe pẹ̀lú fíforúkọ ara ẹni sílẹ̀ ní ìtàkùn ayélujára wọn ni eléyìí ń kọ́ yóò gbéra sọ o bó bá di ọjọ́ kẹjọ oṣù keje ọdún 2026 wà ní ẹ̀yìn tí í ṣe ọjọ́rùú wẹ̀ẹ́sẹ̀ ni ó ti ní ojúpọ̀ eléyìí tí àjọ inec ó ṣí sílẹ̀ fún ẹnikẹ́ni èyí tó bá ṣetán láti ṣe bẹ́ẹ̀ wọ́n á tẹ̀síwájú nígbà tí wọ́n mọ bá àwọn oníròyìn sọ̀rọ̀ ìyẹn ní àná tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátidé o pàápàá jùlọ ẹni tí ń rí sọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú bá a ti dá àwọn olùdìbò lẹ́kọ̀ọ́ àti bá a ti báráàlú sọ̀rọ̀ nípínlẹ̀ taraba nu rachel nyogo ní apò ọkọ tiwọn nígbà táwọn ó mọ sọ̀rọ̀ wọn níṣẹ́ rí àjọ inec òun náà ló ti fi àyè sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá ti tó bò ó dì ní ìbámu pẹ̀lú bí àjọ inec ṣe ṣe àlàkalẹ̀ rẹ̀ láti wá fi orúkọ wọn lẹ̀ kí wọ́n sì gba káàdì ìdìbò alálòpẹ́ wọn níṣẹ́ wárí eléyìí tá à ń sọ pé yóò tún gbìyànjú nítàkùn ayélujára wọn ní ẹnikẹ́ni tó bá ti ní ẹ̀rọ léwọ́ dání kì í ṣe taná bẹ́ẹ̀ o smartphones là ń sọ àbí àwọn èèyàn lè tó jẹ́ pé wọ́n ní ẹ̀rọ ayárabíàṣá èyí tá a mọ̀ sí kọ̀ǹpútà wọ́n ní ẹ lè lọ sí ìtàkùn ayélujára ti àjọ ti inec kí wọ́n sì lọ sí abala eléyìí tí wọ́n ti lè fi orúkọ wọn sílẹ̀ ńbẹ̀ nínú ìkéde eléyìí tí àjọ náà gbé jáde wọ́n ṣe lálàyé síbẹ̀ o pé ti ìtàkùn ayélujára tá à ń sọhun wọ́n ti ṣe ní ìpele tó ń ti ìlànà á tẹ̀lé eléyìí tí ó jẹ́ kó rọrùn fún ẹnikẹ́ni èyí tó bá fẹ́ forúkọ rẹ̀ sílẹ̀ ìwé ìròyìn daily post òun náà ló gbé láàárọ̀ tòní ẹ lè gbà á kẹ́ ẹ ṣẹ̀rí ẹ̀ ńbẹ̀.
0: káàbọ̀ ìyá ṣẹ̀rí ọkọ ṣẹ̀rí ó dájá lọ sọ́dọ̀ àjàdí o àjàdí owó àjàdí ọmọ àjàdí pàtàkì ìròyìn rẹ̀ tó ń wá lápò ọ̀dọ̀ tiẹ̀ ń bíbá yìí
1: o
0: léyìí tí wọ́n ti wí pé olùdáfótó ló láti díje dupò yóò lẹ́ka ti ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà láti máa ṣojú àárín gbùngbùn ọ̀yọ́ yóò ọ̀yọ́ central lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú the allied people's movement tá a mọ̀ sí apm ambassador olúfẹ́mi àjàdí ògúntóyìnbó wọn ní náà ni ó ti dẹ́jẹ́ tó sì ṣe ìlérí o wípé ẹ ò gbọ́ àtìlẹ́yìn tó gbópọn náà ni òun ó ṣe fún bíbù ṣe ilé-iṣẹ́ ọlọ́pàá ìyún àgọ́ ọlọ́pàá ni tó ń bẹ lábẹ́ ìjọba ìbílẹ̀ ti olúyọ̀lé ní ìpínlẹ̀ ọ̀yọ́ léyìí tó ń sọ wípé èyí o náà ni ó túbọ̀ mú kí ìjáwésóbì ó dìrọ̀rùn fún ẹ̀ka ètò ààbò ní agbègbè ọ̀hún ní pàtàkì jùlọ fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ìdókòwò àti àjọgbépọ̀ alálàáfíà. Àjàdí òun náà ló ń mú ìlérí wá o lásìkò tó ṣe àbẹ̀wò síbi àkànṣe iṣẹ́ ọ̀hún tó jẹ́ ti àgọ́ ọlọ́pàá nì èyí tí wọ́n kọ́ sí agbègbè náà tòun ti ọ̀gá ọlọ́pàá eléyìí tó wà nídìí iṣẹ́ ọ̀hún csp adẹnìjì ọpẹyẹmí lẹ́ni tí ó jẹ́ pé òun náà ní sojú kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ucp abimbola ayọ̀dèjì olùgbèǹga. Wọ́n ní àbẹ̀wò ọ̀hún náà ló ń wáyé o lẹ́yìn ìpè eléyìí tí ó jẹ́ ìfìwépè látọ̀dọ̀ ọ̀kan lára ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí ó ń sojú ẹkùn ìdìbò ti olúyọ̀lé ní ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀nàrẹ́bù wahid akintayo. Nígbà tó ń sọ̀rọ̀ lásìkò àbẹ̀wò náà àjàdé sọ̀rọ̀ ó ní ǹjẹ́ mọ̀ wípé àfojúsùn àti gbé iléeṣẹ́ ọlọ́pàá kalẹ̀ ní ìjọba ìbílẹ̀ ti olúyọ̀lé yóò túbọ̀ mú kí ètò òfin àti ìgbófin kalẹ̀ kó fẹsẹ̀ múlẹ̀ dandan pàápàá láwọn agbègbè bíi muslim àti mosfala àti àwọn agbègbè tó jẹ́ alásùnmọ́ rẹ̀. Èyí yóò sì túbọ̀ mú kí ọkàn àwọn aráàlú gbogbo lágbègbè náà kó balẹ̀ nítorí tí inú ó dùn ayọ̀ wọn ò kún àlàáfíà yóò sì wà gbogbo ẹni tí ń ṣòwò gan pẹ̀lú wọn máa bóde pàdé gbogbo ẹni tí ń fẹ́ dókòwò náà nínú wọn ó máa dùn wípé ààbò tó gbópọn ti ń bẹ lágbègbè náà. Ó sọ̀rọ̀ oníṣẹ́ rí gbogbo àwọn tí wọ́n nílò láti fi dẹ́kun gbogbo ìwà ọ̀daràn lóníranran òun náà ni òun yóò gbìyànjú láti ṣe láti fi ràn wọ́n lọ́wọ́. Gbogbo nǹkan wọ̀nyí náà ni ó sì ti àwọn ọmọ gànfẹ́ dànù tí ó sì mú kí ìfọkànbalẹ̀ àti ìdáradé àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí olùmójútó ààbò ní agbègbè náà kó tó fi wáyé àti àwọn agbègbè gbogbo tó súnmọ́ gẹ́gẹ́ bó ti wí o. Wọ́n ní ìjáwésóbì ètò ààbò tó péye òun náà ni máa mú kí ètò ọrọ̀ ajé kí ó túbọ̀ wà kódà gan kóríyá ni yóò máa jẹ́ fún àwọn ẹ̀ka iléeṣẹ́ tí wọ́n ti ń ṣètò tó jẹ́ ti ilé ìfowópamọ́ gbogbo àti àwọn olókòwò míì náà tí wọ́n ń fẹ́ láti gbé òwò kalẹ̀ ní agbègbè ọ̀hún. Nípasẹ̀ èyí iṣẹ́ ó máa wà yóò sì túbọ̀ mú kí ètò ọrọ̀ ajé ní apá ìjọba ìbílẹ̀ ọ̀hún kó túbọ̀ gbèrú sí i. Àjàdí tẹ̀sọ́wọ́ wájú wípé bí ó tilẹ̀ jẹ́ pé ètò ọ̀hún àkànṣe ètò náà yóò ti ń ṣe àkànṣe iṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n gbé kalẹ̀ ọ̀hún náà ló ti bẹ̀rẹ̀ nípasẹ̀ akitiyan àwọn ará agbègbè náà ní ìjọba ìbílẹ̀ ti olúyọ̀lé àti ọ̀nàrẹ́bù akintayo fúnra ẹ̀. Ó ní ṣùgbọ́n bí nǹkan gbédé dúró báyìí o òun lòun ó gbé owó náà kalẹ̀ tí wọ́n fi bùṣe gbogbo rẹ̀ pátápátá porongodo ṣé ti òrùlé tí wọ́n yọ dànù tí wọ́n fi tuntun síbẹ̀ tí wọ́n máa dágbinrin ni àbí gbogbo rírẹ́ ara ilé ọ̀hún tó jẹ́ ti àgọ́ ọlọ́pàá ọ̀hún gbogbo wíwọ́ ilẹ̀ àti àwọ̀ ọ̀ṣọ́ ilẹ̀ tá a mọ̀ sí tiling kódà tó fi mọ́ rírà àgbà yìí bẹ̀ ká fẹ́ǹsìn àti kíkùn tí wọ́n máa dágbinrin bí aha epo àti pípèsè àwọn nǹkan míì eléyìí tí yóò fi jẹ́ kí ibẹ̀ kó dùn wò kó dùn rí tí inú àwọn ọlọ́pàá gan ó sì mọ dùn tí wọ́n mọ yọ bí ọjọ́ gbogbo. Bákan náà ni wọ́n ní ó ṣe ìlérí o láti rí i pé àkànṣe iṣẹ́ yìí ní ó bùṣe kí ètò ìdìbò gbogbogbò lọ́dún 2027 kí ó tó wáyé. Ṣáájú àsìkò yìí wọ́n ní akintayo náà ló ṣàpèjúwe àbẹ̀wò ọ̀hún gẹ́gẹ́ bí ìfìtànbalẹ̀ láàárọ̀ ọ̀tún míì eléyìí tó ń lọ ní akitiyan láti túbọ̀ mú kí ètò ààbò èyí tí ó péye àti pípèsè àwọn nǹkan ètò ààbò bẹ́ẹ̀ kó lè fẹsẹ̀ múlẹ̀ ní ìjọba ìbílẹ̀ olúyọ̀lé o pẹ̀lú nípasẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn èèkàn pàtàkì jàǹkàn tí wọ́n ń bẹ ní agbègbè ọ̀hún. Ó wá gbé òṣùbà kárí láyé fún àjàdí gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe àtìlẹyìn fún àkànṣe iṣẹ́ yìí pẹ̀lú bí ó ti jẹ́ wípé kò tiẹ̀ sí ní ipò gẹ́gẹ́ bí olóṣèlú o kò sì di ipò ìṣèjọba kankan mú bí tí wù kọ mọ̀ náà ló wá ń ṣe àpèjúwe ìdásí àti ìlọ́wọ́sí rẹ̀ gẹ́gẹ́ bí àtifẹ́ kí ìdàgbàsókè kó bá agbègbè náà. Wọ́n ní aṣòfin ọ̀hún yun wahid akintayo ọ̀nàrẹ́bù náà ní tọ́ka wípé ẹ gbọ́ ṣe rí àgọ́ ọlọ́pàá tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí nígbà tó bá bùṣe tán tí wọ́n bá kọ̀ tán. Ó ní ṣe rí gbogbo ìyára tatíwere ń tẹ̀kútẹ́ ilé làkàsìmàgbò tí ìgbẹ́kun ọmọ rẹ̀ kó má tatíwere àwọn ọlọ́pàá yóò túbọ̀ máa yá kankan. Bẹ́ẹ̀ náà sì ni ká máa gbá àwọn ìṣẹ̀lẹ̀ jọ láti máa fi tóni létí àti iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ yóò jẹ́ kó dìrọ̀rùn fún àwọn ọlọ́pàá yóò sì jẹ́ kí ètò ààbò ní agbègbè ọ̀hún kó túbọ̀ rẹ́sẹ̀ múlẹ̀ dandan. Ó wá tún tẹ̀síwájú ó ní nípasẹ̀ èyí ń kọ́ ààbò fún ẹ̀mí àti dúkìá gbogbo ẹni tí ń bẹ ní ẹkùn ìdìbò náà pátápátá náà ni yóò dè dáadáa. Wọ́n ní àwọn èèkàn jankan-jankan tí wọ́n ń bẹ níbi ètò ọ̀hún àti àbẹ̀wò náà. Wọ́n ní òun náà ni wọ́n ní ìgbàgbọ́ wípé ẹ̀kọ́ yóò ṣe ojú mímu dáadáa nípa fífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọ̀kan lára àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà àti àwọn ọlọ́pàá gan ní pàtàkì gẹ́gẹ́ bí aláṣẹ tó fi mọ́ ọ̀nàrẹ́bù Àjàdí Ògúntóyìnbó fúnra rẹ̀ gangan. Wọ́n ní èyí yóò túbọ̀ mú kí iṣẹ́ náà kó yá kankan tí wọ́n sì fi lè tètè máa dojúkọ àwọn tó fẹ́ máa jẹ́ àdojúkọ fún ètò ààbò ní agbègbè náà.
1: Ó dẹ́ tó bá níbẹ̀ ẹ já lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn ìgbìmọ̀ ilé tó ń polongo ìbò ni fún gómìnà wọn nípínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke ìyẹn Ìmọ́lẹ̀ campaign council. Òun náà ni ẹ mọ̀ ti ṣe lálàyé o pé ẹ dákun o komisanna fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gota ẹ dákun ẹ mọ́ dọwọ́ bọ̀rọ̀ ọ̀hún mọ́lẹ̀ o. Wọ́n ní arákùnrin kan eléyìí tẹ́ pọ̀rọ̀ orúkọ rẹ̀ ní Ọlámilékan Oríyọmí èyí tí ẹni wọ́n mú o lásìkò ìgbà tí ń gbìyànjú tí ń gbìdánwò láti gbẹ̀mí lẹ́nu ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn kan eléyìí tó jẹ́ pé adarí ló jẹ́ ni fún àwọn ìgbìmọ̀ eléyìí tó ń polongo ìbò fún ẹgbẹ́ òṣèlú ti APC Ọ̀gbẹ́ni Wọlé Ọ̀kẹ́. Nínú àtẹ̀jáde kan eléyìí tí ẹni tí ń ṣe alága ni fún àwọn ìgbìmọ̀ eléyìí tó ń polongo ìbò fún gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun Bámidélé Sàláàm ó ṣe lálàyé pé ẹ dákun o fọ́nrán ibi tí Oríyọmí ti bẹ̀rẹ̀ sí ní ṣe àpatẹnu jẹ́wọ́ Ọlámilékan Oríyọmí ni o kẹ́ ẹ mọ́ lọ́mọ́ ro nǹkan míì
0: ìpínlẹ̀
1: Ọ̀ṣun la sì wà báyìí
0: o
1: a sì nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní fọ́nrán níbi títí ṣe àpatẹnu jẹ́wọ́ ẹ tarí ẹ̀ bóde àwọn fẹ́ rí i níbi tẹ́ ẹ ti fojú rẹ̀ hàn de ni fún àwọn oníròyìn tó sì ń ṣe àpatẹnu jẹ́wọ́ tí wọ́n bí léèrè àwọn ìbéèrè lóríṣìíríṣìí ẹ tari fọ́nrán ń bòde ayé fẹ́ rí i ayé fẹ́ mọ̀ ayé sì fẹ́ gbọ́ nípa rẹ̀ o. Nígbà tí àwọn ìgbìmọ̀ ọ̀hún eléyìí tí wọ́n mọ̀ tari ìkìlọ̀ bòde pé ẹ wò ó kẹ́ ẹ tún wo bí o bẹ́ẹ̀ bá kọ̀ yẹn iléeṣẹ́ ọlọ́pàá láti fi àwọn ẹ̀rí máa jẹ́mi ṣòyìn lórí arákùnrin eléyìí tí ẹ porúkọ tiẹ̀ ní Ọlámilékan Oríyọmí bẹ́ẹ̀ bá kọ̀ láti fi àwọn ẹ̀rí ọ̀hún síta fún aráyé rí àjẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá náà ti ń lẹ́bọ lẹ́rùnú o lórí ọ̀rọ̀ eléyìí ti ń bẹ̀ ńlẹ̀. Nígbà tí wọ́n sọ̀rọ̀ ọ̀hún tán wọ́n ní ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Abiodun Ọ̀jẹ̀lábí èyí tí ẹni wọ́n taari àwọn oríṣiríṣi ọ̀rọ̀ sí wọn ní ìtàkùn ayélujára ti WhatsApp gẹ́gẹ́ bẹ́yìí náà ṣe mọ̀. Wọ́n ní títí di àkókò tá à ń sọ̀rọ̀ yìí Ọ̀gbẹ́ni Abiodun Ọ̀jẹ̀lábí wọn ò mọ̀ tí láǹfààní àti fèsì o lórí àwọn ọ̀rọ̀ gbogbo eléyìí tí àwọn Ìmọ́lẹ̀ campaign council èyí tí ẹ gbélédè kò tán síbẹ̀. Wọ́n ní gbogbo omi ẹ ti ń pè wọ́n tó lórí ago tólólóhun tó yẹ kó dún not reachable òun náà ní sọ.
0: Ẹ
1: wá já lọ sákàtà iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun léyìí tí ẹ ṣe lálàyé pé ní ọjọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tó kọjá òun náà ni ẹ mọ̀ fojú arákùnrin kan èyí tí ẹ ní iṣẹ́ tó yàn láàyò àwọn tí ẹ máa ń ṣe díje òní. Wọ́n ní Ọlámilékan Oríyọmí òun náà lorúkọ tí ń jẹ́ o. Wọ́n ní àtọ̀hún àtàwọn méjì míì òun náà ni ẹ kó papọ̀ mọ́ra wọn. Ǹjẹ́ kí làwọn eléyìí ṣe o? Wọ́n ní ẹ ṣe lálàyé pé wọ́n mọ̀ ń gbìyànjú mà ni bẹ́ẹ̀ ni wọ́n ń gbìdánwò láti lọ rèé gbẹ̀mí lẹ́nu ẹni tí í ṣe adarí fún àjọ eléyìí tó ń polongo ìbò ìnífẹ̀ẹ́ ẹgbẹ́ òṣèlú ti APC nípínlẹ̀ Ọ̀ṣun Ọ̀gbẹ́ni Olúwọlé Ọ̀kẹ́. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ìpè tú jẹ̀ṣà ni wọ́n ti fẹ́ lọ sẹ́bùrú ẹni ẹlẹ́ni kí wọ́n sì ṣẹ́ onítọ̀hún ni tètè. Nígbà tí wọ́n mọ̀ tẹ̀síwájú nú àwọn ọ̀rọ̀ lè ti gbé kalẹ̀ yẹn lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tó kọjá nù o. Wọ́n níṣẹ́ rí yàtọ̀ sí Ọlámilékan Oríyọmí èyí tí wọ́n mú wọ́n tún mú alákùnrin kan eléyìí tí orúkọ tiẹ̀ ní Ayọ̀túndé Ikúpọ̀láti ẹni ọdún 44 ní í ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n mú Fẹ́mi Fákinlẹ́yẹ ẹni ọdún 31. Wọ́n níṣẹ́ wá rí o Bájínà Tìrìbùkún ti fọ́nà lẹ́nu kan léyìí tí ẹni wọ́n yẹnu ẹ̀ wò ọ̀tá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ léyìí tó jẹ́ pé kòsà. Wọ́n ní ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn kò lè jẹ́ bẹ́ẹ̀rì tán tí ẹ lulẹ̀ ṣùgbọ́n ṣá tí orí tó kò nítọ̀hún yọ. Wọ́n ní ṣẹ̀rí Bájínà tó tàn sọ nípa rẹ̀ yìí English ni o Mareta Pistu wọ́n ti gbàálẹ̀ ní ọwọ́ wọn. Wọ́n tẹ̀síwájú gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ léyìí tí ẹ gbé kalẹ̀ o yẹn nínú ìwé ìròyìn Sunday Punch fún tòní pípẹ́ ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun Abiodun Ọ̀jẹ̀lábí ó ṣàlàyé pé ẹ wò ó lásìkò ìgbà tí ń gbìyànjú tí ń gbáradì láti lọ rè gbẹ̀mí lẹ́nu ẹni ẹlẹ́ni. O náà ni ọ̀rọ̀ ohun ti dé ti gbọ́ iléeṣẹ́ ọlọ́pàá léyìí tí ẹ sì gbé bọ́dì tán yányán láti fi ṣìkún òfin gbé wọn. Ìwé ìròyìn punch ló gbé lónìí o. Ẹgbàá. Kẹ́ẹ̀ṣẹ̀rí ẹ̀ ń bẹ̀.
0: Ẹ jẹ́ dókè ọjà kárí epo lówó atúnpadà bọ̀ ẹ̀lẹ́ ń bẹ̀ wọn o. Ẹ kú kalẹ̀.
10: Àjọ ni tèmi o, màá ṣọ̀kan.
11: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: Ọyá náà káàbọ̀ padà láti ojú ọjà bẹ́ẹ̀ ni ti fún tẹ̀dọ̀ ròyìn náà ló sì ń tẹ̀ sọ́wọ́ wájú nìkànnì splash.
1: Àkàrà ti wẹ́ẹ̀dì.
0: Makamusi 105.5 FM The Integrity Station Promoting Right Values.
1: Wáyọ̀
0: ẹ jẹ́ lọ sọ́dọ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà.
1: Ọkọ mọ́mì.
0: Bàbá alákàrà. Ọkọ̀ ìyá alákàrà. Let's go there. Wọ́n ní ó náà ni ó sọ̀rọ̀ ní ọjọ́ Àbámẹ́ta Sátidé tàná pé wáyọ̀ ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó ti darí bíbẹ̀rẹ̀ àtúnṣe òpópónà àwọn àkànṣe iṣẹ́ òpópónà lóníranran ní ìpínlẹ̀ Borno. Eléyìí tí ọmọ gbọ́n wà ní bílíọ̀nù 137 náírà péré ₦137 billion. Léyìí tí ààrẹ fi ń sọ pé àwọn ọ̀nà yìí ò nígbà tí wọ́n bá bùṣe ṣíṣe tán yóò túbọ̀ mú kí ètò ọrọ̀ ajé káràkátà àti àwọn àgbẹ̀ gan fúnra wọn kí wọ́n lè bá a ní ìyọkùlùlù iṣẹ́ ní ṣíṣe kí wọ́n sì máa kótajé wálé gbogbo. Bẹ́ẹ̀ sì ni ẹ̀wẹ̀ yóò túbọ̀ mú kí ó nírọ̀rùn fún àwọn ẹ̀ṣọ́ elétò ààbò tí wọ́n máa rọ kiri ká gbogbo agbègbè náà tí wọ́n sì máa dáàbò bò wọ́n. Àwọn àkànṣe iṣẹ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n ní náà ni yóò máa la òpópónà Bàmá Bánkì àti òpópónà Adékúá Gàmbóró Ngalà. Àjọ tí ń gbàrò ìjọ́lẹ̀ Nàìjíríà jábọ̀ ìròyìn náà wípé àkànṣe iṣẹ́ tá à ń wí yìí o láwọn agbègbè náà níbẹ̀ ní apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà léyìí tó wá pààlà pẹ̀lú orílẹ̀-èdè àmọ́nà tó jẹ́ orílẹ̀-èdè olómìnira ti Cameroon. Wọ́n ní òpópónà ti Bàmá Bánkì eléyìí tó ti wà tẹ́lẹ̀ wọn náà ni ó jẹ́ òpópónà ó ń bejì lọ bẹ́ẹ̀ tó sì ń gba bíi kìlómítà 119 ó lé pẹ́ńpẹ́ṣẹ́ o tààrà bẹ́ẹ̀ ó sì gbéra láti inú ìlú Bàmá títí tó fi dé ẹnu bodè ti orílẹ̀-èdè Cameroon. Wọ́n ní lẹ́ni tí igbákejì Ààrẹ Yun Kashim Shettima tí ń ṣojú ààrẹ nù o Yun níbi ètò bíbẹ̀rẹ̀ àkànṣe iṣẹ́ ọ̀hún náà ló ń gbẹnu ààrẹ Tinubu sọ̀rọ̀ wípé àwọn òpópónà méjì yìí pàtàkì náà ni wọ́n jẹ́ pàtàkì ní pátákí o láti rí wípé òwò ṣíṣe láàrin àwọn orílẹ̀-èdè alámọ̀ọ́nà síra wọn Nàìjíríà wo orílẹ̀-èdè olómìnira Chad àti Cameroon eléyìí tó jẹ́ wípé àwọn kọlọ̀rọ̀ sí agbésùmọ̀mí tí wọ́n ti dàrú tẹ́lẹ̀ tí wọ́n ti ba nǹkan jẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ nígbà tí àwọn ọ̀nà yìí bá di bíbùṣe ẹ rí wípé inú gbólọ̀pẹ tí wọ́n kúkú gbé ẹnìkan ẹ̀kọ́lé Adẹ́tẹ̀ sí gbòòrò wọn ò ní lè ráàyè tún ṣeṣẹ́ bí mọ́ ń bẹ̀ torí gbogbo ẹ̀ ó mọ fónífóda bí aṣọ iṣu ni. Wọ́n ní èyí náà mọ̀ wípé ọ̀nà tó bá ti bàjẹ́ a máa jẹ́ kí ewu kó gbópọn gbáà fún ètò ààbò ni. Wọ́n ní èyí sì rèé òun máa ń jẹ́ kó tún di ìnira fún àwọn ènìyàn tí wọ́n bá ń rìnrìn àjò láti ibìkan sí ibìkan bẹ́ẹ̀ sì ni kò ní jẹ́ kó di rọrùn fún àwọn ẹ̀ṣọ́ elétò ààbò tí wọ́n máa ń pàráàrọ̀ ara tí wọ́n sì ń dáàbò bo àwọn agbègbè gbogbo láti lè rí bẹ́ẹ̀ lò. Ṣáájú àsìkò yìí ẹni tí í ṣe ààrẹ àti adarí iléeṣẹ́ ti Dangote Group Alhaji Aliko Dangote lẹni tí wọ́n ní iléeṣẹ́ rẹ̀ gan náà ni ó ti bẹ̀rẹ̀ àkànṣe iṣẹ́ yìí fúnra rẹ̀ táwọn náà ń gbé ṣe lọ sọ̀rọ̀ wípé àwọn fúnra wọn báyìí òpópónà tá à ń sọ̀rọ̀ rẹ̀ bíi méjì láọ̀tọ̀ọ̀tọ̀ ní pàtó náà ni iléeṣẹ́ Dangote ni wọ́n ń ṣe o tó sì jẹ́ pé ó kó ó lé ní 1,000 km nítòrótìbú àwọn ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà lórílẹ̀‐èdè Nàìjíríà o lábẹ́ àkóso àjọ kan tá a gbé kalẹ̀ fún àwọn àkànṣe iṣẹ́ bẹ́ẹ̀ lábẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà.
1: Ó dáa tó bá níbẹ̀ gé asáré lọ sẹ́kẹ̀tẹ̀ ẹni tí í ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ yìí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn dókítà Abubakar Bukola Saraki ẹni tó ti ṣe àdéhùn báyìí o láti ṣe ìrànlọ́wọ́ owó ìní fún arábìnrin kan eléyìí tí wọn porúkọ tiẹ̀ ní Blessing Adisa Olúwafikayọ̀ èyí tó jẹ́ pé ó nílò ìrànlọ́wọ́ owó láti tẹ̀síwájú ẹ̀kọ́ rẹ̀ ìyẹn nílé ẹ̀kọ́ gíga fásitì kan èyí tí ń bẹ nílẹ̀ Italy. Saraki òun náà ló mọ̀yanjú àdéhùn yìí síta o lórí ìtàkùn ayélujára X lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ìyẹn @bukolasaraki léyìí tó ṣe lálàyé pé ìrẹ Blessing o mo ṣalábàápàdé ọ̀rọ̀ rẹ tó gbé sórí ìtàkùn ayélujára ti X níbi tó ti kọ́ síbẹ̀ wípé kí wọ́n ràn lọ́wọ́ lórí bí ètò ẹ̀kọ́ rẹ eléyìí tó jẹ́ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ yóò ṣe tẹ̀síwájú nílé òkèrè. Ó tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ o pé ìwọ tó ti ṣe takuntakun nílẹ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìṣirò tó sì léwájú tó wà lókè téńté tábìlì ìyẹn ní ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìlú Ìlọrin léyìí tó sì wá ṣe lálàyé pé ó tún fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀hún ìyẹn lórílẹ̀-èdè ti Italy. Ó ní eléyìí gan òun náà là ń pè ní àṣeyọrí eléyìí tó dáa gbà fún ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tí ó ṣàfikún ọ̀rọ̀ rẹ o. Ó ní bàbá rí ọ̀dọ́ báyìí èyí tó ń ṣiṣẹ́ takuntakun láti jẹ́ èèyàn nú ayé àfi ká ti rú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn o léyìí tó wa kọ́ sórí ìtàkùn ayélujára X pé ẹnìkan eléyìí tí wọ́n ń pè ní Nancy láti ọ́fíìsì tọ̀dọ̀ tòun yóò kàn sí ọ lónìí o. Ó wá kí i kú oríire pé lẹ́ẹ̀kan sí o mo kí ọ pé o kú oríire lọ sílẹ̀ Italy ọ̀hún kó o lọ tayọ kó o sì tẹ̀síwájú láti máa jẹ́ kí orílẹ̀-èdè wa Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè eléyìí tó jẹ́ èyí tí a lè máa múyan gan. Bá a bá wá lọ o sínú ẹgbẹ́ òṣèlú ti APC ẹ̀ka wọn ní ìpínlẹ̀ Ọ̀sun Sóòbínú wọ́n lọ́jọ́ Àbámẹ́ta Sátidé òun náà ni ẹgbẹ́ òṣèlú ti APC ní àtakò gbólóhùn kan o eléyìí tí ẹni tí í ṣe gómìnà wọn ní ìpínlẹ̀ Ọ̀sun Adémọlá Adeleke èyí tó sọ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án skọ̀rọ̀ pé gómìnà inú yàrá ọ̀dọ̀ ilé ìjọba ibẹ̀ gan òun náà ni àwọn ọ̀daràn ọ̀hún fara pamọ́ sí nígbàtí ẹgbẹ́ òṣèlú ti APC yóò mọ ṣàpèjúwe àwọn gbólóhùn tó bóde láti àkàtà ẹni tí í ṣe gómìnà wọn ní ìpínlẹ̀ Ọ̀sun èyí tó sọ fún ẹni tí í ṣe ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá Ọlátúnjí Ìsúnú lásìkò ìgbà tó ṣe àbẹ̀wò sí o ìyẹn nílé ìjọba èyí tí ń bẹ lọ́ṣọ́gbó lọ́jọ́ Ẹtì Friday. Wọ́n ní níbẹ̀ òun náà ni ẹni tí í ṣe gómìnà wọn ní ìpínlẹ̀ Ọ̀sun Adémọlá Adeleke ló ti ń ṣe lálàyé pé ọmọ ń fẹ̀sùn kan mọ̀ ni o pé àwọn tí ń hùwà ọ̀daràn nípínlẹ̀ Ọ̀sun bí wọ́n bá ti hùwà ọ̀daràn tán ọdọ́ tó ń bì yìí nílé ìjọba ni wọ́n wá fara pamọ́ sí. Ó ní ẹ dákun bó o ní irú àwọn ẹ̀sùn burúkú yìí ṣe ń ti àkàtà àwọn karambà ní ẹ̀dá jáde èyí tó jẹ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ gbé ọ̀rọ̀ ọ̀hún kalẹ̀ láti fi lè ba ìṣèjọba tòun jẹ́ ni o nígbà tí wọ́n máa fèsì sí ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n ní ẹnìkan eléyìí tó jẹ́ pé ọkàn gbòógì ló jẹ́ lára àwọn tó ń polongo ìbò fún gómìnà wọn bẹ̀ ìyẹn Jamiu Olawumi ó ṣe lálàyé pé gbogbo ọ̀nà eléyìí tẹ fẹ́ dùbù gómìnà nípínlẹ̀ Ọ̀sun láti má ráàyè díje dupò ọ̀hún lẹ́ẹ̀kan sí kó sì wọlé ṣọ́lú gẹ́gẹ́ bí gómìnà wọn ní ìpínlẹ̀ Ọ̀sun òun náà ni àwọn karambà ní ẹ̀dá ọ̀hún òun ni wọ́n ń sàn o nígbà tí Olawumi ó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀. Ó ní ẹ wò ó àwọn òṣìṣẹ́ ṣé bí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú gómìnà nípínlẹ̀ Ọ̀sun wọ́n bá wọn wọlé wọ́n bá wọn wọ̀de bó làwọn eléyìí ò ṣe wá dá àwọn karambà ní ẹ̀dá oníwọ̀ ọ̀daràn tí ẹ ń wí ọ̀hún bó ni wọn ṣe dá wọn mọ o débi tí wọn fà kó wá wọn bóde pé eléyìí àmọ́ oníwọ̀ ọ̀daràn ni eléyìí àmọ́ oníwọ̀ ọ̀daràn ni nígbà tí ó wàá tẹ̀síwájú oníṣẹ́ rí àwọn fọ́nrán kan eléyìí tó ń bóde léyìí tí àwọn èèyàn kan sì ń kóra wọn jọ pé ẹ mú gómìnà dáadáa ọ̀dọ̀ wọn o làwọn oníwọ̀ ọ̀daràn yìí ń fara pamọ́ sí o ní ẹ sì bẹ̀rù ọlọ́run takùláhá akọ̀tìkọ̀tìhì òun náà lọ̀rọ̀ ọ̀hún bá dé ìwé ìròyìn punch ló gbé lónìí ẹ lè gbà o.
0: Ṣẹ̀rí
1: bẹ́ẹ̀
0: káàbọ̀ ya ṣẹ̀rí
1: ọkọ̀
0: ṣẹ̀rí dọ́bù mẹjọ. Ok now to ìròyìn kan náà tún lélẹ̀ yìí ní apá ọ̀dọ̀ mi ń bíbá ohun tó sì ń kà jáde òun náà ni wípé ẹ ò gbọ́ Adésínà ló mà sọ̀rọ̀ ó mà tó jọ́ mẹ́ta ṣé ẹ mẹ́ni tí ń jẹ́ Adésínà Fẹ́mi Adésínà bẹ́ẹ̀ ni o olùdámọ̀ràn pàtàkì tẹ́lẹ̀ fún ààrẹ tó dolóògbé ààrẹ Muhammadu Buhari olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ nípa ètò ìròyìn àti ìpolongo ni Fẹ́mi Adésínà ó náà ló sọ̀rọ̀ ó ní ǹjẹ́ mọ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ohun gbogbo ló ti sú wọn pátápátá o nítorí pé tipátipá ti túláàsì ìgbìyànjú olóòrèkóòrè ìtiraka yìí pọ̀ láti rí iṣẹ́ gidi àbí láti gbé ìgbé ayé ìrọ̀rùn. Adésínà sọ̀rọ̀ ó ní gbogbo bí nǹkan ṣe ń lọ lẹ́ka ètò ọrọ̀ ajé àti ìgbáyé gbádùn lórílẹ̀‐èdè nàìjíríà kò sí méjì tó bí kò ṣe ìṣèjọba burúkú ìṣèjọba eléyìí tí ọ̀kárí tó mẹ́hẹ̀ wọn ni olùrù dámọ̀ràn pàtàkì tẹ́lẹ̀ fún ààrẹ àná ni Fẹ́mi Adésínà náà ní sọ̀rọ̀ yìí o lásìkò tí ń sọ̀rọ̀ níbi ètò kan eléyìí tí ó jẹ́ àkọ́kọ́ ọbẹ̀ tó jẹ́ ti ọlọ́dọọdún ìdánilẹ́kọ̀ọ́ eléyìí ti ilé ìjọsìn ti Four Square Gospel Church eléyìí tí ń bẹ ní Abàbejì tí wọ́n gbé kalẹ̀ ọ tí wọ́n sì pe àkòrí rẹ̀ ní Nigeria's Kinetics How Long Ibo La Ba Adébáyì o Adésínà sọ̀rọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà náà ló ní gbogbo nǹkan tá a fi pè ní olówó bùṣọ̀bùṣọ̀ gbogbo ohun téèyàn lè fi tẹ̀síwájú gbogbo ohun tórílẹ̀-èdè fi dé ibi gíga bí ó tilẹ̀ jẹ́ pé ó ṣe ni láàánú wípé àdojúkọ rẹ̀ gan pàtàkì tó ń kojú ó náà ní ìdarí gidi ó sọ̀rọ̀ òní orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo rẹ̀ o ṣùgbọ́n ẹ náà máa wò ó a sì tún ní èrò tó pọ̀ gbogbo irúfẹ́ àwọn nǹkan wọ̀nyí máa ń mú kí orílẹ̀-èdè tètè ní ìlọsíwájú ni bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan àlùmọ́nì ló ní ranran ilẹ̀ ọlọ́ràá àti àwọn agbègbè àyíká tó dùn wò tó dáa pọ̀ ṣùgbọ́n kò wá kù bí wọ́n ó ṣe ṣe gbogbo rẹ̀ tí ó fi ní ìtumọ̀ ajé ìbò wá dáa lóòótọ́ kò wá kú bí ó ti ṣe ṣọ̀dẹ̀ ó ní wọ́n ti jẹ́ kó dìnira wọ́n ti pagidínà fún orílẹ̀-èdè Nàìjíríà láti dé àwọn pèpele eléyìí tó ga tí wọ́n fi sọ pé òkè téńté tábìlì lórílẹ̀-èdè wà ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà lórílẹ̀-èdè Nàìjíríà gan ti sú nítorí pé wọn ò lè rí iṣẹ́ gidi wọn ò sì tún rí ìgbé ayé ìrọ̀rùn gbé Adésínà ó wá rọ gbogbo àwọn adarí lórílẹ̀-èdè yìí pé ẹ dákun torí Ọlọ́run gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ ẹ jẹ́ kí ìṣe yín kó ṣe wẹ́kú rẹ̀ ẹ jẹ́ kó bá a dọ́gba ẹ jẹ́ kó bá a jọ ẹ jẹ́ kó jọ pẹ̀lú rẹ̀ kí gbogbo tó lórí tẹlẹ̀mù ọ̀tọ̀kùlúùlù mùtúmùtẹ̀ kí kálukú ó lè jẹ mùkútùn eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà tó ní tí ọba adániwáyé tó ti fi jíǹkì wà Daily Post ló pòsì ìròyìn yẹn gẹ́gẹ́ bí.

0: méjì wọn pa wọn láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ìyẹn lọ́jọ́ àìkú sannde ní ọjọ́ kejì dín ní ọgbọ̀n oṣù kẹfà ọdún tí a wà nínú ẹ̀ yìí wọn ti bó tilẹ̀ jẹ́ pé ìjọba àwọn onílẹ̀ south africa òun náà ló mọ̀ ń ṣe lálàyé o pé ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kan tó bá fi gbogbo okòwò rẹ̀ lẹ̀ tó sá kúrò nítorí pé àwọn kan ń gbógun ó tì wọ́n àwọn ò ní san owó kankan san ìtanràn kankan fún ẹnì kankan wọn torí pé mo wà gàba yìí
1: o lágbára o
0: orílẹ̀-èdè wa nàìjíríà là ń pé ò ṣe é gbé àwọn ibòmíì tí wọ́n tún lọ yìí náà tún rèé ọba mọ̀dákù ṣàánú ni o wọ́n ló kéré tán àwọn orílẹ̀-èdè wa nàìjíríà lè tó lé ní ẹgbẹ̀rin òun náà ni wọ́n ti láǹfààní àti kókó ìyẹn nílẹ̀ south africa látàrí ìdí ẹ̀sìn ní gbẹ̀mí lẹ́nu ẹni èyí tó wáyé lórí àwọn àrè nílẹ̀ náà.
1: tó o kọjá bí ó ti jẹ́ lórí ti fún tẹ̀dọ̀ ròyìn ní àárọ̀ tòní kọ́lọ́run ọba kó máa fi ìṣọ́ àti ààbò rẹ̀ tó púpọ̀ kó máa fi ṣọ́ kó máa fi bò wá kété tá a bá ti dìde báyìí tọ́nídọ̀ pẹ̀lú olúwa ṣeun máa kan lálọpọ́ súnkàn aago mẹ́wàá àárọ̀ yìí wọ́n tẹ̀ pàdé ṣadé àpótí ẹ̀rí lórí ètò tá a pè ní wákàtí ìyìn àlejò rẹ̀ lóòrọ̀ iná sì ni prophet túnde ògúnbọ̀dé aago mẹ́wàá alẹ́ ní kẹ́ pàdé tọ́lání aládélájà lórí ètò tá a pè ní ìsinmi aláyọ̀ ọlárẹ̀wájú adéwòsì ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ ni mò ń kí pé kẹ́ ẹ ní ọjọ́ ìsinmi rere o.
0: ó dáa dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa ilé ìtẹ́bá rìnrìn àjò ròyìn láàárọ̀ tòní ó ti rókè lórí ti fún tẹ̀dọ̀ ròyìn inú ẹjẹ́ àpàdé bó ba di lọ́la títí wá di ọ̀la ọ̀hún ìyá àdínìyí náà ni o aminat adetun badmus olórúkọ tèmi mọ́tàláyé ilé tó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́.
1: ó ń gbé kejì
0: mọ̀mọ́
1: alẹ́tìlẹ́
0: mọ̀mọ́
1: mọ̀mọ́ aláta
0: mọ̀mọ́
1: lọ́jọ́ sunday
0: mọ̀mọ́
1: ìyá sẹ̀rí
0: mọ̀mọ́
1: ọkọ sẹ̀rí
0: mọ̀mọ́
1: àgbàjọ́ra ó fún
0: mọ̀mọ́
1: àti bẹ́ẹ̀ lọ
0: ó ṣe
1: nọ́mà.

ọjọ́ àti ayọ̀ náà ni a fi ń wọ inú Sunday àkọ́kọ́ nínú oṣù keje. A rí Ọlọ́run tó dára, bíbélì ni kò sí ẹnikẹ́ni tí ó dàbí Olúwa. Ó tóbi, orúkọ rẹ̀ sì tóbi ní agbára. Àwọn orí àṣìṣe kankan lọ́dọ̀ Ọlọ́run. We find no blame in God. Lórí ọ̀fẹ́ àti àánú ilé ìtàrígbà. Ó ní à ń dúpẹ́ lè lórí láàárọ̀ yìí ní gbogbo ibi tẹ̀ ti rí orí ọ̀fẹ́ tí ẹ̀yí gbọ́ wa. Ìkànnì Splash FM 105.5. Òun náà lè wà. Mo kí yín kàbọ̀ sínú oṣù tuntun nẹ́nẹ́ lónìí. Ọjọ́ karùn-ún tó jẹ́ ọjọ́ tó ní àpẹẹrẹ tó ń sọ̀rọ̀ nípa àánú àti orí ọ̀fẹ́. A kí ara wa wípé a kú oríire. Orí ọ̀fẹ́ la rí gbà oṣù mẹ́fà àkọ́kọ́. Òun náà ni ó mú wa làjá. A tún ti gbẹ́sẹ̀ lé oṣù mẹ́fà eléyìí tó kù nínú ọdún 2026. Fún àwa kan ìbẹ̀rẹ̀ oṣù ni, fún àwa kan ìbẹ̀rẹ̀ ọdún tuntun ni. Mo máa ṣàlàyé ẹ̀ láàárọ̀ yìí. Fún àwa kan àwọn rò pé òpin ni, kó ṣe òpin torí pé yóò mú iṣẹ́ rẹ̀ sọjí láàrin ọdún. Mo kí yín lórúkọ amojú ẹ̀rọ mi láàárọ̀ yìí, Tolu Dixon tẹ̀ fi gbọ́ mi. A máa jó láàárọ̀ yìí. Ẹ jẹ́ kí yín lẹ́ẹ̀kan sí wípé káàbọ̀ sínú oṣù keje 2026. Ṣadé Àpótí Ẹ̀rí, Ṣadé Ayọ̀dẹ́kúnlé, òun náà ni orúkọ tèmi. Ẹ̀yin tẹ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀dá. Àwọn ìdí tẹ́ fi máa jó nìyí láàrin ìṣẹ́jú díẹ̀, mo fẹ́ kẹ́ jó ẹ túraká. Ibi tó wù kẹ́ wà láàárọ̀ yìí, ẹ rí oṣù mẹ́fà tó kù nínú ọdún yìí. Ẹ̀wọ̀n kan ti wòran orí àwọn èèyàn. Wọ́n ti rí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n ti gbé ìgbà ọpẹ́, bóyá ní chọ́ọ̀chì, bóyá níbi iṣẹ́, bóyá níbi tẹ́ ti ń ta ọjà yín, tí ẹ ti fi ti yí gbọ́ lórí ẹ̀rọ ayélujára, tí àwọn kan ti ṣe dáadáa. Àwọn kan ra mọ́tò, ẹ bá wọn dúpẹ́. Ẹ wo oṣù mẹ́fà lè tó kù tí yín náà máa tẹ̀yìn lọ́wọ́. Àwọn ìdí tẹ fi máa jó láàrin ìṣẹ́jú díẹ̀ láàárọ̀ ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ti rí àwọn ọ̀rẹ́ tí wọ́n ṣe wedding ní oṣù mẹ́fà tó kọjá nínú ọdún yìí. Ṣẹ́rí lè tó kù yìí, this second half of the year. Ẹ̀yin ló kàn tẹ̀ máa dúpẹ́. Bẹ́ẹ̀ ni ìdí tẹ fi máa jó láàárọ̀ ìdíyẹ. Àwọn kan lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ń lọ sí ìpele tó ga nínú oṣù mẹ́fà tó kù lọ́dún yìí. A new level, àwọn ẹ̀rí tuntun míì. Ṣé mo pé àwọn ẹ̀rí kan wà tó yẹ pé ẹlòmíì ti wò pé àwọn ẹ̀rí tó ń níyì ó ti wà òkè. Ọkàn ẹ̀ ti balẹ̀. Ẹ wò pé ó tẹ́lẹ̀ gan ti tó. Ohun tí Olúwa sọ ni pé ẹ ti rí nǹkan kan. Ire tuntun tí ẹ ò rí rí, eléyìí tí etí ò gbọ́ nípa yín rí, eléyìí tí ẹnu ò sọ nípa yín rí, ó máa bẹ̀rẹ̀ sí farahàn. Àwọn ìrànlọ́wọ́ kan wà tí ẹ rò pé ibi tó pin sí nìyẹn. Àwọn kan wo àwọn èèyàn kan pé tó bá jẹ́ pé báyìí ẹnìkan ṣoṣo tó lè ràn mí lọ́wọ́ ni. Ọlọ́run ni òun ti dé láti kọ́ àwọn olùrànlọ́wọ́ tuntun. Ó wá kó wọn dìde fún wa ní oṣù mẹ́fà tó kù kí ọdún yìí kó parí. Ìlera yín máa sọ jì. Bẹ́ẹ̀ ni àwọn kan ò ní ìrírí ìlera pípé ní last 6 months tá a lò kọjá yìí. Wọ́n struggle pẹ̀lú health wọn. Wọ́n manage. Ṣé rí oṣù mẹ́fà tẹ dẹ́sẹ̀ lé yìí, eléyìí tó máa parí ọdún yìí. Ẹ máa ní ìrírí àlàáfíà pípé. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún wa láàárọ̀ yìí. Ìrírí àlàáfíà tẹ́ máa fi sọ pé 2026 ó jẹ́ ọdún tó pé mi, ó jẹ́ ọdún tó pé yín. Nínú ọ̀rọ̀, nínú ohun rere gbogbo, nínú àwọn Ọlọ́run máa change audience àwọn kan. Bẹ́ẹ̀ ni ẹ rí àwọn tó yí yín ká yẹn, ó dàbí pé level tẹ wà yẹn, ibẹ̀ náà ni gbogbo yín wà. Ọlọ́run á mú yín tayọ ní oṣù mẹ́fà eléyìí tó kù kọdún yìí kó parí. A máa jó torí pé a mọ̀ pé ọdún wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni 2026 àwọn kan ṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ sí ní ìrírí ohun tí Ọlọ́run pinnu fún wọn nínú ọdún yìí. Ẹ̀yin tẹ́ ti rí ṣetán láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dà tẹ́ fẹ́ jó láàárọ̀ yìí. Ọlọ́run máa ń fẹ́ ẹnìkan bèrè pé ṣé wàá lè pọ́síbù oṣù mẹ́fà péré. Ṣé ẹ mọ nǹkan tí mò ń bèrè lọ́wọ́ Ọlọ́run? Ṣé ẹ mọ bó ṣe pọ̀ tó bá fi agbára tó fi ń jí Ọlọ́run tó fi dá ayé àti ohun gbogbo tí à ń rí yìí àtàwọn nǹkan tí a ò tiẹ̀ rí tó wà nísàlẹ̀ ilẹ̀ tó bá lè fi ọjọ́ mẹ́fà ṣẹ̀dá gbogbo wọn? A jẹ́ pé gbogbo nǹkan tó ń bèrè ó lè fún ẹ láàrin oṣù kan péré.
Olorun le fun eni 20 years to ti waste yen oropo ti lo Olorun ti o ni agba lori igba ati akoko o le da pada jo laarin osu mefa to ko e a de fun eni 20 years a fun eni 10 years a fun eni 25 years ele to ti sono eja dupe kajo laaro yi dixe eja dupe lowo Olorun fun irin ajo eleyi ta ti lo koja ati eleyi to tun mu warin lodun 2026 she ti ready

0: ma san owo fun opopolopo awon eyan ninu osu keje yi iyen fun awon olorire ti won ta won tun ma gbo pe lakotun ajeje na ma lagara dun ni yugba owo to le ni 50 million naira 50 million naira lo wa le lati pin kashi e ti wa di alagbalugbu omi okun ti ko se gbon tan o se gbogbo eniyan mu kewe wa gbon be bo se nta yo meta lo ma gba anfani ogun ta yu kan gba anfani marun to ba tun pe ore re wa o tun gba anfani ofe yo kan
1: eyi bo gan o ejo ba o le mi na se beta
0: o le ta pelu code e lori splash fm *347*1004*1# lori ilagelu fm *347*1004*2# be lo si tun le ta lori website www.cashier.ng eyin eniyan mi e ma duro e ma rose akoko yin re lati cashier ayeye odun keji cashier ogunlegun eyan lo ma cashier so ti cashier mo ti cashier
2: lóòótọ́ owó orí ọjà ti gbéra sókè káàkiri àmọ́ ṣá o nílé ìtajà foodco ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀ jumbo promo látọjọ́ jimá ọjọ́ 24 oṣù kẹfà sí sunday ọjọ́ 5 oṣù keje búrẹ́dì sun fresh pẹ̀lú mílò 20 grams ẹ̀yọ 5 ní báyìí ó ti di 1,069 naira ó ti kúrò ní 2,150 naira tí wọ́n ń tà tẹ́lẹ̀ golden penny spaghetti 500 grams pẹ̀lú ẹ̀yìn páàkì mẹ́fà ní báyìí ó ti di 2,379 naira ẹ̀dínwó ìdámẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator washing machine tonti gas cooker gbogbo èèyàn tó ń fẹ́ oúnjẹ aládùn chicken àti rẹsì 2,500 naira double sausage shawama pẹ̀lú pepsi 3,600 naira àbí chicken and chips pẹ̀lú pepsi 5,000 naira péré àjẹmọ́nù náírà 61 naira ló wà lórí lipton ice tea 40 cl pack of 12 pẹ̀lú 4,199 naira péré pepsi mirinda àti 7-up 60 cl pack of 12 pẹ̀lú 4,079 naira yàtọ̀ sí 4,548 naira tó wà tẹ́lẹ̀ ẹ̀ka sí ẹ̀ka ilé ìtajà foodco látàsìkò ìlọ títí ọjọ́ 5 oṣù keje ilé ìtajà foodco ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà níbẹ̀.
3: Màjọ ni tèmi o, mà ń ṣọ́kẹ́.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrin Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinity Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrin Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Nitrin Chadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó.

ẹ̀ka sọ̀hún ìròyìn ọjọ́ kan rí ló ń dé sétí ìgbọ̀nyìn láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM èlé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn aminat adétó badmus oníròyìn ṣáájú ẹ̀já gbọ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà. ààrẹ bọ́lá tinubu ti ní ilé wa nàìjíríà yóò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olórí ẹ̀sìn láti jẹ́ kí àlàáfíà lè tẹ̀síwájú. àjọ inec ti ṣàfikún ọjọ́ ìforúkọsílẹ̀ fún àwọn olùdìbò. ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló ṣèdárò hanmein nílẹ̀ iran. gbajúgbajà agbábọ́ọ̀lù ni onahi ti ní ilẹ̀ morocco yóò ṣa gbogbo ipa rẹ̀ láti mú inú àwọn èèyàn lórílẹ̀‐èdè náà dùn. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà bọ́lá tinubu tó ti fìdí ẹ̀ múlẹ̀ pé ìṣèjọba òun yóò tẹ̀síwájú lórí títẹpẹlẹ mọ́ ọ̀rọ̀ àlàáfíà àti ìṣọ̀kan láàrin àwọn ẹlẹ́sìn gbogbo nílẹ̀ yìí. ààrẹ ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò ìpàdé tó ṣe pẹ̀lú àlùfáà àgbà ìjọ àkùdà ìyẹn archbishop paul galaha nílùú àbújá. ààrẹ tinubu ní ìforíkorí tó ń ti ìfikùnlukùn jẹ́ ọ̀nà àbáyọ tó dára jùlọ láti yanjú ìpèníjà ètò ààbò. kò ṣàìpẹ́ a mọ àwọn ètò gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ààbò àti ìdàgbàsókè àwọn ọ̀dọ́ eléyìí tó gùn lé láti pinwọ́ ìgbésùnmọ̀mí àti àwọn ìwà ọ̀daràn míì láwùjọ wa. ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti bẹ̀rẹ̀ pínpín àwọn èlò fún ètò ìlera bẹ̀rẹ̀ látòrí ọkọ̀ tó ń gbòkú gbálà rẹ̀ àwọn oògùn òyìnbó àti àwọn èlò mìíràn tí owó rẹ̀ tó bílíọ̀nù 10 láti mú kí ìlọsíwájú dé bá ẹ̀ka ètò ìlera ní ìpínlẹ̀ bauchi. ìfilọ́lẹ̀ pínpín àwọn ohun èlò náà ló wáyé láti ọwọ́ alákòóso fún ètò ìlera nílẹ̀ yìí mohammed ali pate ní ilé ìwòsàn ìkọ́ṣẹ́ ìṣègùn òyìnbó ti abubakar tafawa balewa eléyìí tó wà nílùú bauchi. alákòóso ni ìgbésẹ̀ pínpín àwọn ohun èlò náà jẹ́ ìgbésẹ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lábẹ́ ìṣèjọba bọ́lá ahmed tinubu láti mú kí ètò ìlera alábọ́ọ́dé kó gbèrú sí pẹ̀lú àfikún ilé ìwòsàn alábọ́ọ́dé bí 100 níye eléyìí tí ọwọ́ àtúnṣe débá pẹ̀lú ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera. ó kéré tán 3000 àwọn ọ̀dọ́ nípínlẹ̀ bauchi ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti gbà síṣẹ́ ní àwọn ilé ìwòsàn gbogbo. ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí tuji diisu ti ṣèpàdé pẹ̀lú gómìnà ìpínlẹ̀ ọ̀sùn gómìnà adémọlá adeleke àti àwọn tọrọ kàn nílùú ọ̀ṣọ́gbó ṣáájú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé ní 16 oṣù kẹjọ ọdún tí a wà nínú ẹ̀ yìí. ìpàdé náà ló ní ṣe pẹ̀lú dídóòlà ìkọluni lórí ọ̀rọ̀ òṣèlú àti láti rí dájú pé ètò ìdìbò náà lọ ní àlàáfíà ìrọwọ́ ìrọsẹ̀ tó ń ti ètò ààbò tí kò lẹ́jà ń bákan nu. ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá wá ṣèkìlọ̀ pé iléeṣẹ́ agbófinró ilẹ̀ yìí yóò gbé ìgbésẹ̀ tó lágbára tako ẹnikẹ́ni tó bá fẹ́ da ètò ìdìbò náà rú. bẹ́ẹ̀ ló sì rọ àwọn òbí láti kìlọ̀ fún àwọn ọmọ wọn kí wọ́n má fààyè gba àwọn èèyàn kan ò láti lò wọ́n fún jàǹdùkú òṣèlú. gómìnà adémọlá adeleke wá ké sí àwọn ọlọ́pàá láti ṣiṣẹ́ wọn ní ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ kí wọ́n má sì dá sí ọ̀rọ̀ òṣèlú títí tí ètò ìdìbò náà yóò fi parí. àjọ elétò ìdìbò ilẹ̀ wa nàìjíríà inec ti ṣàfikún ọjọ́ ìforúkọsílẹ̀ fún àwọn olùdìbò títí di 16 oṣù keje ọdún tí a wà nínú ẹ̀ yìí láti lè fún àwọn tó ti tó ìbò dì láǹfààní àti forúkọ wọn sílẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún tó ń bọ̀. àjọ inec ló kéde ọ̀rọ̀ yìí pẹ̀lú àlàyé pé ètò ìforúkọsílẹ̀ ní ìtàkùn ayélujára àjọ náà ni yóò gbìnàyá lọ́jọ́ 8 oṣù keje ọdún tí a wà nínú ẹ̀ yìí. nínú àtẹ̀jáde tí àjọ náà fi síta láti akata olùbárà ló sọ̀rọ̀ ìyẹn gona rachel iyogo ṣàlàyé pé ìlànà fífi orúkọ ara ẹni sílẹ̀ ní ìtàkùn ìjọra ló jẹ́ ìlànà tuntun àyànrán níbi tí olùdìbò yóò ti tẹ̀lé àwọn ìlànà àtẹ̀lé ní ojú òpó tí àjọ náà ti là kalẹ̀ kó lè rọrùn fún kó wa wọn. ìròyìn ọjọ́ kan rí ló ṣe ń dé sétí ìgbọ̀nyìn láti ìkànnì ọmọlúàbí
splash 105.5 FM ilé funfun balawo felele nilu ti ibadan iroyin ile okere ogora awon eniyan lo se daro olori ile iran iyun ni ali kemain ni ti re idaraya gbajugbaja gbabolu ni onaye ti ni ile moroko yo sa gbogbo pa re o lati mu inu awon ile ede na dun adanu duro die na ta ba wa padade ekure iroyin bo laipe Eka abo pada, iroyin ile okere, ogoro awon eniyan lo tun jade ni Tehran, fun eto isinku lori ile Iran to dologbe, iyen Ali Khamenei, eni to dagbere faye ninu ikolu ile America ati ile Israel, ni ilegbe re lojo keji din ni ogbon osu keji odun yi, are ile America Donald Trump ti ni, igun mejeji, ni ko gbodo si ninu itaporogan ikolu, lasiko ti eto isinku naa ba nlo lowo. Ti iforikori ifikuluku yo tesiwaju pelu ile Iran leyin ti eto isinku na ba pari awon omo ogun ile Israel si n tesiwaju lori ikolu re si ile Lebanon ati agbegbe Gaza nibi ti o kere tan eyan kan ti gbemi mi ni gusu ti Lebanon ti awon omo ile Palestine meji si dagbere faye podigbo se ni agbegbe ariwa ti ile Gaza lafikun ile Turkey ti ni o n setan lati ni ibasepo to n ti atileyin lati je ki alaafia ajoba lagbegbe naa ni tere idaraya gbajugbaja gbabolu ile Morocco ni Azidane Onaye lo ti je ko di mimo pe ebun nla to tobi ju ti iko egbe agbabolu naa ti a mo si Atlas Lion le fun awon orilede naa ni lati dawo idunu tori pe awon agbabolu naa ti setan lati se ohunkohun ki won le mu idunu sokale sorilede Morocco o so idi mimo leyin ti ile Morocco jawe olubori tayole Canada pelu ame meta si odo ninu ifese won se fe ye agbaye eleyi to nlo lowo agbabolu na eni odun 25 lo side ami ayo ni iseju marun ti ifese won se na bere to so fobale leyin iseju mejo leyin oreyin ni Sofiane Rahimi fobale ni okubelenja ti ifese won se na yo pari nigba to so leyin ifese won se na o wa ni awon agbabolu na lo tin gbaradi o lati mu ayo ati idunu de ba awon eniyan orilede won eyi wa lo pin iroyin sugbon ka to ma lo e je ka gbo koko nu e lekan si are Bola Tinubu ti lewa Nigeria yo fowo so po pelu awon olori elesin lati je ki alaafia ko tesiwaju ajo INEC ti safikun ojo iforuko sile fun awon oludibo ni ti lokere amu wa se ti gboyin pe ogora awon eniyan lo tu jade se daro olori ile ti Iran ni ti ere idaraya gbajugbaja gbabolu ni Onaye ti ni ile Morocco yo sa gbogbo ipa re o lati mu inu awon orilede na dun fun ekunrere awon iroyin wa gbogbo e ma se like kan si takun ijora ti www.splashfm1055.com tunde olawo lolotu iroyin pelu ran lowo ibukun oluwa olagoju aminat adetun badmus lo ti iroyin e se 10:30 gbo wa ni gbogbo igba

lótú ètò yìí olúwa ṣeun ọmọ Akinyola ni èmi alágbẹ̀dẹ èdè lérè ṣítù fi ń kí yín káàbọ̀ sórí ètò náà ta pè ní ọ̀rọ̀ olóòtú. Ẹ máa bá mi ká lọ. Ìwé ìròyìn The Punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ yìí. Òun náà ni a gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ lórí ètò wa ọ̀rọ̀ olóòtú fún tòní. Abala méjì iná ni ó pín sí o. Abala àkọ́kọ́ tòní ó yàtọ̀ sí ti ẹlẹ́ẹ̀kejì. Alákọ̀ọ́kọ́ ni wọ́n pè ní iye tí epo bẹntiró ń bá dé lórí igbá ta bá ń sọ̀rọ̀ nípa iye tí wọ́n ń ta lítà epo bẹntiróòlù ní ìkọ̀ọ̀kan àwọn ilé epo tí wọ́n ti ń ta epo táwé ọ̀hún. Ilé epo táwọn aráàlú ti ń ra lítà epo bẹntiróòlù ní iye tí wọ́n bá ti pàṣẹ sí pé kí wọ́n ra epo náà. Ǹjẹ́ ó ṣe déédé pẹ̀lú iye tí wọ́n ra epo rọ̀bì ìyẹn epo tí wọ́n ń rà ní ìpìlẹ̀ àkọ́kọ́ kó tó di pé wọ́n ṣe àfọ̀mọ́ epo? Àfọ̀mọ́ epo yìí ni ó jẹ́ kí epo tá a wí yìí kó ṣe é rà nílé epo. Àwọn èèyàn kan wá ń sọ̀rọ̀ wípé kí ló dé tó jẹ́ pé iye tí epo rọ̀bì ń bá dé eléyìí ń lọ sílẹ̀? Ṣùgbọ́n tó bá ti dé ilé epo tó ń ta epo bẹntiró ní lítà, ńṣe ni owó yóò lọ sókè, ó ṣe ní láti rí bẹ́ẹ̀. Lótìtú àti lódodo, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń lo ọjà kátàkárà epo rọ̀bì láti máa mú èrè wọlé sápò wọn ni o. A sì lè sọ pé ṣé iye tí wọ́n ń ta epo wọ̀nyí ṣe déédé pẹ̀lú àyípadà gbogbo tó ń dé bá ọjà epo rọ̀bì àti bí epo bó ṣe ń dé àwọn ilé epo wa gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà? Ọ̀tọ̀ ni epo tí wọ́n kọ́kọ́ wà láti ilẹ̀ kó tó di pé wọ́n ṣe àfọ̀mọ́ rẹ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, owó lítà epo bẹntiróòlù tó bá ṣàdédé lọ sókè láàrin ọjọ́ bíi mélòó kan lẹ́yìn tí epo rọ̀bì tó bá ti gbẹ́nu sókè láti ibi tí wọ́n ti wa epo jáde, ó yẹ kí iye owó lítà epo bẹntiróòlù ní ìkọ̀ọ̀kan àwọn ilé epo tí wọ́n ti ń ta epo bẹntiróòlù kó lè wálẹ̀ kó rọjú lẹ́yìn tí epo rọ̀bì tó bá ti lọ sílẹ̀ bíi táyà tó jò. Bí ìjọba àpapọ̀ bí wọ́n ṣe ń dá sí ọ̀rọ̀ iye tí wọ́n ń ta epo bẹntiróòlù ní ìkọ̀ọ̀kan àwọn ilé epo tá a wí yìí, ó ṣe pàtàkì, ó sì yẹ bẹ́ẹ̀ bákan náà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, nígbà tí mínísítà lábẹ́ iléeṣẹ́ àlùmọ́nì epo rọ̀bì Ẹnikin Lopo Bìrì àti àjọ tó ń dáàbò bo àwọn oníbàárà lábẹ́ ìjọba àpapọ̀ fi lè dúró pé ó yẹ kí iye tí àwọn onílé epo bẹntiróòlù tí wọ́n máa ń ta epo kó ṣe déédé pẹ̀lú iye tí wọ́n ń ta epo rọ̀bì náà. Ṣùgbọ́n ó jẹ́ nǹkan ìyàlẹ́nu gbáà fún àwọn aráàlú wípé tépo bá ti lè dé ìkọ̀ọ̀kan àwọn ilé epo, ńṣe ni wọn yóò gbé iye tí wọ́n ń ta lítà epo lọ sókè fún àwọn oníbàárà. Àbẹ́ wa rí nǹkan o, ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ olóòtú láti Splash 105 FM Ilé Funfun Báláú ní Fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn, iná ilẹ̀ ti ń gbọ́ wa. Lóòtú àti lódodo, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n nílò ọjà kátàkárà epo rọ̀bì tó ń ṣe déédé pẹ̀lú àyípadà gbogbo tó ń dé bá ọjà epo rọ̀bì àti bí epo ṣe ń dé àwọn ilé epo wa gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí owó lítà epo bẹntiró tó bá ṣàdédé lọ sókè láàrin ọjọ́ bíi mélòó kan lẹ́yìn tí epo rọ̀bì tó bá ti gbẹ́nu sókè láti ibi tí wọ́n ti ń wa epo rọ̀bì ọ̀hún jáde, ó yẹ kí iye owó lítà epo bẹntiróòlù tá a wí yìí ó lè wálẹ̀ kó rọjú lẹ́yìn tí epo rọ̀bì tó bá ti lọ sílẹ̀ dáadáa. Àwọn èèyàn wá ń béèrè pé ṣé báyìí náà ni ó máa rí lọ? Ẹ̀yin èèyàn wa, tó ti wá jẹ́ wípé tán bá ti wa epo rọ̀bì jáde tán ṣe àfọ̀mọ́ ẹ̀ tó bá ti lè délé epo, ńṣe ni àwọn bíi mi eegun. Ohun tí èyí túmọ̀ sí náà ni

ṣe ni wọ́n ń béèrè fún ìrọ̀rùn àwọn oníbàárà tí wọ́n ra epo bẹntiróòlù ní ìkọ̀ọ̀kan àwọn ilé epo gbogbo tá a ní lórílẹ̀-èdè Nàìjíríà. Nítorí kò sí bí ọ̀bọ ṣe rí tí náà kí ò ṣe tó fi wá jẹ́ pé owó epo bẹntiróòlù là ń gbọ́ pé ó ń lọ sókè lóòrèkóòrè. Tí owó epo tó bá lọ sílẹ̀ kò sẹ́ni tí ó sọ̀rọ̀. Iṣẹ́ okòwò paraku leléyìí. Ọ̀rọ̀ yìí wá dàbí ajá tó mọmọ ti ẹ̀ fún lọ́mú àmọ́ tó mọ ti odù ọ̀yá kì mọ́lẹ̀. Ǹgbọ́ ṣo yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀yin olùgbọ́ mi tá a jọ ń gbádùn ètò yìí ọ̀rọ̀ olóòtú lónìí ọjọ́ Àìkú Sunday Splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ la wà nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Ohun tá à ń sọ ní pàtàkì ní pàtó iná ni pé tí owó epo tó bá já wálẹ̀ lọ́jà àgbáyé kò yẹ kí àwọn onílé epo bẹntiróòlù dákẹ́ sára. Nílé epo kan máa ta lítà epo lówó gege kò yẹ kó rí bẹ́ẹ̀. Àtapajúdé iná ni wọ́n máa ń ta epo tá a wí ọ̀hún. Ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ ta lò tán. Iná ni à ń gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ láti Splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ la wà nílùú Ìbàdàn.

0: ẹ jẹ́ kí n ṣíra wo abala kejì ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Punch èyí tí ó jáde lọ́sẹ̀ tó kọjá nínú èyí tí wọ́n ti ń ṣe àyẹ̀wò lọ́wọ́lọ́wọ́ èyí tí wọ́n pe kò mú òkun rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń ṣe àtúnyẹ̀wò ètò owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ ẹ̀yin náà sàmọ owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ tó jẹ́ pé béèyàn bá ti fẹ̀yìntì gẹ́gẹ́ bí òṣìṣẹ́ kí kálukú máa tẹ́wọ́ kọ́ máa béèrè owó ìfẹ̀yìntì rẹ̀ náà ni ò bá lẹ́jọ́ nú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gbàgbọ́ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dojúkọ ọ̀nà tó tọ́ ìpèníjà tó wá rọ̀ mọ́ ọ̀rọ̀ owó ìfẹ̀yìntì ta wí yìí iná ni pé ó yẹ kí àwọn ìpínlẹ̀ yòókù lórílẹ̀‐èdè Nàìjíríà kó yá tètè tẹ̀ sí bí ayé bá tẹ̀ sí o bí irú eléyìí tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ṣe pàtàkì torí pé ó jẹ́ ìgbésẹ̀ ọ̀tun tí yóò jẹ́ àǹfààní ńláńlá fún àwọn òṣìṣẹ́ tó bá ń fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba ìpinnu tí gómìnà Ṣèyí Mákindé tìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe lórí ọ̀rọ̀ àgbékalẹ̀ owó ìfẹ̀yìntì ìwọ́ dá kémi náà ó dá táwọn eléléèbó ń pè ní contributory pension scheme inú èyí tí òṣìṣẹ́ ìjọba yóò ti máa dá ìdá mẹ́jọ owó nínú ọgọ́rùn-ún tá a mọ̀ sí 8% tí ìjọba fúnra rẹ̀ yóò sì máa dá owó ìdá méjìlá nínú ọgọ́rùn-ún 12% tí yóò wá jẹ́ pé méjèèjì ni wọ́n á rò pọ̀ tí ó sì máa dá a lọ títí di ìgbà tí òṣìṣẹ́ yóò fi ní àǹfààní láti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ tí yóò sì gba owó kìṣì owó ìfẹ̀yìntì kó tó di pé yóò máa relé àyí nìke ọ̀tún èyí tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé dé yìí ti jẹ́ kó rọrùn wẹ̀kúwẹ́kú fún àwọn òṣìṣẹ́ tí wọ́n bá fẹ̀yìntì láti tètè rí owó ìfẹ̀yìntì wọn gbà lójú ọjọ́ láti lè fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tá a bá wá ṣe sàdánkátà tàbí ká ṣe àgéńsékùn sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àròbájọ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé dé yìí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wo àwòkọ́ṣe rere ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìdarí gómìnà Ṣèyí Mákindé tá a bá pàtẹ́wọ́ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àròbájọ rere tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé dé yìí èyí tí wọ́n pè ní ìwọ́ dá kémi náà ó dá kí ẹ lè máa rí owó ìfẹ̀yìntì yín gbà nígbà tẹ bá ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ló yẹ kí wọ́n wo àwòkọ́ṣe rere ìlànà tuntun látọwọ́ gómìnà Ṣèyí Mákindé eléyìí tí wọ́n ń pè ní contributory pension scheme tí mo pè ní ìwọ dá kémi náà ó dá kó o lè tètè rí owó ìfẹ̀yìntì rẹ gbà tó bá fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìyẹn gan-an ni mo pè lẹ́ẹ̀kan pé contributory pension scheme láti bá a dín wàhálà àwọn òṣìṣẹ́ kù tó bá tó àkókò tó yẹ kí ìkọ̀ọ̀kan àwọn òṣìṣẹ́ ọba kan fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba àti gba owó ìfẹ̀yìntì kò tiẹ̀ wá ní wàhálà kankan nínú tó ọ̀rọ̀ olóòtú náà ni ẹ̀ ń gbọ́ láti splash 105.5 FM ilé funfun báláú fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn ẹ̀yin èèyàn wa à ń tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ olóòtú tí ẹ̀ ń gbọ́ èyí tó ti bẹ̀rẹ̀ láti aago kan ọ̀sán òní ní báyìí ẹ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Nation tó jáde lọ́sẹ̀ tí a lò tán yìí èyí tó pín sí abala méjì alákọ̀ọ́kọ́ rẹ̀ ni wọ́n pe àkọlé rẹ̀ ní àtúngbèǹde ilé ìtura premier ti ń bẹ ní mọ́kọ́lá nílùú ìbàdàn tọ́wá ni ò mọ premier hotel ní mọ́kọ́lá nílùú ìbàdàn nígbàtí abala kejì ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Nation tí a wí yìí tán pe àkọlé rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ìṣekúpa ní àràmàǹdà tó ṣẹlẹ̀ lọ́nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní owó dé ẹ̀gbá ọjọ́ wo la fẹ́ bọ́ kúrò nù ìwà ìkà báyìí ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ ní owó dé ẹ̀gbá tá a sọ yìí ó mà ṣe o. Ṣùgbọ́n nípa ti ọ̀rọ̀ ilé ìtura Premier nílùú Ìbàdàn, èyí tá a kọ́kọ́ bẹ̀rẹ̀, ẹ̀jẹ̀ ngúnlẹ̀ rẹ̀ sójú kan kó tó di pé a máa sọ ti abala kejì. Mọ́kọ́lá nílùú Ìbàdàn ilé ìtura Premier iná ló wà, tó sì jẹ́ ó jẹ́ ilé ìtura tó jẹ ojú ní gbèsè tí àwọn èèyàn sì mọ rírì rẹ̀. Ó jẹ́ àpẹẹrẹ àṣeyọrí ńlá àti àwòkọ́ṣe rere tí ò ṣe é gbàgbé ta bá ń sọ̀rọ̀ nípa Ìbàdàn nílé Olúyọ̀lé. Àwòkọ́ṣe rere ló jẹ́, ó sì jẹ́ ibi tó gba ìgbà. Gẹ́gẹ́ bí olóòtú ìwé ìròyìn The Nation ṣe ṣàlàyé, ó ní àtúnkọ́ ilé ìtura Premier ní Mọ́kọ́lá Ìbàdàn ṣe pàtàkì púpọ̀. Nítorí náà, àwòkọ́ṣe rere iná ní ilé ìtura Premier ní Mọ́kọ́lá Ìbàdàn jẹ́. Ẹ má jẹ́ àwò oníran, ẹ má jẹ́ kí ilé ìtura yóò ṣubú, ó ṣe pàtàkì púpọ̀. Ta bá ń sọ̀rọ̀ nípa ìwúlò ilé ìtura Premier ní Mọ́kọ́lá Ìbàdàn, kì í ṣe nípa bó ṣe ń mówó wọlé sí náà la máa wò ó kọjá ẹlẹ́yìn. Ipò tó wà ní ìsìn, ẹ má jẹ́ ká dágun là. Kí la fẹ́ ṣe láti gbé ilé ìtura Premier Hotel tí ń bẹ ní Mọ́kọ́lá Ìbàdàn ká gbé dìde padà? Ó ṣe pàtàkì púpọ̀. Premier Hotel ní Mọ́kọ́lá Ìbàdàn, ohun tá à ń sọ gan ní pàtàkì ní pàtó pé kò yẹ ká lajú wa sílẹ̀ kí tá lùbọ̀ ó kó sí o. Ẹ má jẹ́ a máa wo ilé ìtura Premier Hotel ní Mọ́kọ́lá Ìbàdàn lásán. Ó yẹ ká lè gbé ìgbésẹ̀ ká gbé dìde ká fọwọ́sowọ́pọ̀. Kò yẹ kí àwa ènìyàn ó lajú sílẹ̀ kí ohun rere bíi ti ilé ìtura tá a sọ yìí ó wá bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Premier Hotel ní Mọ́kọ́lá Ìbàdàn. Ẹ̀yin ọmọ Ìbàdàn, ẹ̀yin dà. Ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́, kí lẹ̀ ń ṣe sílé ìtura Premier Hotel ní Mọ́kọ́lá Ìbàdàn? Ẹ̀yin èèyàn àgbà ńláńlá, alágbádá, alágbàlagbàlagbàlà tí gbani nígbàkúgbà, ẹ̀yin tiwa níbàdàn, kí lẹ̀ ń wo? Ẹ dìde, ẹ jẹ́ ká gbé Premier Hotel dìde padà. Ẹ jẹ́ kó dà tún bí àtúngbèǹde ilé ìtura Premier. Ó ṣe pàtàkì lásìkò tá a wà yìí, kí iṣẹ́ ọwọ́ àwọn bàbá ńlá bàbá wa tí wọ́n ti ṣe sẹ́yìn kó má ba parun. Tẹnukọ́ tètè bọ̀lìkọ́, ilé ìtura Premier Hotel ní Mọ́kọ́lá Ìbàdàn tí à ń sọ yìí, gbogbo ayé ló mọ̀ pé wọ́n parí iṣẹ́ síbẹ̀. Ilé ìtura tó ṣàrà ọ̀tọ̀, tó dáyàtọ̀ gédégédé bákan náà, tó sì jẹ́ orírun ìfọ̀kànbalẹ̀ níbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, ó mà ṣe o. Ó ṣe ni láàánú pé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, kò sẹ́ni tó wo Premier Hotel Mọ́kọ́lá Ìbàdàn, kò sẹ́ni tó wò lẹ́ẹ̀kan, kálukú kan wò ní pé ó mà ṣe o. Ìgbà kan ni eléyìí dẹ̀ dá o, ó wá rí bákan ní ìsìn, ó sì lé téńté ní Mọ́kọ́lá, òkè Mọ́kọ́lá Ìbàdàn. Ó jẹ́ àpẹẹrẹ ìlọsíwájú ní ilẹ̀ Ìbàdàn, kò sì yẹ kó bàjẹ́ láéláé. Ṣùgbọ́n ṣe ni láàánú pé ilé ìtura Premier ní Mọ́kọ́lá Ìbàdàn, ó ti yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀ sóòótọ́ dé. Ohun tá à ń sọ ni pé gẹ̀rẹ́ mà ti ń yẹ̀ nípa Premier Hotel Mọ́kọ́lá. Ṣé dèmi yé yín? Bí àwọn ilé ìyókù tó ti wà látọdún mọ́dún, ṣé bá a ṣe máa wá wo Premier Hotel ilé ìtura Premier ní Mọ́kọ́lá Ìbàdàn níran rè o? Àbá tètè gbé ìgbésẹ̀ ká tún kọ́ kó tún ríre ń te bó ṣe wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti ìpínlẹ̀.
1: Prepared for global opportunities.
2: Study at Trinity University, Yaba, Lagos.
1: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
2: We equipped you with skills the world demands.
1: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
2: cybersecurity, computer science, accounting, economics, marketing,
1: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
2: Trinity University, building on the rock.
3: Oh, gbogbo ti gbówó lórí báyìí. ₦500 naira, ₦500. Kò ká nǹkan kan láti rà mọ́.
4: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ, ọ̀rẹ́ wa. Pẹ̀lú ₦500, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
3: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
4: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì.

0: kejì káṣí ẹ̀. káṣí olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. káṣí ẹ ti wá di alágbá lógún omi òkun tí kò ṣeé gbọ́n tán. ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tayò kan gba àǹfààní 5. tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: èyí pọ̀ gan o ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
0: o lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. lórí ilágẹ̀lú fm *347*1004*2#. bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. ẹ̀yin ènìyàn mi ẹ má dúró ẹ má rọsẹ̀ àkókò yín rè láti káàṣì ẹ̀. ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀ ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀ ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀.
2: Oh, Mama, what a pleasant surprise! You're welcome!
3: My daughter, I like the cheerfulness in your voice, especially after the fright Papa gave you. No thanks to diarrhea. Where is my grandson?
2: Oh, he left for school a few minutes ago.
3: Oh, so he's that strong enough to go back to school. I knew giving him ORS would do the magic and stop the purging. I even brought some more for you to keep in your stock.
2: Really? Thank you, Mama. The zinc tablets helped a great deal.
3: Zinc tablets?
2: Oh, yes. I gave the boy a fresh mixture of ORS as he was purging. And zinc tablets for 10 days restored the diarrhea quicker.
3: I see.
2: Mommy, yes.
3: Okay.
4: Yes, Grandma. I only came back because I forgot my exercise book.
5: With diarrhea, ORS replaces the water lost, and zinc tablets for 10 days stops the diarrhea faster and makes children healthy. If symptoms persist, take your child to a hospital.
6: Lóòótọ́, owó orí ọjà ti gbéra sókè káàkiri. Àmọ́ ṣá o, nílé ìtajà Foodco, ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀. John Jumbo promo látọjọ́ Jimọ̀, ọjọ́ 24 oṣù kẹfà sí Sunday ọjọ́ 5 oṣù keje. Búrẹ́dì Sunfresh pẹ̀lú mílò 20 grams ẹ̀yọ 5 ní báyìí, ó ti di 1,069 naira. Ó ti kúrò ní 2,150 naira tí wọ́n ń tà tẹ́lẹ̀. Golden Penny Spaghetti 500 grams pẹ̀lú ẹ̀yìn páàkì mẹ́fà ní báyìí, ó ti di 2,379 naira. Ẹ̀dínwó ìdá mẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator, washing machine, tonti gas cooker, gbogbo èèyàn tó ń fẹ́ oúnjẹ aládùn, chicken àti rẹsì 2,500 naira, double sausage shawarma pẹ̀lú pepsi 3,600 naira, àbí chicken and chips pẹ̀lú pepsi 5,000 naira péré. Àjẹmọ́nù náírà 61 naira ló wà lórí Lipton iced tea 40 cl pack of 12 pẹ̀lú 4,199 naira péré. Pepsi, mirinda àti 7-Up 60 cl pack of 12 pẹ̀lú 4,079 naira yàtọ̀ sí 4,548 naira tó wà tẹ́lẹ̀. Kàn sí ẹ̀ka ilé ìtajà Foodco látàsìkò ìlọ títí ọjọ́ 5 oṣù keje. Ilé ìtajà Foodco, ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà níbẹ̀.
7: ọ̀rọ̀ olóòtú láti splash náà lẹ ti ń gbọ́ wa o. kó tó di pé a mú ètò yìí wá sópin, abala kejì ọ̀rọ̀ olóòtú ìròyìn The Nation la fẹ́ yẹ̀wò ní pápápá. Nípa ti ìṣẹ̀lẹ̀ ìṣekúpani méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣẹlẹ̀ ní Owóde Ẹ̀gbá. Ọ̀páláńbọ̀ tí èbó fọ́ onígbànsọ orí sọ. Ẹgbọ́ kí la gbóhùn sáfẹ́fẹ́ tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́? Kí ló tún ṣe tí wọ́n fi pa dànù bẹ́yẹn? Ó mà ṣe o. Ọlọ́run gbogbo àwọn oníṣẹ́ láabi tí ó ń dá gbogbo wàhálà sílẹ̀, Ọlọ́run palẹ̀ wọn mọ́. Ó mà ṣe o. Olóòtú ní pagidarí igídà, igídà lóko, ó para alé àjájìn, ó pèrò ọ̀nà. Ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé ní Owóde Ẹ̀gbá ní ìpínlẹ̀ Ògùn, ó jẹ́ ohun tó da omi tútù sí yàn lọ́kàn o. Ó ṣe ní láti jẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́. Àbírọ̀ ni àbó òótọ́ ni eléyìí kọjá arọ́ o, òótọ́ ni o. Tó ṣe pé obìnrin tó yáàyì tó ti fẹ̀yìntì níléeṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Ògùn, tórúkọ rẹ̀ ń jẹ́ Ọlákìtàn Oyèsìkò, àti ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ Pẹ̀lúmi Adétayọ̀ làwọn ìgànnì kó lọ rèé ká mọ́lẹ̀ ní Owóde Ẹ̀gbá. Wọ́n sì yìnbọn pa àwọn méjèèjì torí Ọlọ́run. agbohun safefe to gbogbo aye re sin ijoba ki wa so ki la le so pe o ma se o ki lo faru eleyi to fi gba emi lara re beyen ti se pe boya o lese kan to se eleyi ti je ki lo de to je pe igi to ba to ki pe ninu igbo kini ka ti pe eleyi a pe de gbaye lori television akaroyin maka ti se olaki tan oye siku agbohun safefe to mewe to tun mowe o sise nle ise television ipinle ogun ko to di pe o papa feyinti lenu ise lawon gidi gan ku won lo ba nle ati eso alaabo re afi gba ugba o lojiji so ye ko ri be agbohun safefe to munu awon ara iludun so ye kon pa be yen ko da e lo ronu pe wada ko to pe opalambo ti ebo fo onigbanso oriso olaki tan oye siku o lo be are olaki tan oye siku o lo olorun o lo olorun ba wa tu gbogbo awon molebi re ninu olaki tan ti lo oye siku lo eso alaabo re na o tun lo ojo wo la fe fi edo lori oronro lorilede Nigeria to ko ni ju bayi lo lori oro lotu ti e tin jaladun lati splash 105.5 fm ile funfun bala ofelele ni badan lati ago kan osan oni loruko mama owatolu adebamowo to nse ise akin lati ri pe gbogbo awon eto wonyi o jade ba se kowe ki ma gbagbe olotu eto yi oluwa seun omo akinola ati studio manager to nlo to nbo to risi ipolo oja ni apa otun apa alaafia to si je ki gbogbo eto ko ma lo bo se ye ninu studio nje titi ijo mejo ta tun lanfade lati pade ara wa lori eto yi ta pe ni oro olotu lere situ na ni atokun omido mido aye npe mi ni alagbede ede ati ma pade pelu ogbo olohun ni o to ba di ni ojo mejo ndede ago kan osan ojo sunday bayi e se ti en gbo wa ani rin arin fese si o dabo e ku kale

0: lóòótọ́ owó orí ọjà ti gbéra sókè káàkiri àmọ́ ṣá o nílé ìtajà foodco ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀ jumjumjum promo látọjọ́ jimá ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà sí sunday ọjọ́ karùn-ún oṣù keje búrẹ́dì sunfresh pẹ̀lú mílò 20 grams ẹ̀yọ márùn-ún ní báyìí ó ti di 1,069 naira ó ti kúrò ní 2,150 naira tí wọ́n ń tà tẹ́lẹ̀ golden penny spaghetti 500 grams pẹ̀lú ẹ̀yìn páàkì mẹ́fà ní báyìí ó ti di 2,379 naira ẹ̀dínwó ìdá mẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator washing machine tó ti gas cooker gbogbo èèyàn tó ń fẹ́ oúnjẹ aládùn chicken àti rẹsì 2,500 naira double sausage shawama pẹ̀lú pepsi 3,600 naira àbí chicken and chips pẹ̀lú pepsi 5,000 naira péré àjẹmọ́nù náírà 61 naira ló wà lórí lipton ice tea 40 cl pack of 12 pẹ̀lú 4,199 naira péré pepsi mirinda àti 7-up 60 cl pack of 12 pẹ̀lú 4,079 naira yàtọ̀ sí 4,548 naira tó wà tẹ́lẹ̀ kan sí ẹ̀ka ilé ìtajà foodco látàsìkò ìlọ títí ọjọ́ karùn-ún oṣù keje ilé ìtajà foodco ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà níbẹ̀.
1: màá jó ní tèmi o màá ṣọ́kẹ́.
2: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Ọ̀jẹ̀mí tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
2: Splash FM 105.5.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Kò sọ mi ẹ gángá mi yìí ti fẹ́ sọ rí.
2: Omi nira kó fi ọwọ́ dà.
3: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, kó ká nǹkan kan láti rà mọ́.
4: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
3: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
4: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 60 million naira, ₦50 million ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mukewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 kan.
5: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta?
4: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
6: Ọ̀rẹ́ mi, ṣé pé àgbọ́n mi ṣì ń jò?
7: Bá máa ṣe rí nìyẹn o.
6: Bí àgbọ́n mi ṣe ń kó tó, ó mú mi rántí ìgbà tí ṣínà ń yàgbẹ́ gbòòrò léraléra.
7: Bẹ́ẹ̀ ni o, ta ló lè gbàgbé bí agbára ṣínà ṣe sá lọ, àbí ohun tí ojú ìwọ fúnra rẹ rí?
6: Ọpẹ́lọpẹ́ ORS àti tábúlẹ́ẹ̀tì zinc, ṣínà mi kò jẹ́ pàdánù omi ara bí àgbọ́n mi láyé. Mo fún ní tábúlẹ́ẹ̀tì ORS láti fi rọ́pò omi tí ó ń jáde lára rẹ̀ gẹ́lẹ́ bí ẹ ṣe ń pọnmi padà sínú àgbọ́n mi.
7: Ṣùgbọ́n pípọnmi padà sínú àgbá omi kọ́ ló máa dá jíjò tàbí ìgbẹ́ gbuuru dúró?
6: Bẹ́ẹ̀ ni o, iṣẹ́ tí tábúlẹ́ẹ̀tì zinc ń ṣe nìyẹn. Ó máa ń dá ìgbẹ́ gbuuru dúró àti ìpadàbọ̀ wá ìgbẹ́ gbuuru sínú ara.
7: Ká ní pé wọ́n lè ṣe ORS àti tábúlẹ́ẹ̀tì zinc fún àgbá omi mi, ìbá dára o.
6: Ọ̀rẹ́ mi, o lè pààyàn lẹ́rìn wo, ọkọ rẹ ni yóò gbọ́ sílẹ̀, sóṣòkòtò rẹ mú dáradára, á rójú tu rẹ.
8: Pẹ̀lú ìgbẹ́ gbuuru, ORS a máa dá omi ara tó ti sọnù padà bọ̀ sípò. Àti pé lílo tábúlẹ́ẹ̀tì zinc fún ọjọ́ mẹ́wàá gbáko, á dá ìgbẹ́ náà dúró lára ọmọ, á sì wà ní àlàáfíà.
9: Lóòótọ́, owó orí ọjà ti gbéra sókè káàkiri, àmọ́ ṣá o, nílé ìtajà Foodco, ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀. Jumjumjum promo látọjọ́ Jímà, ọjọ́ 24 oṣù kẹfà, sí Sunday ọjọ́ 5 oṣù keje. Búrẹ́dì Sunfresh pẹ̀lú Milo 20g, ẹ̀yọ 5 ní báyìí, ó ti di ₦1,069, ó ti kúrò ní ₦2,150 tí wọ́n ń tà tẹ́lẹ̀. Golden Penny Spaghetti 500g pẹ̀lú ẹyin páàkì mẹ́fà ní báyìí, ó ti di ₦2,379. Ẹ̀dínwó ìdá mẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator, toaster, washing machine, 20 gas cooker, gbogbo eyan to fe onje aladun, chicken at rice, 2500 naira, double sausage shawarma, pelu Pepsi, 3600 naira, bi chicken and chips, pelu Pepsi, 5000 naira, pere, ajemanu naira 61 naira, lowa lori Lipton iced tea, 40 cl, pack of 12, pelu 4199 naira, pere, Pepsi, Mirinda, ati 7 up, 60 cl, pack of 12, pelu 4079 naira, yato si 4548 naira, to wa, tele, ekan se, kaile itaja food ko, lata siko ilo, titi ojo karun, oshu keje, ile itaja food ko, ete woju lo lori gogboja, lo wanbe.
10: Splash FM 105.5.
11: Hey! DJ Guff Bob.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dúfìlù tọ́nikí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Fẹ́ Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa, láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédokun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 náírà, kò ká nǹkan kan láti rà mọ́.
7: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 náírà, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàn ìgbésí ayé rẹ lè yí padà?
6: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
7: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
6: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ṣe lè ta.
7: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
1: A
8: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
9: Splash FM 105.5.
10: Hey! DJ Cuff Pop.

0: Splash FM 105.5.
1: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama
2: tàbí lẹ́ndì NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú Direct Entry.
1: Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akron Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ìjẹmà Àgbádù Road. Ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Oh yeah, make we talk true. Prices don't dey rise. But for Foodco, we don't bring better deals come your way.
4: Waiting they happen.
3: Now the Foodco June Jumbo promo from Friday, 26 June to Sunday, 5th July. Better savings across Foodco store.
4: I beg, tell me the offers quick quick.
3: Sun fresh bread plus Milo 20 grams, 5 pieces. Now only 1969 naira instead of 2150 naira. Golden penny spaghetti 500 grams plus eggs pack of 6. Now just 2379 naira. Also enjoy 10% off refrigerator, washing machine and gas cookers. And if you're craving something delicious, you can enjoy tasty chicken and rice for as low as 2,500 naira. Double sausage shawarma and Pepsi, only 3,600 naira. Or chicken and chips with Pepsi for just 5,000 naira.
4: This price is too sweet, oh.
3: Save 961 naira on Lipton iced tea 40cl pack of 12 for 4,199 naira only. Get Pepsi, Mirinda and 7up 60cl pack of 12 for 4,079 naira instead of 4,548 naira.
5: Visit any Foodco store today from now till Sunday, 5th July. Every day for Foodco. Now better prices always.
6: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
7: Ṣé lóòótọ́? Báwo? Ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀. Sọ fún mi sí.
6: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitran Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinity Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o, ọ̀fẹ́ ni ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa

0: We're continuing our message today on One Thing is Needful.
1: Àntẹ̀síwájú lórí ẹ̀kọ́ wa lónìí tí kókó rẹ̀ jẹ́ ohun kan soso tó ṣe pàtàkì jùlọ.
0: Those who are totally committed to the Lord Jesus will not be understood by the devotionless multitudes or even by their fellow disciples, either one.
1: Ìgbé ayé àwọn tó fẹ́ràn Jésù Olúwa tí wọ́n fi ara wọn jẹ fún ìsìn rẹ̀ kò lè yé. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí kò ní irúfẹ́ ìfọkànsìn bẹ́ẹ̀ kódà ní ìgbà mìíràn àwọn tó jẹ́ ọmọ ẹ̀yìn bíi tiwọn gan a máa dá wọn lẹ́jọ́.
0: Mary of Bethany gave all she had gladly to glorify the Lord Jesus when she broke her expensive flask and poured its perfume upon Christ's head.
1: Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ̀rọ̀ Maria ará Bethany rí nígbà tí ó já èdìdì tí wọ́n fi dí ẹnu ìgò òróró ìkunra iyebíye olóòórùn dídùn tí ó sì tú sí orí Jésù Kristi.
0: Matthew 26:8-9 tells us the disciples were indignant when they saw this and they said, "Why this waste?"
1: Matthew, orí kẹrìndínlọ́gbọ̀n, ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn-án sọ fún wa wípé nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí inú wọn ru wọn wípé nítorí kí ni a ṣe ń fi èyí ṣòfò.
0: For this might have been sold for a high price and given to the poor.
1: Àbásà ti ta ìkunra yìí ní owó iyebíye, àbásì fi fún àwọn tálákà.
0: They calculated that man takes precedence over God, that needs preempt worship, and that ministry eclipses communion.
1: Nínú èrò ọkàn wọn, wọ́n gbé ènìyàn ga ju Ọlọ́run lọ. Wọ́n fi àìní àwọn ènìyàn ṣáájú ìjọsìn. Wọ́n sì fi iṣẹ́ ṣíṣe bo ìdàpọ̀ dídùn tí wọ́n ní pẹ̀lú Ọlọ́run mọ́lẹ̀.
0: However, in John 12:7, Jesus said, "Let her alone."
1: Ṣùgbọ́n ní Jọ́hánù orí kejìlá ẹsẹ̀ ìkeje, Jésù wípé ẹ fi obìnrin yìí sílẹ̀.
0: Christ hereby affirms that there is something that transcends service and charity.
1: Nígbà náà ni Jésù jẹ́ kó yé wa wípé ohun kan ń bẹ tí ó lágbára tí ó sì ṣe iyebíye ju iṣẹ́ ìsìn àti ìtọrẹ àánú lọ.
0: It is the one necessary thing that he prizes.
1: Ohun kan soso ti o se pataki ju ise isin ati itore anu lo ni ohun kan na eyi ti o se yebiye loju Jesu Kristi.
0: John 4:23, the Father seeks such to be his worshippers.
1: Ni Jọ́hánù orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún, irúfẹ́ àwọn tí ó bá ń jọ́sìn bíi ti Maria yìí ni Jésù Olúwa ń fẹ́ láti máa sin òun.
0: God is seeking not for better servants, but for worshippers, for lovers, for tear-stained cheeks, for lips pressed and nail-scarred feet.
1: Ọlọ́run ń wá àwọn olùjọ́sìn tòótọ́ tí ń sìn ní ẹ̀mí àti ní òtítọ́, kìí ṣe àwọn ẹlẹ̀sìn tí kàn ń péjọpọ̀ ní àkókò ìsìn, ṣùgbọ́n àwọn tí ọkàn wọn kún fún ìfẹ́ Jésù Kristi tí ọwọ́ rẹ̀ sì ń bẹ nínú ọkàn wọn.
0: The Father is seeking for our costly vessels to be emptied of their fragrant inner contents upon Jesus.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú ara ti gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrate Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Kòkòkò lórí rédíò yín. Ẹ má rò fáwọn ọmọ kan wíńdò ní ọ. Ètò àgò láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjì. Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ò fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ láàjì ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjì ìyá àdínì gbogbo
2: splash.
1: Aminat Adetun Badman Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni Nifa Aji. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ẹni wálé. Abala kejì la pè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Ó máa ṣeré gidi.
3: Splash FM 105.5.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dúfìlù torin kí ọlọ́jọ́ bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o, ọ̀fẹ́ ni ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa

0: gbogbo ti gbówó lórí báyìí. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 kó ká nǹkan kan láti ra mọ́.
1: balu sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà.
0: ṣé lóòótọ́ báwo ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni mi ò gbọ́ nípa ẹ̀ sọ fún mi sí i.
1: àfi bí ẹni wí bí àná ni. ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ̀ ti bẹ̀rẹ̀. àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ̀. àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀. káàṣì ẹ̀ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. owó tó lé ní ₦50,000,000 ₦50,000,000 ló wà nílẹ̀ láti pín. káàṣì ẹ̀ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5. tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní 20 yọ kan.
2: èyí pọ̀ gan o ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
1: o lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. lórí ilágẹ̀lú fm *347*1004*#. bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí website www.kashe.ng. ẹ̀yin ènìyàn mi ẹ má dúró ẹ má rọsẹ̀ àkókò yín rè láti káàṣì ẹ̀. ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀ ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀ ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀.
3: ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. ó rọrùn pẹ̀lú WMOU. kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. o tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: Orúkọ mi ni Adébáyọ̀ Babátúndé, Olúwa fi mí dára ire.
1: Olúwa fi mí dára ire, sóko yín nìyẹn.
0: Orúkọ tuntun mi nu. Ní 2023 October ni mo join ìjọ Comfort Life Vision.
1: 2023.
0: Bẹ́ẹ̀ni, láti ọ̀dọ̀ ìyá tó bí mi lọ́mọ. Mọ́rin mi, mo dúpẹ́ lọ́wọ́ gbimọ̀ gidi gan. Torí tí ìbámu ọjọ́ yẹn ní ìbámu ráre kiri inú ayé ni.
1: Church.
0: Nígbà tí mo wà Mùsùlùmí ni mí, ìdírísì mò ń jẹ́ ńgbà náà yín dírí. So gẹ́gẹ́ bí orúkọ mi, mo ti rò pé gbogbo wòlíì àpásọ̀ fake ni.
1: Ntẹ́ ẹ̀rọ nìyẹn pé gbogbo wọn scam ni.
0: Scam ni, lọ́kàn tèmi scam ni. Mo dẹ̀ lo 36 years, mi ò rí àǹfààní kankan. Kì í ṣe pé èèyàn gbogbo àdúrà àgbàdúrà ṣùgbọ́n kò yọ.
1: Ọ̀yọ́.
0: Nígbà mo dé orí pé ni mo mọ̀ pé àdúrà ń gbà. Báyẹn ni mo mọ̀ pé ẹ nídìí àti ṣoògùn kádùrà yìí ó tó gbà.
1: Ẹ nídìí àti ṣe kí ni.
0: Ẹ nídìí àti ṣoògùn kádùrà ó tó gbà. Àdúrà ń gbà lórí ìpè gan. Ní kété ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyá mi ti pè mí wá sí ẹnu ọ̀nà ìta mo ti ń padà.
1: Tẹ́ wà sọ́ọ̀sì tẹ́ tún bínú
0: padà. Tí bínú padà mi ìwọ́nú ìjọ yìí. 7-7 lọ́tọ̀ọ̀bá yẹn ni mo lọ ni mo wò pé n tí mò ń fẹ́ ni mo gbọ́ lẹ́nu bàbá yìí. Kí ni irú èèyàn mo bàbá eléyìí? Kárẹ̀ èèyàn mọ kí èèyàn mọ gbàdúrà kára ó mọ ṣẹ́gìrì.
1: Ẹ gbọ́ sára yín mọ ṣẹ́gìrì.
0: Ẹ ń ṣẹ́gìrì gidi gan níjọ yẹn. Àwọn lady sọ yẹ pé wọ́n tún tẹ̀lé wa wájọ yẹn bóyá bíi mẹ́ta. Àwọn náà ti wà rí gbogbo wọn ṣubú kalẹ̀ mọ́ ní ṣé tòótọ́ dẹ̀ ní kíní. Àmọ́ nígbà tí mo wá ń gbọ́ tẹsímọ́nì àwọn èèyàn ló wá kọ́ǹfíìsì mi pé ó dà pé ẹ nídìí àti pè mí mọ́kẹ́ mọ́ rán mi létí pé kí n ṣe mọ́ wá.
1: Ayà
0: mo wá o.
1: Ẹyin náà bá gba.
0: Ni mo bá gbà á sórí mo gba gidi gan. Láti gbà yẹn àṣàǹbá mo ṣàǹbá sì lọ mo mẹ́ṣọ̀ pé mi ìpàsìn jẹ gbogbo tán ní ká ṣe mo gbìyànjú ẹ bí mo ṣe lè ṣe. Owó ni òwòkọ́ sá fẹ́rẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sówó. Nígbà mo wá ṣàyẹn mọ wá mo rò pé mi tí mi rówó tí fi mọ wọkọ̀ bó ti fẹ́ mọ rówó tí mo wá lẹ́ẹ̀mejì lọ́sẹ̀. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mo ṣà ń wá.
1: Owó bá ń yọ.
0: Owó ń yọ mo ṣà ń wá mo wá mo wá. Nígbà odi 2025 lọ́nà bá ní kí n pàdé nípàdé tí bàbá mi ṣe ń gbà náà ìpàdé wọkọ̀ wọkọ̀ wáyà wáyà tán ní.
1: Táyà lẹ bá rìn wọkọ̀ wọkọ̀ lẹ bá pàdé wàyà wàyà. Táyà yàyàyàyà.
0: Bá a ṣe ní òrùnjọ náà.
1: Lóru.
0: Friday la ṣe. Àmọ́ àkíyèsí kan tí mo fẹ́ pé gbogbo wa sí lórí ìṣọ́ òru àbí àdúrà tàbá wa ṣe tí bàbá bá pe ìpè kan. Ó lè má jẹjọ́ yẹn lẹ máa rí nǹkan yẹn o.
1: Tọ́ ọ gbọ́ ó lè má jọjọ́ yẹn torí ẹlòmíì ọmọ nǹkan. Tọ́ ọ bá ti ọmọ gbọ́ ebi ẹni ìyanu ń ṣẹlẹ̀. Àtòrí àwọn pásítọ̀ kan tí ọmọ gan ọmọ gbọ́ sóò tí wàá rí nǹkan ọ̀fẹ́. Má da lóhùn o. Ọlọ́run bí ọmọ bí ó ṣe gba ọ̀nà rẹ o. Mò ń bọ̀.
0: Ṣùgbọ́n tó o bá fi ara rẹ balẹ̀ sórí gbogbo tó o wá yẹn pátápátá ló padà kó lé àjọ àdúrà tó ti ń ṣe. Orí òkè àdúrà ń gbà ń bẹ́ o. Nígbà tí mo wà Mùsùlùmí kó mo máa ń sunkún gbàdúrà lórí àwọn ni pé ìjọ wo nítorí gun ha tèmi. Ìjọ wo máa sunkún sunkún sunkún àdúrà ń kọ náà ni.
1: Ṣé pé èèyàn ọkùnrin náà máa ń sunkún tẹ̀ ń wáyé gun ha yín?
0: Ó máa ń sùn yàn kí ẹnìkan mọ dá wà nínú ilé. Ó máa ń sùn yàn.
1: Nísun òru yẹn.
0: Nísun òru yẹn lọ mo ti wá pàdé mi ìpàdé dàrẹ́ tó. Ó wá tó bí ọ̀sẹ̀ méjì mo ti fojú sọ ara madame tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹlẹ́yinjú ẹgẹ́
1: yín. Ayọ̀ yín.
0: Ayọ̀ mi ìdùnnú mi ni mo ti ń fojú sọ. Mo tún gba nọ́mbà tán lọ́wọ́ wọn. Iyì tún pé lọ́sẹ̀ méjì tó rẹ́rù ń bá mi.
1: Ẹ̀rù wọn ń bà yí pé kí n bá lọ pè.
0: Pè.
1: Ọba já mi.
0: Ọba lọ já mi yóò mọ̀tún dùn mí. Bó ṣe ọgbọ́n sá pé kí ọ̀rọ̀ rí bí a ṣe ń rí o. A dúpẹ́ fọ́nà a ti ṣègbéyàwó wa ní àná.
1: Lánàá lánàá yìí ijó lẹ ṣe ti.
0: Àná ni yìí.
1: Àná náà ni.
2: Bẹ́ẹ̀ni.
1: Lánàá lánàá yìí. Come for life.
3: Ìjọ ìtùnú
2: tí mo wà yìí.
3: Ọlọ́run ìfẹ́
2: ó ń bọ̀ àdúrà.
1: Ẹ wà àwọn ọkọ láyà yìí. Àwọn rẹ̀ o. Ẹ wò bójú wọn ṣe fáìn. Ẹ wá gbọ́ o. Wọ́n ti ṣe wedding wọn o. Èmi mo ṣèlérí pé ń bá ti kọ́kọ́ ṣe wedding. In fun to 200,000. Ṣé wá rá àwọn méjèèjì? 200. Ẹnìkan ní kò ní ṣe tèmi tètè. Tí ẹgẹ́ tó le jù bá ń lọ.
2: Ayé tilẹ̀kùn, ìwọ ló bá mi ṣí.
1: Ẹnà ṣá.

ọwọ́ yín. Àyángbilé Sunday Ọláwálé, àdúpẹ́ Agbádọ́lá Agnes Adeniyi Paul Ogunrẹ́mi, àdúpẹ́ Sọ́lì Olúgbilé Mr. Abbas Igwe Mustapha Adeyemi Kabiru, àdúpẹ́ o Felix Olúgbẹ̀mí, àdúpẹ́ lọ́wọ́ yín Olamike ọmọ ìbílẹ̀ Adéronke Ajiboye Kamar Sakaria, àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín pátápátá. Àdúpẹ́ o, àdúpẹ́ lọ́wọ́ ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àṣà àti ìrìnàjò afẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí ẹ̀yàn ọ̀nàrẹ́bù Wọ́síù Ajani Adéwálé Ọlátúbọ̀sùn. Àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín, thank you so much for being there for us. Ọ̀rá ẹ̀yin èèyàn mi, bí a ṣe ń ba bọ̀, àwọn èèyàn wà ní àtẹ̀jára ń bí, bẹ́ẹ̀ ni wọ́n fún wa ní àtẹ̀jíṣẹ́. Àwọn tó ti fún wa ní àtẹ̀jíṣẹ́ ní ti àlẹ́ yìí, àjọ wà ń bí, ẹ̀jẹ̀ máa fún yín ní kọ̀ọ̀kan. Mustapha Adeyemi Kabiru, wọn ni well done. Israel Jacob, àwọn náà ni good evening ma, happy Sunday. Àyángbilé Sunday Ọláwálé, wọn ni happy Sunday. Fẹ́mi Oròwálé, wọn ni good evening, welcome on air. Àrọ́ ni yáyá, ẹkùjọ́ méjìjọ́ mẹ́ta o, wọn ni ẹkùṣẹ́ o. Babawa Emmanuel Ọ̀dẹ́bísí láti ilẹ̀ olómìnira Nìjẹ́, wọn ni good evening, wọn ni happy first Sunday of the month. It is well with yours, it is well with us, with you, in Jesus name, amen. Báwo ń gbogbo ọ̀dọ́ yín, báwo ń gbogbo Nìjẹ́, ṣé àlàáfíà lẹ́wà o? Àwọn èèyàn wá ń kọ́ Nìjẹ́ o, ṣé bò ní ẹ̀ ń gbádùn ara yín bẹ́ẹ̀ o? Gbogbo ilé ń kọ́ o, ẹ̀kọ́ ọjọ́ méjì ọjọ́ mẹ́ta sà, ẹ ṣe gan ni. Àdúpẹ́ ní ọwọ́ yín. Àwọn èèyàn wà ń bí tí wọ́n fún wa ní àtẹ̀jíṣẹ́, bẹ́ẹ̀ ni Wike Abbas Igwe, àwọn náà kí àwọn ní ẹ̀ka alẹ́ kwètò. Emafunjẹ Peter, àwọn náà wà ń bí wọ́n ní ìsinmi aláyọ̀lẹ̀tọ̀ ètò pàtàkì pátákì àgbọ̀fikọ́gbọ́n. Ẹ kú iṣẹ́ takuntakun Mama T, ẹ ṣe gan ni. Àdúpẹ́ ní ọwọ́ yín. Àwọn èèyàn wà ń bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni Àyángbilé Sunday Ọláwálé, àwọn náà kí àwọn ní happy Sunday náà ni. A kí gbogbo yín pátápátá pé àjọkù àmójúbà ara wa ni. Bẹ́ẹ̀ ni ẹ máa lọ sí àtẹ̀jára fún àǹfààní ẹ̀yìn tẹ́ ẹ ṣe ń gbọ́ wa, ẹ ṣe àwárí ẹ̀ ojú òpó ti Facebook ní kẹ lọ ṣe àwárí rẹ̀ ńbẹ̀ ní tọ̀nà /FM 105.5 Ìbàdàn. Kẹ́hìndé Ọlámìdé Adédèjì, wọ́n ní good evening ma, happy Sunday ma, wọ́n ní well done ma, from Akelapa Estate Ìbàdàn. Ẹ ṣe gan ni, àdúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣe gan, ẹni bàjẹ́. David Afunṣọ, wọ́n ní well done, àdúpẹ́ lọ́wọ́ yín gan ni o. Sọ́lì Olúgbilé, good evening, ẹ kú ètò, ẹ kú iṣẹ́ ọpọlọ o, ẹ kú àtàárọ̀ o, bẹ́ẹ̀ ni kò ní bàjẹ́ o. Mustapha Adeyemọ, ẹ kú iṣẹ́ o, ẹ kú àtàárọ̀ o. Johnson Dinobogun Ṣèyí Tán, Akinye Kalẹ́ o, ẹ kú iṣẹ́, ẹ kú àtàárọ̀ o. Àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run Ọba, ẹ rí i pé bí a ṣe ń wọlé, bẹ́ẹ̀ ni àwọn èèyàn wa náà, wọ́n ti bẹ́ẹ̀, wọ́n pàkúrú mọ́ ní àtẹ ayélujára. Àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan, ẹ̀jẹ̀ bá wa like, ẹ bá wa love, ẹ bá ní share, comment yín, ẹ jẹ́ kí yẹn kí o máa gbéra. Gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ fún wa bọ̀, pé àwọn nǹkan tá a máa jòrò lé lórí lé nìyí, ó ní ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó. Ẹlẹ́tọ̀jọ lẹ̀yìn méjèèjì o, bẹ́ẹ̀ ni àwọn baálé yín bíi mẹ́ta ni wọ́n wá rí mi ní ọ̀sẹ̀ tó kọjá yìí. Àwọn ọkọ yín bíi mẹ́ta, wọ́n wá láti wá rí wa. Ẹni àkọ́kọ́, àlàyé tó wá ṣe ni pé àwọn níyàwó wọn, wọ́n ní ṣùgbọ́n ìyàwó àwọn wọn ló máa nífẹ̀ẹ́ o. Ó dẹ̀ jẹ́ obìnrin gidi, bẹ́ẹ̀ ni. Ó láwọn ìbéèrè kan tí mo bi wọ́n àti àwọn àlàyé tó ṣe, èmi gan tó sọ fún yín pé ìyàwó gidi dẹ̀ níyàwó yín o. Wọ́n ní ṣàdédé tán bá fẹ́ wọlé báyìí pọ́n fẹ́ báyà wọn ṣe, ó di gbẹ̀jẹ̀rẹ̀. Ẹ̀ẹ̀kejì bẹ́ẹ̀, ó tún di gbẹ̀jẹ̀rẹ̀. Kí ló dé? Kí ló ń ṣẹlẹ̀? Ṣé mo pé ara máa ta obìnrin? Torí obìnrin tó bá ti di àsìkò ń gbé mi débẹ̀ lórin wa. So ọwọ́ arípọ́kọ̀ yóò lè ṣe inú wọn máa bí bàdámú pé rú ní ọ̀sẹ̀ wọlé irú bí ṣọlẹ̀ yìí. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ẹ ti ṣiṣẹ́ ń ta, ẹ ti lagilagi ń ta àbí? So ẹdílé ńsìn, ẹ lè ṣiṣẹ́ mọ́, ẹdílé ńsìn, ẹ lè ṣe bó ṣe tọ́ mọ́, ẹ lè ṣe kíndìnkọ mọ́, ṣẹ̀mọ́rùnkọ bẹ́ẹ̀. Máa yẹn láwọn náà máa sọ fún àwọn pé ìwọ náà ti tàràkà àbí? So wọ́n ti fi nǹkan sí ẹ lára, wọ́n ti lé ẹ ń tẹ̀ṣọ́, ara mi ò ní lè dìde tí n bá rí ẹ, wọ́n ti lé ẹ ní nǹkan, wọ́n ti nà ẹ lóògùn. Wọ́n ní àwọn náà bá máa pariwo, ìjọ bá bẹ̀rẹ̀ nínú ilé. Ní wọ́n bá dábọ̀ sí pé irọ́ lẹ pa èmi, ó ń burú ọmọ mi, ó ń burú ọmọ ṣẹ̀dá mi, àfi tí n bá mẹ́lò mí lẹ́yìn tí mo ti mọ̀ lókun. Wọ́n ní ọ̀rọ̀ yẹn kò jẹ́ kí ọkàn wọn balẹ̀. Àìwá balẹ̀ ọkàn yẹn, ó wá di pé nǹkan ọmọkùnrin wọn kò ní agbára mọ́, kò ṣe bó ṣe tọ́ mọ́, kò ṣe bó ṣe yẹ mọ́.
tori pe oko won opapo number 1 secondly ni wipe won ni bale aya cause peace of mind to man on to mat lo bi se bayi oka won ma be ni pe wo olon ta lo wa fe yawo mi bayi iwo olon ta mu wa se to fe gbe yawo lowo mi bayi iwo olowo abe to mu le ti wa ni abo ni shop egbe ni abo ni le oke ni abo ni le isale ni won ni bi oro yen se lo niye nigbo ya ni awon marapo ewo e je wa lo ri doctor e ba ke gbera ke lo sala yara yin o won la won gbera ntoto awon lo ri doctor doctor toju won won ni gba toju won ton ni en ba ti dam ka to ma ti e ma toju yin e je ka wo ifunpa yin en gba ti won wo ifunpa o koja poga won doctor paro pe aje ki lo sele ah ki lo te fe para yin bi eleyi oya nkan ki nkan ti o ba ti je kokan yin bale o ye party o ye file kini nkan na se yawo yin ni somo yin ni sale ni sese ni sebi ni sara ni ewo onkon la pe nbi bae ti o ba ti je ke nisimi erora ye ba fun erora fi nkan yen sile won nigba ta won dele doctor ni lati pe yawo won o wa salaye fun pe madam ewo eni suru o e ti ke isi pe loko yin o because oko yin ti ri yen o ara won o ya o won wa healthy o the man is not fine o is not okay enough o era ma ke won ni o e ma je ki won ronu mo o ironu yen ti poju lara won won nigba ta wa pada dele temi so pa ife lo wa po thank you so much won wa wo pe dakun to ro olo se bi a se ma ba lo lele a fe sere egele ara o le ta lo fi nkan ka won gangan won nigba ta won fara bale daada la won wa ri wi pe kini yen se die die die mo wa so fun won mo ni se reyin okunrin wa koda atawo obirin na akoko n to wa nita se ri si apo eyan ti o ba wu gidi ka po yin wa oke ara o ni gbe se ah ara o ni gbe daada na hun ko ti yin ko sowo nle ko soro okunrin gan fun re ara e mama ko ara o ni dije bo se ko dide tori pe okan yin o papo be o ma se wo obirin na ah eyan jalambalo o jalambabo o jalambalo o jalambabo o ka gbogbo e lo e gbo ka gbogbo e tan owo ta fere po ta fere ta ta fere yo a fere lubo ara rice ara wa tori pe nje ni madam nse o lo nje ni won won wa ta tan ayowo eran ayowo eja ayowo gbogbo e ngba won po pe ka ere to ku na o ti pati pa madam fere 2005 e gbo kini ntoka kokun kan wa de loru ko ni my darling oya that is something now ko le dahun to ba dahun ara o lele awon nkan kan wa to je pe ma ro loko laye lale pe e je ka sise ka ewo e je ka yanju e ko ti ye yin e je afokan wa bale ni ka pokun ma po soju kan se ani to sele yi e ra je ni e ori ba kan ni o gbogbo a lokan ko se ani ti o kan nu wa oh orun ya bo soro enikan wa niyan ni gbogbo wa patapata o niyan kan so ko nje poro enikan ohun ni ah awon ni won akuku bo bo sese e ko kuku kan won ni ngba ti o kan won se fe mo bo se nse yan ko se ni ti o kan yin o kan wa na a je ngbo ko se dara ye ti o kan e ma ba mi like e ma ba mi love e je ma fun mi ni message yin iyan lo ma je ki mo pe wa pelu mi lori eto ni ti asale en to jo en show mi ti e soro e fun mi ni comments kankan se mo ko te ba lo wakati mefa nbe ni ni mo pe wa nbe e de wa nbe o e wa tun darun moju so ki fi taratara dun mo mi ninu mo ma nfe lati dupe lowo awon to ba wa pelu mi ah ti mo ba nse eto lowo ni oh together you get it so lati be awon funa wa la ma poro ajoko pe ma idea oko mi iyawo mi wo bo se nlo lele e wo bi e je ka gbe gbogbo wa lai segbe kan to be po mi lowo e je ma fo kan bale mu o ka mu ife yi ogudo rele ko gbodo jabo ko gbodo diku my darling ti n ba di pe ife mi lo reduce loke abi affection yen ni o ba to iyen lo ma dun mi o mi fe gbo pa mi fe gbo po mi o fe gbo complain kankan mi fe gbo pe tori pe economy ni nanomi ni ori bo se ri ni e se kini ni inflation ni ah awa ni kan wa naija no of course eyin ni kankan sugbon a ma ri ara gbe nkan si
ju arawalo. Edakwe jo, more likes and love and comments. Eshe goni, David Afonso temi, tokpe felua, atukpe ni owo yin. Awen yon tanda lakpo mwa, o lani yon kabiru o ye wole, Emmanuel o debisi lati ni je, Lokman o latunji, atukpe ni owo yin. O lono so late la Henry, atukpe awen yon bembe, koda awen yeti atukpe la da, on she da, like and love, she da. So gwen ni agman ti ate jishe, e yon kon wambe, e kon rada ke fere, e den ran wo mi jeje yin, e ra fun mi ni ate jishe, e fun mi late jishe, e je mo biti mo ba yin, bo ni se yin she dada, she dadi yin she dada, she ko lole, she drog bagba, to ba wadja ko lole, si yo drog bagba, 08074805574 eyin okunrin to je pe wo pe ah ele pupo pupo ju tabi to je pe wo pe e de ri baye tele o ki wa ni to wa nse mi ah te ti ti je pe ni soro kankan olorun gbo e ni soro ati bori pe ni jaye olorun ti fun a ni ona abayo so a de ha se promo e lowo nisin baye a se promo e lowo 35 le okan loju promo sugbon e gboro less than 4 me no be lati ri merry 3500 naira o ni eyo kan soso ohun ni o je so 15 lo kuro lori eyo kokan bayen promo a lo lati sisin bayi o ma lo taratara be se mo pe ati wono osu keje a lo sinu osu kejo ati inu osu kesan be ni ohun ni o pari yo pari ni pari osu kesan be ni ara mi o le dede ni awon obirin na le lo awon obirin mi na wa ti ara mi o le ara mi o kin gbe ara mi iro le pa se ba mun to ma je kara yin gba yagi yagi e se re si nkan kan to wa nbe tori pe ara awon eso o na ni o ti funjo ara eso tanja ara eso ati efo o na ti se awari awon eroja ti won fi pese re so yo ba wa lara mu awon kan ti e ti wa gete beni to je pe bo tutu oba mu won ti won de tete sun ni ale o ma hun mi ki n gbo ohun ni enu won se ri nkan ti a so yi ogbon a ma toju ara wa a ma se amojuto ara wa ta ba so nipo ko ati yawo o koja pe mo n lo biko mo n lo ja mo n bo be ma sise nle se oni yodo to ma lu nbe to ma fi retire oni ye igba teyan ma lu na beni be yan sise kan teyan o pe wo mo fe feyin ti lenu ise yo sugbon ni ile oko won kin retire oni kan na ni institution laye to je pe ko si pe en jade e jade certificate te gba nbe ko wulo nbo mi ibe nikan o na let ma lo nbe fe lo be ba ti mu lo le mi e lo gbo koloko nu o ke lo gba yawo ni yawo so ile yin na na ni oko yin yen nikan nitori pe iwe eri to fun yin iwe eri pe olodun gbedo ki dadi oko nu ke ko lu won se get ke sere pa gan ke sere pa ke ja lori bed yin so yin ke sere pa ke e se bi baby lori bed yin to ba ku eyin mejeji nikan e play rough ah e play ojo kan mama no luwa kan so yen fun mu ah tola daddy tori yen won rough gan lori bed daddy rough gan lori bed I say really olongun ni oh so tani kan ma so fun pe en me pastor evangelist ni mi o bishop ni mi o afani mi o sheik ni mi o niyas ni mi o imam ni mi o nitori na nko ko saye fun yen o eleha ko sa sir assalamu alaikum eleha o le lo re ko ebo ko si bi o fe rin si ha eyin ta pe la ko bi meji la kan ka to wo yare leha ilekun meji lo wa ni odo yin beyen a ba ko wole a to lo sikeji a lo re siketa a se wa mo kele kode leha o si boju en bo e fe ko polowo lo kila wi no eyin le ma waye fun won o ah no e waye fun won ni sa en to ba ti mu ewure to so mole o gboro e ko le fun ni pa kije eni merin le leha yin yes n to wo yin kale se ah bo wo nbe le bo yaru nbe nle beni o convenient fun yin fine esin o faye gba good sugbon oni te ba ti le se dede e se dede laarin won e ma fi kan kekan e ma gborun aji ayale akoko e ma lo gbe fe ni keji e ma gborun eni keji lo re eni keta in to tose ni kokan won oni e se fun won in to bi kokan fe number 1 ni pe ke fowo kan won daada ko ti ye yi e fi owo kan won gidigidi e je ki won mo pe duro te pe tan ko ti yeyin awon iyawo mi ma complain elomi ma pe mi pe elo anti tola awon meji ni lodo oko mi koda oko mi ta de so nipa yi o ko ni agbara iyawo meji be ni ma ni kini reason te so be pe won ni agbara iyawo meji kilode te so be oko yin feyawo meji
kini eyin wo ye pe won fi you know won fi to lati le fe iyawo meji elomi ma ni mo se won ko hun ohun gangan to wa sun yara hun bayi owo kan to se pe bayi ka to waju pe bayi oni mi ni believe o lo ti wale oni so bohun se wan complain o ti de bi pe to n ba complain fun yawo iyawo na tun ma complain fun yare pe ah e wo alaja awa mo boro ise ri bayi o oro ki wa ni yeni oro ko yin na ni oko mi bo oko wa jo ni ajo loko ni won so pe e wo yen kan mo so jare e wo alaje le se dede ah e wo afofo oko mi dada awo afako ji mi le njeta ni so ba se no room yin na niyan ni won ni o ti sun awon won le wa rijo wa nso kara won pe afole fo kan mi dada afole cha mi dada ha lajagba se n te fara mo leleyi eh e si mo pe wa ko si bi ta fe lo o eh abiru ki won leleyi se mo won le ma le so fun yin ni o se ma nwa pe ejo e ba wa so lori program yin ona de la so nsin tem gbo bayi e dakun tori olohun e je ka wo awo obirin na se laanu e jo tori olohun ah ara ma nfe be ni ara ma nfe tara ba wa fe yen bawo gan ni a se le jo se gan to fi je pe eyan agbadun e okunrin agbadun e obirin agbadun e a de se wa lorun akoko ni pe ki akoko je kinu wa dun e gbagbe nton sele johnson dinobo ogun se ite kweto lekan si e se jare thank you so much umbrella ojo follow do you know ikechiku john and keep it up ma thank you so much my brother good evening sir so e je ko ma lo be won ni e kweto e kwata run angbadun yin o so e ma je ka so pe tori pe e bo se riri bigboro se ri ni bigboro se dani ko sowo nle igboro re rin e igboro kanjuko ta so be lapodo yin niyan ko se lodo gbogbo yin e mo ma so pe igboro kanjuko e igboro ronu lowo e ara igboro ya ara igboro se niya e ku eto yeye iroyin Akintola Johnson lati Adekele ori ori yin o wa nbe be ni e se gan awon temi tipetipe ni yen e se gan mo dupe ni owo yin thank you so much daddy and a good evening and happy first Sunday of the month so yeah it is well with us in Jesus name amen e se gan ni e je ma lo sojo po Facebook e lo se awari /fm 105.5 Ibadan e like be ni ke love e ba mi share comment yin e je kiyen ki o ma gbera o da kini ohun ko lohun ko sanu wa ni ojo ojo lo nse be en lo nfa be o da pe network yen ko ko jagaragaragara to sugbo sa adupe lowo eyin ti e ti wa pelu wa lati be wakati kan o le jabele seyin baye so nkan ta gbodo ma se pelu inu didun ati ayu okan patapata porongodo ni o je nkan ta gbodo ma se pelu ayo to kun pelu inu didun pelu okun gbogbo agbara ara gbodo fi se gbogbo ara gbogbo emi wa la gbodo fi se gbogbo iye wa la gbodo fi se gbogbo ife la gbodo fi se so ko nse pe akan ma se die awa wo suka suka suka suka ipo bi ro elomi olore mo je se eleyin o ko de ni dumo yenu te ba mo na ngba ti ba foju se yin sile te ko te se se en to ran yin lowo nkan na won yen satay no ma npe o se mo be kile wi oda oda won le pe mp ngba mi eh won le pe second ngba mi kile so eh yes ngba le a ma lament buku buku awon nkan to ye ke se nsin ki yen ma raye eyin no se o ele ami lo tilekun yare o afa duro dede afa fe meji won fe meta sugbon mo gbe fun yin kudus fun yin afa Sheik Kudus fun yin sa no mo gbe fun yin e je ki nkan kon di yin lowo lati le sere be sugbon ele atun wa santi won onje nbe nle o ko si wahala ko si damu o onje yin gangan onje ajogun ba yin e to yin gangan tele dura fun yin te fi lase nu le yen won ni e wa gba e wa sakiri e si lo tilekun yin leyin te ba ti ke fi bayi pe lo boya wo keji soro abi an boya leyin soro bayi ibinu ti de ah afa go suffer tonight afa ma so lorin yo to ma se kaba yo din tin se fun a in tin se fun yin o in tin se olohun ba ngbo in tin ma se fun yin ah e fe la e fe bo to to si ni oloro yo ti lare wo ba shot ni wo sale a lo ti lekun eleyin ba wa so pe salam aleikum aja salam ele a
could you need also? A crumb be a loss, and also be Tessolano. Oh, we are Massalamo, and also be Tessolana. Remember, I lost be technical no Solano. Semeque, a yin tarry a toy, you saw the aluminium. Abelon. And it turned and Loba want to come around see any. Ben, to repay, ain't cool with a tone telle. Sally tongue balana, a cotel or coton con. She lo ro ju on a jengbo on long we lo se family meeting on long e ko family ti nu kile wi o ro ju ni se ri to pe ti madam yen ni bi pe ki baba ta ku be ni o ki baba o de te ni o ani kan je nje ku je ki baba mo so pe aji ani bayi ni se odo eni sun lo se yi en to n le reti ni yen so koko te lorun ko to sugbon kan gba ka mu pe ki mada bi alase ju abi mo sa ba won le ni mo sa fe won le mi mo si tawo gba e wa se ju na o da ko si wala leyin wa tilekun eni kan pada lo en tori pe beere owo won ti fun yin e beere nkan won ti fun yin ko de ki se pe won fe se o sugbe pe ba ko si agbara ko de se pe won fe se pe won so fe pasi ko bayi ni ma fun o e wa nbinu e wa ndi e wa nwo ko loko roko ti yin e n wo ile onile e fi dari ile ti yin ko ti yeyin e n wo ko loko e fi sodi won ko teyin e n wo yawo ni yawo e bi measure yawo yin sebi olorun aje ngbo olorun ni je ke subudanu so emi te fe tari won siun ti an be ile lo be owo ti sa se pepe furu nti e yo ti dita yo ti di gbogbe yo ti gbogbe ko ku ni so fun yin sese to ni so fun yin yo pe njoko o ma fun yin lori ju abi pe ti mo se re o ti oko wa fi gba temi ju ti yin lo wọ́n lè sọ fún yìí òun ó tún tọ́jú wọn dáadáa a fún ọ ní dọ́gí style a fún wọn ó ṣe sísọ́ sí ìdánwò wọn ó ṣe sísà náà ìdánwò nígbà bá sí gbogbo oyún tọ́ báyìí wọn ó ṣe donut ìdánwò gbogbo ẹ̀wọ̀n mọ̀ ṣe ni nígbà bá tún ṣe tán nǹkan tó ń bẹ tán èèyàn tó mọ̀ tún ṣe báyìí a so níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹnu bí bẹ́ẹ̀dì yìí yẹn báyìí ni níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ bí ẹnu bẹ́ẹ̀dì yìí ẹ mọ́mí ó kàn ra wà ń bẹ́ẹ̀ ni wọ́n máa sùn náà ni o sugbon owo sale nbi te ti ma sise yin yin le mo se te nse kile wi ebe da yin ni sala bi te so e ba ti sale na fun mi e ba ti yin e gbagbe yin ni ni bi anu gere gere bi kini yen bayi to ti yin e wa ra gbe won sibe awon asun bi kini won ra gbe le bi gere gere bi bed yen o tumo si wipe ese won se mo pe te yin ba duro ni bi egbe bed yen bayi ese won ma wa nile bayi be ni abi be ko eh Benny, I be back. Oh, tie me. Oh, yeah. Now, Tabba Tiaduro, Ellie, la ye. Lati draw, Tabba first, my mother, ya wait to be abu. Oh, a bag bin ye. Shabby, tell more like my own. And ya, you know, fofun. Oh, ain't no fofun. Yes, in cotta enough, would have got your nanny. Ah, ya wami, only got fine, a fun pillow, nibiano de day and you. Emma, ya won't jabber a logic, see any bad joe. A mother should be your pressure at your knee tow. And I couldn't read along, and don't know, most of book will only joke beer. A battle like bone, see by nibiano condo on your way. And ya duro? Huh? And Robby appeared to my you are. Tio gbodo ni jena peki peki bayi la sumo re ni 5 and 6 cousin ti yawon e sumo won bayi e wa duro ni bi enu gere bed bayi te ba ti duro se mo madam ti wa nbe o ti gbe yin e bere se yin ba ti won ba fun ni awon ni gin to aye raye kan e wo e fun mi ni chat ke so pa ti dollar se ma pa ro bayi enu yin se wa dun bayi ko ti yin olohun aje npo ti won ba fun ni awon ni gin to te gbori ni enu won ani e pe mi ke wa so fun mi pe ah Asitola sugbon ton ba like e na tan ya ta je ki n gbo o ye ke tun le gbo suba fun pe ah e se gan ni e se gan ni e se gan ni be ni tori pe ariwo ojo ki pojo be ni ariwo su ki poso be ni o kiki ati yo dun kan ki mo mo podo la e gbo ateyin atemi ani ni pala e je ki n gbe yin lo soke lohun ti mo ba pada de ma tun wa gbe yin de be ni se awon pe ati pari abala akoko ba yen abi be ko kini awon eroja ta ma lo gan ko to di pe fẹ́ṣepọ̀ ń tàṣe kí ni àwọn èròjà tá a nílò kí ni àwọn tó dàbí irinṣẹ́ fún wa láti lè jẹ́ kí ìfẹ́ yẹn kó dúró ẹ̀bẹ́ ni kẹ́ ẹ ṣe kó dàbí pé kẹ́ ẹ tún máa túnṣe kẹ́ ẹ máa túnṣe kẹ́ ẹ máa túnṣe kẹ́ ẹ máa túnṣe kẹ́ ẹ máa túnṣe nígbà tí mo bá dé láti òkè lọ́hùn máa gbé yín dé bẹ́ẹ̀ orin ìfẹ́ wo mo fẹ́ fún wọn lẹ́nu o orin ìfẹ́ wo olómi oní tèmi ṣó wà níbẹ̀ ìfẹ́ bí ejì òwúrọ̀ látàgbà láyé lẹ́dùnmá rẹ̀ ló ti ṣẹ̀wá èwo lẹ fẹ́ ń bẹ̀
Oh yeah. Ni ta kan ile jara lo e fun ale ewo le fe ki fun yin. Oh, abi ti barista ni ki fun yin ni o. Ewo ni ki fun won be ni, ewo ni ki fun won be no. Ewo ni ki fun yin be o. Abi ki fun yin ba be po aka ni. Oh. Oh, esa ma mi liki. Oh, na na na na na na na. Come on, let's wele wele. Ooh, ah, iye no ma fun yin beni. Beni Sunday akoko ni jare. Eyi te se ojo ibi le ni a prepare it to you all. Opo odun ni e ma se. Eledura yo da yin si lagbara ni owo Olorun. O ye ja lo be. Mi liki gangan lati odo papa wa ibi ni sa obi. O la ma fi gba nle. She wa. Wow.

0: jàre jẹ ka ma miliki náà ni a gbọdọ ma miliki n ta fi ni miliki eledun oni ju ọba wa láṣẹ lọwọ eledun abalógun sẹsan wọn ni ìsinmi aláwọ lẹtọ bẹẹ ni ẹka bọ sórí ẹtọ kò ní ròyìn lágbára ọlọrun ọba you are too much madam ẹ ṣe gan ni o adupe ni ọwọ yin o ya ojú òpó ti tọ ni ata ayélujára ẹ ma lọ sí ojú òpó facebook ẹ lọ ṣe àwárí @fm105.5 ibadan ẹ like ẹ love bẹẹ ni kẹ ṣọ ẹ comment yin ẹ jẹ kíyìn o máa gbéra ẹ bá wa pín ọgbọọgba ni ẹnìkọọkan máa bá wa ṣe ní mẹwàá mẹwàá ohun tí à ń gbéyàwó náà ni pé àwọn ìlànà tó máa jẹ ká túbọ gbádùn ìgbéyàwó wa gbádùn relationship wa gbádùn àjọṣepọ wa gẹgẹ bí ọkọ àti obìnrin gẹgẹ bí lọkọ àti láyà ohun àkọkọ àti sọrọ nípa àwọn ìgbésẹ tá a lè gbé àwọn nǹkan tá a lè wù níwà tó máa jẹ kí fẹyìn ó dàbí pé yé tí ń bá rọkọ mi ò lè sun tọkọ mi ò bá rí mi òun náà lè jẹ abala keji àwọn obìnrin kan wà tọkàn bá fẹ́ fọwọ́ kan òkè báyìí níbi tí ọyàn wọn wà wọn á ní rárá ẹ lè fọwọ́ kan don't touch my breast don't touch my boobah don't check kinní kan now wọn dẹ ni wọn gbọdọ máa fi ọwọ́ kan ọyàn yìí kan máa bá wa mú dáadáa ọlọ́run má jẹ ká rí jẹjẹrẹ ọyàn ìyẹn tún kọ́ na ẹlòmíà sọ pé no tó bá fẹ́ ṣe kinní ẹ lè ṣe kinní nǹkan tó yẹ kẹjọ ṣe kẹgbádùn ẹ kẹjọ sọrọ bí ọrẹ méjì kẹjọ tangun kẹ ṣe dáadáa kẹgbádùn ara yín kójú yín balẹ kára yín wá sẹngẹ mẹngẹ ẹni mọ kanra àyà káàkiri inú ilé ọlọrun ajé ń gbọ ọlọrun ẹ sì nímọ ara èèyàn torí pé ẹyìn àtọkọ yín ẹ ti jọ dúró ọ̀rọ̀ yóò ti yíra yín bẹ́ẹ̀ ni ẹni rí tẹni kankan ẹni rí tẹlòmíì ròbí tí ń wò kiri ó mọ nígbà tí ọkùnrin kejì tó jẹ bá lélẹ tó wọn bá mi lọ́sẹ̀ tó kọjá àwọn sọ̀rọ̀ tí wọ́n níyàwó wọn àwọn ń ṣe dáadáa o ìyàwó àwọn ń ṣe dáadáa wọn ní kódà gbà tí àwọn ti kọ́lé tiwọn tipẹ́tipẹ́tipẹ́ ìyàwó wọn náà ṣe tán òun náà fẹ́ ra lẹ̀ àwọn náà ní ọmọ bí wọn ṣe ṣe agbé òṣùbà káre fúnra ẹ̀yìn ọkùnrin yẹn o ẹ̀yìn ọkùnrin tẹ́ ẹ̀bínú ṣe rere ìyàwó yín bàbá niyín o mo gbé fún yín orí yín wà bẹ́ẹ̀ ẹ̀yìn ọkùnrin tẹ́ ṣàtìlẹ́yìn fún ìyàwó yín arákùnrin ló ń lọ rè sán bẹ́ẹ̀ ó ní òun fowó kún ó láti gbà náà owó òun tó wà níbẹ̀ gan ojowó o ìyàwó gan tó ní ilé lọ ẹ rí pé irú àwọn ọlọ́kàn tó dáa nìyẹn irú àwọn ọkọ gidi tó yẹ kí èèyàn máa bá pàdé nù ọlọ́mọjà pàdé àgbákò àti àdánwò ọkọ mọ́jà pàdé àdánwò àti àgbákò ìyàwó náà o now máa yìí wá níyàwó àwọn àfi bíi pé kí lọ́ wá sí ayé lóbìnrin fún ni tó bá sọ pé ya jẹ́ àṣẹ kí wọ́n pé ó ti rẹ̀ mí ẹ wo ti rẹ̀ mí ẹ fi mí lẹ̀ ẹ jẹ́ ó dìdàjí tó bá dìdàjí wọn nígbà bá tún dìdàjí náà lọ́pàá ìyá alágbájá ìdajì ti dé jẹ́ àtúnṣe kinní yìí onítún ti ń lọ wọn ni wọn ti ń wo ẹni sọ ẹ mọ wo ẹjẹ ń ti ṣọ́ọ̀bù dé lọ́la tí n bá ti dé lọ́la báyìí àtúnwá ṣe ẹ wo ó rẹ̀ mí ni wọn ni wọn máa ń bèrè pé ẹ dákun ṣó o lọ́la kúta ni ó lọ́la kúta náà o èmi tí mo bá lọ ṣe wàhálà tèmi lọ tí mò ń bọ̀ máa tún gba ṣọ́ọ̀bù tiẹ̀ wá máa tún kún ẹ lọ́wọ́ máa rán ẹ lọ́wọ́ àjọṣetán àjọ ń bọ̀ ńlé kí wàá ní tí mo ṣe fún ẹ o tó fi jẹ́ pé ńṣe ló fẹ́ lé mi jáde o bàbá yẹn fẹ́ lè máa sunkún mo ṣàbẹ̀ wọ́n mo ní kan máa sọ fún màdámù o wọ́n ní láti wá o fún ìgbani nímọ̀ràn àkọ́kọ́ ẹ tó ń sá fún ìbálòpọ̀ pẹ̀lú ọkọ ẹ tó ń ṣe déédéé tó ń ṣe dáadáa ẹ ń dúra yín lẹ́tọ̀ọ́ yín ni tẹ bá ṣe nǹkan ìdéédéé ìfẹ́ yẹn á máa dàgbà sí ni tẹ bá ṣe nǹkan ìdéédéé ẹ máa tún ní àṣẹ tó pọ̀ dáadáa lórí ọkọ yín tọ́lọ́dọ̀ yín lọ́kẹ́ máa fà sí tẹ bá béèrè nǹkan kẹ́ẹ̀ tó béèrè gan ti ṣe fún yín ṣébẹ̀ jọ àṣìṣó ọkùnrin ni ẹ tí ìyàwó ẹ tó o bá sọ pé ó yá tí ó sì jọ lóhùn tó dẹ̀ gbé dé bẹ́ẹ̀ bó lẹ ọkùnrin ṣe máa ń fi ọ̀yà wa sọ̀rọ̀ máa bọ̀ ń bí ni o ọkùnrin ni ẹ wá gbẹnu sí kínní.
1: okun irú nǹkan tí à ń sọ lálẹ́ pẹ̀lú èmi àtẹnìkan lálẹ́
0: yìí
1: kò sí nǹkan tí obìnrin lè ṣe fún yàn ju pé kó dun ọkùnrin kó dun obìnrin kí obìnrin kó dun ọkùnrin nínú lọ torí pé tóbìnrin wá fún yàn ní ìbálòpọ̀ déédéé kò sí kódà kọkùnrin gbogbogbò sálárì ẹ pátápátá kó wá délé kó sọ pé nǹkan bá yá kó wá satisfy ẹ kó sọ pé ó ní di 1 million yóò kó fún ni kò jù bẹ́ẹ̀ lọ so gbogbo pé à ń sọ pé obìnrin ọkùnrin béèrè lọ irú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ obìnrin obìnrin wọn á hàì dára àbí wọn hàn ọ̀dà rẹ̀ kò sí nǹkan inú lẹ́gàn ò lè dùn.
0: now báwo ló ṣe máa ń rí lára ẹ̀yìn ọkùnrin te ba se to ni mo so kunrin gidi mo so o ki se gana gi si ogbele to mo da mo o ko so kunrin si wa responsible o ko ti ye yin sugba anyway se mo pe alangara na amo lojo wulo ti e o e ja so to funra wa koda ki ma yen o buru ko mo da emi gba be sugbon te ba joko te wa nko le e ma ri ojo kan sa ti eni igbodo ma da laye e bi o ba sojojumo ti awo bi ba so pe be ko a se tagro si ti gbeyin okun na bo ni se mo ri
1: ah
0: bo ni se ri lara yin
1: bi pe won fi na teyan ni
0: ene wo na banga
1: ah ina ina banga banga to kere ina banga ti won ta si yan la de yo ra ta na ah ti won ba ni ah o ju pe keyan mo ba pe keyan gba we bi osu kan ni
0: o
1: bi se ni moment
0: lo se ma ri
1: bo se ma ri ni
0: awon eyan ti e tin pe gan na
1: bo se ma ri ni yan
0: ah o ni agbara
1: ah
0: wala wa hello
2: I just
0: se wa
2: o lo se la to wo wa jo
0: o lo so ba o lo se ma ri tagro ba gbeyin opin bayi sobiri yen wa tilekun o tilekun mo won o wa fi kokoro pa mo
2: wa ara kan to wa loko re jade yen o Ọkọ di access any part of the body of her body.
0: Bẹ́ẹ̀ni.
2: O le di access to any part of his body.
0: Yes.
2: Àwọn tó bá ti pé ẹ bá fọwọ́ kan bí Yẹ̀gàn bá kiri kiri yẹ̀gàn kò ní ṣe dáadáa yàrá.
0: Àbí nà.
2: Ọkọ ẹgẹ ṣàjẹ́ kí n dátọ̀ wọ́ mi lẹ̀ kí n kúrò.
0: Ilé
2: yóò satisfy.
0: Ese gan olusọ ese pupọ ese adupe lowo yin 0706949 3000 0706949 3000 Ṣọ́n wà ń bẹ̀ yẹn? Wọ́n ti sùn. Ẹ má parọ́ máa jalè torí ẹlòmíì ò sọ pé wọ́n ti sùn. Sódà wọ́n ní fọ́ṣẹ́ wọ́n ní bá ṣẹ́jẹ́ ṣé ò ní já. Ẹ má ti parọ́ kí ló máa ṣe? Ẹ má jalè ńkọ́. Àìsàn ẹ sọ̀rọ̀. Bàbá wọ́n lo fọmùlà dọ́ọ̀jẹ̀ ó dà ẹ ṣe gan ni. Adupe de owo yin 0706949 3000 odan ni ojo opo to se be ti wo ile agbara tabi ojo opo wa ikeji 0706949 3000 0701445770 Benny, hello esun seyin ni di radio yin ejo esun seyin ahan o da be se kuro nbe so da elomi o le ni anfani lati lo akoko yen káwọn pè wọlé torí pé a máa já mọ́ra wa lọ́wọ́ pàápàá ni aago méjìlá ti kó ìṣẹ́jú mọ́kànlá láti kọ́ni sí ọmọlúàbí kan ní splash okitente ni lo se badon ni fere lembi o na ni ati nkiyin ojo opoto wole agbara ni 0701 4475770
2: 0701 4475770
0: Benny, hello. Etonio Moguro yin dada shala fi ale wa sa.
2: Dada na gulo kula kete.
0: Ah, lati ede.
2: Number ule ni kana text message si.
0: 080 message lori ewo sa. Se lori ele ta salale abewo, aba won okun tan ba ni lo ta ponpon.
2: Abi pe ti e fin ka won tan se message si ni e.
0: Ori internet ni, ori Facebook.
2: Eh, bi si direct SMS.
0: E le send na so ri eleyi bayi sa so da maleka. O na mo npe fun yin 0706949 3000.
2: Okay, hold on. Sorry.
0: Okay, 0912649. Hold on, ke duro so jopo. Mo ngba yin.
2: Hello.
0: Yes, amu wa pelu yin.
2: Eh, o se pa ma di pari oro.
0: Ah, eh zo nbe.
2: Obirin
0: sugba okan na mi
2: sugba ki e mi ko
0: ra
2: da wo be o ti ya mo ti n do mi be ni o ye mi gan ke n so fun
0: wa
2: en ti yo
0: Eto ni. E se gan ni. Gbogbo awon eyan wa nko o. Ke ba wa ki won o. Hello.
2: Awa awon eyan wa wa o.
0: E ku gbadu oruko yin ati bi te ti pe wa yi.
2: Eni to ba paro o ma lu lowo.
0: Eni ba paro ni o lewo lowo.
2: O ma lu lowo da da.
0: Ti ma gba yin mu.
2: E to ba tin paro a tu mere se.
0: E ma paro ma mere se.
2: O ma mere se ni be de
0: be ni. O fi kokan lawo yin le ti mu yen.
2: To ni eni to ba se paro amireje
0: en ba paro yoruba ni yo ja eh
2: ni mo be la da da
0: ma bo la good e mo ju e mo ju e mo ju e mo gbe fun 0806641 el don eto ni ami ase dumare
2: lagba lo lo eni bowo
0: ami ase se mami wa legbe yin
2: Mommy,
0: Mommy, what's up? Hey, yeah, sure, I'll go to the window.
2: Oh, God, Timmy, or Giamma West.
0: Oh, Giamma West, sure, go to the window.
2: I said, do what I want to do. What I want to do.
0: Oh, gee.
2: I don't think I'm going to
0: do it. Okay, now.
2: Gbadẹ
0: ba ni ka se ta ba wa se ju ala
2: mali
0: pe a wa sku ise le ni eje e ma je se e gburu ise ta ise ta so eje letile inu le gogon ise le ni keje
2: ewure to wa lo si ewure to lo si se wa

0: them, I send money, you know. So, and I don't think there is anything she lacked being with me as a wife. Honestly, as I'm talking to you right now, I'm in a position of going for another second wife. And if
1: No. Sorry, Abu, I'm at the shebe. Any suru. Any suru. Sherry, ti le ba ti mo ejo ma pe number mi e mu number mi soye yin eje kan wa na kankan eje kan wa ejo kan wa ka da won leko ka gba won ni moran soye yin so ti yin e farada soye yin e farada to ba tun di boya bi owo bi ago bi merin o ma meta merin ni daji yen e tun lo re bon pe my invite won eni ki won wa kan wa won kankan nu yara yin mo gbon te le fi mu won ni yawo mi awo bi na ma nse be ta ba ti mo pa gro ti gbe wa bayi e di ta ma pa ro fun yin e lo mi nkan ko se yara to pe ye ira na nje be nkan ko se madam ti dadi ba se re ba mo pa wo mo kaka kuku bayi wo lori bed won di se te mo fe se tan kan to mari ah o ti gbe mo ra yo ni e be ni tori mo ni de ni awo bi de to ma ndogbon mi tamo anu bedroom abai ta mo pa ni do ko wa ni sa a le ora duro ka ni my dear just push me up a little bit push me mo fe mo nkokon lori wardrobe yen ni jo please just push me up iro ni nje be tori pa ni de ni so ye yin sin elomi a ma so fun pe ah my leg go babe please come and rub it for me it's a lie ke sin kankan to sese olohun ba ngbo won fe kan kona fun won gidi kan se to ye kan se ni eyin na le ton won gba mi e ba ti je pe de ba yen ni e ma gba mi e ma lo brain ni bo ni aji a e wa mo fe fi nkan kan yin lori phone mi e ma ti de ba yen ba won do we ke awon je ma dia
0: I did last someone what promise money next make money my follow my
1: thank you
0: and you show I olorun go mi paro fun mo ti be like my change my music by
1: oh ejo e ba mi mu won wa ejo
0: last year ti mo lo ba e mo ti mo ti ah oko mi ojo ni my money ma ori seyin every day by listen by next year bar at least I'll buy
1: these
0: for you to go and do
1: it
0: and come back.
1: Enjoy, Abu, please.
0: Don't let me go so far. I'm going to go. Yes.
1: I'm going to go. E ma ti change mind yin o ejo e gona ran meka kini bode meka ba ajo ma se ni lagbara olorun ejo ejo ntori olorun se gbo ejo tori olorun na me christian
0: Okay.
1: Ajo ma se ni.
0: You know my she ma wa sabo wa she bi la bi kankan. She ma wa sabo sha.
1: Ke la wi?
0: She you know when you come to sabo ba da.
1: Yes, yes.
0: Okay. Anytime to wa re like ma wa sha wa she office me now. I invite you ka wa mara.
1: Okay. Okay. No
0: wala. Welcome. I'm free man. Understand?
1: Hey, yeah, all right.
0: You come to sabo, you ask for fasha shopping complex.
1: Okay.
0: Yeah, that is my shop. Also, I had moment.
1: Okay, all right. So, mama fe ki e pe iyawo yin bayi. Ke wa e wo bi te ba ti ba on soro tan, e wa pe mi. To be pe kemi atawon crew ka jo wa, a ma wa sibe. A wa jo ba yin se meeting. Ori ofe mi fe ko fo won ru o. Te ba lo bo so we lo mi bayi. E wo, a je ne mo guro yin mo. Eyin oni so pe fe lo dundun be bi oko roba. Any yet to the pain, cut all that lay son. You can mole a gentle lemon. Ejo, a matty be no by Shabo, Ejo, a duck, mobile benny, Shabo, mobile no koala, a mabino, Shabo. Eje, the bombata before your canyon de ballet, Shetibo. Oh, my shesh, equin on bammy, Tim Machet, a maquin on bammy, so a moon on bammy. I tell me, I see, I won't call you, me a lion. How are buying?
0: I love my family. I love my wife.
1: You're Daphne. And she loves you too. What can Sarah money? She really loves you. Or long, boy. Or long, ally. One love me when woman dance. One love me. Hello, me, I'm a hide. Honeymoon,
0: in terms of sex, satisfaction. I'm a few problems, but unlike me, everything is about my shit, maintain the house, clean other things. Sometimes I'll tell you, I'll be pleased. Well, I like it. So, that's why you know, this one needs to report it for a season.
1: I ain't sure that now. If I compile the learning, am I worried? Eh, but not by it, imagine. I can't follow me, Lamfani, sir. Ben, you know me, no, I thought you need Latin ball in Cocker, be made. Shebo,
0: I love sex.
1: Eh, gone. Am I worry? Am I buying updates? Why I upgrade you that? Am I worry? Oh, to she. Shebo, am I number me? Shebo, she gone. All right, sir. She am I be no ejo. Oh, dan, ain't I gone tea? I'll be it once on sing. Oh, can talk by shop before talk of 500,000, half a million for a lot of no. Come off it, Ada. Shemario, King Shokogidi. Sha ri pe opopolopo obirin e mo kan o je kelomi ti e to edanu to lohun ba so pe kin tete ma be baba ilale yi to ba lo fe yawo keji boya ni ti ya nje ni bi to bo si abe en ti o lori okun gidi kan ni to ba lo bo so wo ru eni to nse daada fun abuye o gbagbe ele. Hello. Hello.
0: Hello, Olusola to go ba so
1: Olusola yin e wa ye nkan bayi.
0: Or we shall have you, Jagger.
1: Oh, Danage,
0: oh,
1: Dana.
0: Oh, you're not going to do, I told you were. What day we take him for granted? What will go? Who they go?
1: Can you do now?
0: It's all by work, but you took a
1: walk. How could you feel? Oh, told you, don't know that in Tabuna, say, my mother, bed, my Emma sorrow. Sugar, no one but at your forty fair, the moonlight.
0: My dear. My dear sister, no matter what you might have done.
1: Yes, now.
0: Abba.
1: Hey, you told you, one year ni.
0: You could call 500,000, that lady.
1: Once it's our shop, 180, I've been con. So, one year then, Bentley, one told you, one show one to like, one told you, I'm one told you, I be. I'll come here and say, you're about kitchen, then I bought it alone. Like, go down, I wrote down, I was one of you, colleague.
0: To
1: buy one
0: thing,
1: buy one thing. We open like that. We open. Oh, too much money. Ewo, I should jare. I just told you alone. I want to bury. Jack Akbe. I just told you run up with that alone. We bang bo. Ina imagine. Koko in support. Fair on lost Israel. On fair on lost America. Si be na ke to wa je pe ru okun yan ati le kun mo ri lo ni tojo to wa ro gbogbo okun lo wa la grow o mi gan ti le re ba pe agro ma gbe lale yi elo sa era sa e so sayin di radio yen ejo
0: yo sayin be
1: beni sa
0: ki abu yen so
1: beni
0: ki man o ti bi to sele ya obirin yen lo n se kini lo n direct obirin yen
1: ya obirin yen ni o fe ko gbadun
0: lo fe so fanu
1: okay
0: so fanu tori asipe ya le kini kan ni o ya le a ile okan ni
1: okay
0: ni sajun so ọpọlọ ko kon ta ya re ni direct je
1: okay
0: ko ma ko ma
1: okay okay oda e se mo dupe e se ngba nba de be emi omo nti won ri en ti o fe won o gbe le oko nti o fe fi ya je won mo fe meni na be ngba nba de be mi o ku ba won so toro eyin na me nte ni ma de wa jabo fun yin en bi ababade e mo na o ba lo nti wa leyin be ni olo olohun ona eyin eyan ni be ni ola bata bayi ni ni mo omo yen fanda se ta se ranko ni ko le pako be ni a de be ade dasi awo si so to fun won tori pe yoruba bi ti wa ni yawo won a so to to fun won a ni kere ki la fe gba nu ka paro hello
0: hello
1: yes I call e jo kuro ni radio yin sir
0: kale o
1: era sa o
0: e ko to
1: a n gbiyan junior ikan ni omo lo abire ikan ni splash
0: ni ba da abi
1: beni
0: lati
1: abokutani mo ti so. Wow, egba meji ki jiyan o.
0: Ba wa.
1: Ah, era sa.
0: Yes, ma'am. Ejo mo fe ki egba mo ni amo.
1: Mhm. Ki lo sele?
0: O ni omobirin kan ti mo fe.
1: Mhm.
0: Do ti to ati de do mo ti bi mo meji.
1: Mhm.
0: O ni awon koko to se laarin ma ti ya o mi so won to kin ni ni abise
1: mm
0: o ti mi le ti so pe kin fe lo mi
1: mm
0: mo wa ri omo obirin mi
1: okay
0: mm o ke salaye fi e pe bye bye lo sele mo like ni mo si fe fe o ko bye bye lo sele
1: mm
0: si gba lati fe omo de ni gba lati fe
1: okay
0: o wa so wi pe o ma so fun awon parent ohun ko won pe lo si study
1: mm
0: o de so fun awon parent e
1: okay
0: awon parent e de so fun awon wi pe awon parent e lo won lo bere si won ni mo da
1: okay
0: won ni se ki n sera fun idile awon baba mi
1: mm
0: omo wa so fun àwọn òbí ẹ̀ rí pé àbúrò lè sọ fún un dàbí kó òun ìfáìtì ẹ̀ wá sọ́dọ̀ yín kí ẹ sọ fún fún ara yín.
1: Ok.
0: So, màmá wa sọ pé kò sí wàhálà. So, màmá wa sọ fún mi. Lọ́jọ́ tí mo wá gbé tí mo mọ́ tó tí mo wá jalè, mo wá rí mọ́ mi. Mo jalè báyìí, ọmọ mi ni mo jalè sí. Mo wá kókó fẹ́ ẹ̀kọ́ yẹn lọ́gbà mọ́ mi yẹn pé mọ́ mi kì mí ni báyìí orúkọ mi ni báyìí. Ọmọ yín sọ pé ní kí n rí bàdé lọ bá wọn mo wá ṣàlàyé fún un wọn wá sọ fún mi pé lóòótọ́ mo dá èèyàn dáadáa ní mí wípé mi ò ṣèyàn burúkú ṣùgbọ́n báyìí báyìí ni ó ṣe nídìí bàbá mi kì í ṣọra fún un mo wá sọ fún màmá yẹn wípé èyí kọ́ ló bá àjáwò mi jẹ́ mo ti bímọ méjì
1: òkè
0: ìyàwó ṣùgbọ́n àbísìn ló ń ṣe ìyàwó mi. Ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹ́ni ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì. Ló ń bá mi tọ́ mọ́. Mo ṣàlàyé gbogbo ẹ̀fẹ̀tì fún màmá ẹ̀. Màmá ẹ̀ wá láti sọ fún mi pé kí ni ìbá ṣe dáa tó kí máa ti bímọ rárá. Bí ṣe mo ti ṣàlàyé fún ọmọ yẹn ní ọmọ wọn wọn ní bẹ́ẹ̀. Wọ́n wá ní ohun tó ṣẹlẹ̀ ní wípé kò ṣẹjọ́ lọ́wọ́ àwọn kọ́ńkọ́lọ̀ máa bá gbé bẹ́ẹ̀. Ó ṣùgbọ́n ọwọ́ bàbá ẹ̀ ni ọ̀rọ̀ wà. So wọ́n wá ṣàlàyé mo ní mọ́mì mo ti bímọ mo ṣe ìyàwó ńlá àwọn àdéjì ẹ̀ lórí àwọn ọmọ ọmọ mẹ́ta lọ́mọ bí obìnrin kan ṣe tó wà nínú ọmọ àwọn nìyẹn kíkọ́ tó ṣẹlẹ̀ ní wípé àwọn sọ fún bàbá ẹ̀ kọ́ tí bàbá ẹ̀ bá sọ. Kí n má fọ̀rọ̀ otu ọjọ́ kẹta ni ọmọ yẹn bá sọ fún mi pé àwọn pẹ́rẹ́ǹtì ń sọ pé kí n má wá ọ̀rọ̀ wá mọ́ nítorí mo ti bímọ. Wọ́n á sọ fún wọn pé kò sí ẹnìkan tó bá fẹ́ ṣe bóyá ìyàwó ló fẹ́ ṣe ni ọ̀rẹ́ ìdí láti ṣe fọ́mọ ọ̀hún.
1: Ok.
0: Fọ́mọ ọ̀hún. Mo ní kò jù kò jẹ́ kí n fẹ́ nítorí mo láìkọ́ mọ́ náà.
1: Ok.
0: Kí n má sọ̀rọ̀ ọ̀gbìn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ọmọ ẹ ṣàfara ó forí kọ́lẹ̀ ó ní rárá pé nítorí àwọn òbí wọn ti sọ pé mo ti fẹ́ iṣẹ́ sáwọn òbí wọn. Ọmọ obìnrin yẹn dẹ̀ láìkì ni èmi náà dẹ̀ láìkì.
1: Okay. All right, Oda. Edro so jokpo ha won yan ma gba yin ni oju ko to di pe emi na fi amoran ti mi le lori. Soye yin.
2: E ma gbo. Mummy mi na ti wa ni kin bi wa. Mummy to bi gogo.
1: Okay.
2: Mo wa bi lo. Mummy mi wa so fe pe sori omo yi. Mo to wa lo wa omo yi. Iye wa la yi, o wa la yi. Mi ja won ni 50 years. Shuda ko won tun ma gbo mo bo ni. Bye lo sele. Abi so ni lo shi. Ko sugbon. Le fait à anything to ba fe o ma se fun o ma de so pope ko so la ninga ti mo pada to wa gbo mo pada si ni o ya enu to pada jabo ti mo to pada drop si ti pe o ma sa ta ku sa pe
1: e ya wo yin yen ti abi se won yan lenu yan bo la won wa
2: o ti wa ni le ile wa
1: o sa la won ti ya se ba won ma ya to ba se won be yen ton ese bi mo ni won pada normal
2: be ni are ma won ki
1: Benny, o man to bi igba wo ki ti won yen to lole.
2: O man to bi abi 7 months.
1: Benny, awa pada si normal pada.
2: Then sele mo yi ko si. Ikin ti sele, ikin ti de ti sele. O kon mi le fa momo nitori ibe lo kon mi ma wa ni Google.
1: Cherry, se awon fun awon wa so pa won o fe yin mo, e je ngbo.
2: So be o.
1: Won so be now. E je ki awon ara ile kan ko gba wa niyanju. Okay. Sherry kini te so pon se yawo yin yen o ni igba ti mo kere ngba yen o mo wa bi e ja so ko bi omo odun mo kan la bodu me wa ni gba na lohun Sherry po ti pe now o ni arabirin kan ni adugbo wa ni gba yen lohun so o wa bi mo o wa ni ape kini yen lo se pe abi si win ni sugbon gba to ya bi won lo nkan kan fun won ara won pada o ma no ma
2: be
1: so ti yen now e wa ti bi omo meji papo
2: be
1: na be ko
2: be
1: now e je ka won eyan nule kokoko gba yin ni oju emi wa fun yin ni abala meji ni moran mi e te bo wa sise le lori nbe to ba ti di ose to nbo bayi e wa fun gbogbo le labo pe ise te bi te ba de re o oya ewo ni ke se nu mejeji
2: okay
1: so yen oya e je ka gba won laye ki won gba yin niyanju e foju opo yen sile 0706949 3000 oya eyan ara ile e je ka dasi kini kan se e bo ni kini ki won se oluso ejo kini kan se kini arakunrin ile se
0: hello ko need coffee
1: yawo keji
0: ko need
1: all right sir
0: owo ti kule owo mi ti so the topic you can
1: ni bo for where
0: Ko
1: ba dare lawo jare wahala ti dare na. Otiye, oda, ase gan. E ja tun gbo telomi na. 0706949 3000. O na ni oju opo. To ja si kan ni ti omo lu abi 0706949 3000. Tabi oju opo ikeji yen na ni 0701445770. Ejo, kini ki won se? Hello, esu sayin ni di radio yin. Tori asiko. All right, eje rin sapa bi.
3: Hello.
1: Hello. Yeah, era sa era ma.
3: Anti Tola ni
1: e ka le o ma mi se wa.
3: Wala fi mi.
1: A dupe.
3: Wa da wa yo ya wo latoyo.
1: Emi na ti wa be gbogbo oyo nko o.
3: Alaafia
1: mi. Se ma mi gura ala jade wole o.
3: Alaafia ni won wa.
1: Oye da soro yi.
3: Alaafia won wa. E le ma.
1: Yes, mom.
3: Se ri okunrin yen.
1: Benny.
3: Wa ko ku die.
1: Okay.
3: Ko ye ki kafe wa so pe awon ato obinrin yen o fera won. Ko ye ki won so bi ka be yan ba la re yin o ya, ogo ara re o ya. Sugbon ati san won ni yo lenu. Won ti bi yan ba fe obinrin o, ile yen o leto.
1: Ko leto.
3: Bene. Tori obinrin la bi akoso bo ti wule ko ri. Yo fi jowu bu obinrin fi oro yen bu obinrin yen lojo kan. Bene. Ele ti won de so pe won ni ki won soro fa awon eyan won e ki ne se ki se pe won pa fa set won up ki won le so won ma le fo ma won
1: be e se e ku lakai
3: so ki won tun ko kun yen o need you be yawo mi
1: okay
3: o need you yawo mi
1: okay
3: o feran yawo e won si bi mo yawo de so pe won se mo
1: ben
3: n to da n se obinrin yen n to ni igba takoko ni
1: Ben.
3: But to bad demon the can. Baba re ni se omo e to bi para de ba mi le. Ki won jo to do maru, me ki won to ko won plan for ma me.
1: Ben. Yo ba won omo tojo won meji won gan lo.
3: So ba fi se pe kini ka won tojo omo
1: won. Aboro yen ku salagbede.
3: Mama boro je. Bi ya ra kun yen ni o ma so fun pe o fe mi ni. To ba so mo ti won obirin, a ti foro siru ara wa.
1: Eh. Wọ́n ní ṣerú ẹ̀.
3: Obìnrin ṣe àṣọ̀gbé kọkọrin ó lé bóde ni.
1: Obìnrin lọ dáràn.
3: Kí bọ̀dá yẹn ó dákun kó jọ ilé èdè òní dàgbọ́ lọ́wọ́ dá wọn ọmọ sí fún.
1: Àmì.
3: Ọmọ lọ tẹ́lẹ̀ sọ ọmọbìnrin tó ń yọ ọmọbìnrin tó ń ṣe kíní tí ìyá rẹ̀ ń gba wájú tí ń gbẹ̀yìn yìí
1: o ti yé mi ma.
3: Kọ́ dákun o, kọ́ mọ̀ lọ tẹ́lẹ̀ sí o, wọ́n ti lọ́mọbìnrin kan ṣoṣo táwọn nínú. Àwọn yẹn sì ń darí ayé rẹ̀ tó wọ́n tọ̀ ní táwọn tó wọn àtọmọ́ ọjọ́ sọ.
1: Bẹ́ẹ̀ni. Ẹ ṣe gan ma.
3: Ọkọ̀ ọmọ ìyá àgbà lẹ̀ yọ̀ dáa fún o. Ìyàwó rẹ̀ kọ́ fara dà fún o.
1: Ẹ ṣe gan ma.
3: Ẹ ṣe mọ rẹpẹtẹ ni.
1: Bẹ́ẹ̀ni. Ẹ já tún fún ẹlòmíì láàyè ma.
3: Ìtọ́jú ọmọ tó bá yẹ kí
1: wọ́n pílànù
3: fún.
1: Bẹ́ẹ̀ni ma. Ẹ ṣe gan ma.
3: Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ni. Ada ẹ ṣe gan ma. Ẹjọ́ sísáyìn kúrò ní rédíò yín. Ẹjọ́. Ìṣẹ́jú àyà kan sí. Ẹ kalẹ̀ sá.
4: Ẹ kú ọ̀rọ̀ ló.
1: Ẹ wo ọ̀rọ̀ ló ni o, àmì àṣẹ Dumare.
4: Ṣé rí ìmọ̀ràn ti ní ọ̀pọ̀ lórí ọ̀rọ̀ yìí?
1: Ọ̀ya.
4: Bí a fẹ́ gbégi sí ìdí ti òun bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
4: Ṣé rí kò fẹ́ sẹ́gbẹ̀ pé kéèyàn fẹ́ yàwó méjì ṣùgbọ́n pẹ̀lú ọ̀kọ̀ ní sẹ́rin. Etí ẹni sọ yìí. Ifi si obìnrin yìí tó lóògùn.
1: Ok.
4: Ó sì ní ìwòsàn.
1: Ok.
4: Pẹ̀lú ògùn ọlọ́run ní ìdarí rẹ̀ lọ.
1: Àmì.
4: Ẹ rí gbogbo àwọn tí ìyá ń gba wájú ń gbẹ̀yìn. Ká ṣọ́ra péjì káàbà bẹ́ lórí o. Ikú tí wọ́n pa nìyẹn rán jìnnà sí ni o. Báwo kiri ilé ayé.
1: Ok.
4: Bó ṣe pé àwa ti tilẹ̀kùn.
1: Àbí? Ó dà. Ẹ ṣe gan ni.
4: Ṣùgbọ́n àwọn ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé ni.
1: Bẹ́ẹ̀ni.
4: Ìyẹn sì máa ń kẹ́kọ̀ọ́ dáadáa.
1: Bẹ́ẹ̀ni.
4: Kí n tó so bẹ̀rẹ̀ yìí níìsín. Tẹ́lá wà bọ̀ níìsín. Ó ṣe é ṣe. Kódà ní ilẹ̀ Yorùbá ká bá rí aláwo gidi. Ibi ṣe ikọ̀ dà kọ̀. Wọ́n yẹ láfẹ́ gbò ní wọ́n gbogbo tí ó mú.
1: Tí ó dẹ̀ ní ṣe mú.
4: Kọ́nà ò lè darí alẹ́ ayé rẹ̀ láàmú.
1: Ok, ó dà. Ẹ ṣe gan sá. Ẹ ṣe gan. Ẹ jẹ́ ká tún gbọ́ tẹlòmíì náà. Ẹ ṣe gan sá. Yes sir, thank you sir. Ẹ ṣe o. Hello.
5: Hello, Mako Ajo.
1: Ẹjọ́ sún kúrò nídìí rédíò yín. Ẹjọ́ gbogbo ẹ̀yìn aráalé tí ẹ nífẹ̀ẹ́ láti dá sẹ́tọ̀ yìí. Ohun àkọ́kọ́ ni pé ẹ máa bá mi sún sẹ́yìn kúrò nídìí rédíò yín. Ká lè gbádùn ara wa. Èrò pọ̀ ní ojú òpó. Ìṣẹ́jú àyá mẹ́ta mẹ́ta fún ẹnì kọ̀ọ̀kan ní ṣókí. Ẹ ló sà.
5: Àwọn tí wọ́n bá wa dá sọ̀rọ̀ wọn ti ń pẹ́ jù lórí ìdásí.
1: Ẹ má bínú.
5: Tèmi kà ń dòrí sí ni pé ọkùnrin yìí ìwọ̀n bá náà ní kẹ́ẹ̀ fi bá sọ̀rọ̀ kó kúrò lórí wàhálà yẹn.
1: Kí ni kán ṣe?
5: Kọ́yà kó lọ tọ́jú ìyàwó ẹ̀ àtàwọn ọmọ méjì tó bí. Wọ́n jọ̀rọ̀ ra máa gbégbé sí ilé ayé wọn lọ ilé rẹ̀ ò ní dàrú o.
1: Àmì ẹ ṣe gan sá. Thank you sir. Hello. Láti ẹ̀dẹ̀ ara sá. Kí ni kán ṣe? Hello. Ó dẹ̀ wà kàmí lára o. Ẹjọ́ láti ẹ̀dẹ̀ yẹn gbìyànjú kí ẹ padà pé mi mọ nǹkan tó ṣe ojú òpó yín tí ó ṣe bẹ́ẹ̀ tó déédé rè 07069493000. Hello.
5: Ṣé mo pè Akínmọ́lẹ̀ Ọlọ́gbọ́n láti ẹ̀dẹ̀ sọ̀rọ̀ sí ọkùnrin sọ ní ìsìn yìí nígbà tó débi pé ní kí ìyá ìyàwó tí ń lọ sí kí ni ń ti lọ ní olóògùn nítorí ìyá yìí nígbà tó ti gbọ́rọ̀ yẹn. Ìyá yìí ò ní jẹ́ kọ́mọ yọ fẹ́. Ọmọ yẹn bọ́mọ yẹn bá tún lóun láìpẹ́ ẹ̀jú yọrọ ni gbọ́jú kò ìyàwó kejì. Ìyàwó alákọ̀ọ́kọ́ ni kò sí àdúrà ò ní ṣe.
1: Bẹ́ẹ̀ni.
5: Ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ni. Kí ló dé? Kò sí
1: ago kan ti ko iseju 4:30 lati kan ni ti omoluabi e ma lo si atarijara ni agbayojopo Facebook ni ke lo se awari e ni tona splash fm 105.5 Ibadan isimi alayo pelu tolani aladelaja 0907117 hello yeah e kabo spirito
6: akoto
1: yes mami oruko yin ati bitete pe wa
6: Lati
1: alakia ni lo Ibadan. Ejo kini kan se kini karakun se.
6: E wo, kom o ti be boda yen, ko ma seyawo mi, iwe ti sele tele to so do mi te pe at last omo mefa lo pada bi. Omo mefa. Nisi yo wa to kan ni don gbadun lo ni ko si kini kankan.
1: Ejo
6: wo le so pe won seyawo mi tori yen.
1: Ejo ma. Se kini yen wa kuro lara ti won nigba yen kini yen o se won ma bi.
6: Kuro lẹyin to bi mo mefa
1: ton ko se ti o bi mo mo ko se nkan to
6: nse mo ko si nkan to nse won mo wow be ni ko wa ta won ya ti o pe won do gbadu de sin o si wa laye
1: a je pe ko mo mo ra bo be po mo ka meji won obi si won obi kan gba fo lo
6: be ni to ba ti stop won o di ko yo ni se mo
1: okay e se
6: to so mo mi dada ni
1: okay
6: ẹ ṣe gan ni
1: Mary Gold adupe ni owo yin belo femi Sunday mafoje Peter Nathaniel Olawale Akinyele Adedeji Kehinde Olamide Nurudeen antenna adupe antenna yin duro sososo adupe o ti amiyo Olawale thank you baba be Segun Aro Saye wow e ṣe gan ni balugun sesan ajowa lori eto ni ale oni ni won ni simi alaro le to be ni koni royin lagbara lowo Eledumare woni rest mommy jp eh ogbon oya ti mo olorun oba Eledumare koni fiyin sile o hun e ku igbianju gan ni o well done ma that's from Mr. Tiamiyo Olawale 0904509 hello
7: e ka le mo
1: e ka bo si koni ti omoluabi koni splash lawa yi
7: to lati fe lele ni
1: All right, oruko yin ma.
7: Mezi bala bi ti ko ma yin do la ti fele le.
1: Lati fele le ninu Ibadan. Ejo e ba wa da sete kini kan se.
7: Ba wa so fun won kan ma manage e lo be. Ko ba je mi ti lo fun won lo ti o ka di bi. Ta n do ba bi mo yen kan da o ge fun won ko ba won toju omo.
1: Okay.
7: O ti nkan to ni be o lo gun ba ti solution ti gba. Oni na ti le ni to se legbe ni omo merin le ni yen. Ba ti o bi mo money ta ta wa to ko. Even ni yawo yen o ti pada travel out.
1: Wow.
7: Yàwó àtọ́kọ ọmọ ẹ̀bẹ́ ni.
1: Wọ́n
7: ti travel out. Ṣé nǹkan tí kò ń lọ? Kò ń ṣe nǹkan tó lọ títí láéláé.
1: Okay.
7: Táìmù ni.
1: Okay.
7: Táwọn bá ti bí ọmọ kan kò lè ṣe wọ́n mú àbúrò mi kankan lẹ́ni tí mo sọ pé àtọ́kọ àtọ́kọ àtàwọn ọmọ ẹ̀bí tí wọ́n ti travel lè wọ̀n ní dáhùn.
1: Àmì àmì. Ẹ ṣe gan ma. Ẹ ṣe gan ni. Ẹ ṣe gan ni ṣẹ̀rí ẹ̀yin màmá mi méjèèjì tẹ bá mi fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ mo gbósùbà fún yín abiyamọ nìyẹn ẹ ṣe gan ni ẹ ṣe kó àtìlẹyìn mi ojú òní tí yín lágbára lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ kí n gbé ìpè bíi méjì péré sí tàbí mẹ́ta náà ni bẹ́ẹ̀ nítorí pé aago kan ti ṣe bẹ́ẹ̀ ó ti kó ìṣẹ́jú 23:00 láti kan ni splash 105.5 Ibadan fẹ́lẹ́lẹ̀ ní àfẹ́fọ́fẹ́ báláwo òun náà ni àti ń gbádùn ara wa 0706949 3000 òun náà ni ojú òpó àkọ́kọ́ ńgbà tí ojú òpó ìkejì yẹn jẹ́ 0704475770 0706949 3000 bá ti gbé ojú òpó méjì àbí mẹ́ta ó tó gẹ́gbà hàn ká wá parí ẹ̀ka dé ládé ká wá gbọ́ abala orin john lọ.
8: hello
1: hello sir.
8: ẹ kalẹ o.
1: ẹ káàbọ̀ sórí ètò ẹjọ́ asúnṣá yín kúrò nídìí rédíò yín òfin àkọ́kọ́ nìyẹn sá.
8: a ti kúrò níbẹ̀ o.
1: mo ń gbádùn yín báyìí.
8: Akinyele Nathaniel Olawale lorúkọ mi.
1: ẹ ra sá mo ti rí kọ́mẹ́ǹtì yín náà thank you sá Akinyele.
8: Arákùnrin yẹn.
1: Mm.
8: O tọ́jú ìyàwó ẹ̀ ni.
1: Okay.
8: A
9: ọ̀nà tó ń ṣe kìí ṣe ọ̀nà tí kò ní ìwòsàn ní. Ìpínlẹ̀ wà àwọn àáfàá lè ṣe. Gbogbo èso tó tọ́jú ẹ̀. Méjì tó bí yẹn gan kò lè tọ́jú ẹ̀ tán.
10: Bẹ́ẹ̀ni.
9: Tó bá nífẹ̀ so kó má mọ kó tọ́jú ẹ̀ kó dẹ̀ máa fáyín kan ẹ̀ lọ.
10: Bẹ́ẹ̀ni.
9: Ìyàwó méjì ó lè fa wàhálà.
10: Bẹ́ẹ̀ni sà.
9: Ẹ
10: ṣe gan sa. Ami, ami, ẹ ṣe àdúpẹ́. Ẹ wo ẹ jẹ́ kí n máa fi gígùn abala ìpè yẹn báyìí torí pé aago kan ti ku ogún ìṣẹ́jú ẹlòmíì tó rán pálá wọlé torí Ọlọ́run kó má dàbí ìdàlágara tàbí àfojúdi. Ìṣẹ́jú kan péré. Hello sir.
11: Ẹ kú ètò.
10: Ẹ ra sa orúkọ yín àti bí ẹ ti pè wá ẹ̀.
11: Emmanuel láti Báṣọ̀run.
10: Láti Báṣọ̀run, mò ń gbádùn yín, kí ni kán ṣe?
11: Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti rí solution sí kò sí nǹkan tó yẹ ká máa sọ jujuju wọn.
10: Bẹ́ẹ̀ni.
11: Màmá mi ọ̀rọ̀ láàkọ́ yẹn ti fi díẹ̀ múlẹ̀.
10: Ọlọ́run ṣeun.
11: Ọlọ́run ti fún wa solution sí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
10: Ọlọ́run ṣeun.
11: Ẹ̀mí mo pè yín bóyá bíi 2 weeks ago tí mo ní ìyàwó mi mọ̀ tí pásítọ̀ wa ń jẹ tẹ́nu ìpè yín bọ̀ mi rí nọ́mbà yìí láti.
10: Ok.
11: Ọ̀kan náà, òun náà máa ń pè mí. Bàárẹ̀ ní nǹkan máa sẹ́ǹsì. Mo ti dá wà mí jẹ́ kán ṣó mi pẹ́pẹ́.
10: Ẹ pè mí lẹ́yìn ètò, ẹ pè mí lẹ́yìn ètò. Ẹ pè mí lẹ́yìn ètò, a sì lè yanjú ẹ. Ṣé rí ọ̀rọ̀ tọ̀dọ̀ ìyẹn ó pín sí pa méjì sá o? Ṣé rí abala àkọ́kọ́ ni wípé nígbà mìíràn obìnrin mi lè sọ kó má jẹ́ pé nǹkan kan ṣì wà láàrin wọn? Ṣóye yín ẹlòmíì a máa ṣe pé wọn a lè gbàdúrà fún mi bí máa tọ́jú ìránṣẹ́ Ọlọ́run wọn a lè máa fẹ́ mi wọn ò lè gbàdúrà fún mi fífẹ́ yẹn means that wọn a lè máa gbàdúrà fún mi wọn a lè fi mí sínú ọkàn wọn láti máa pray fún mi lásìkò àdúrà wọn. Ṣó ti yé yín.
11: Ó ṣe wá jẹ́ pásọ̀rọ̀ gbọ́dọ̀ gbàdúrà fún ọkàn náà tó wà láti ibi
10: báyìí. Ẹ máa gbọ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n ti brainwash wa ẹ máa gbọ́ mi sà wọ́n ti brainwash àwọn èèyàn jìnà. Ṣóye yín ẹlòmíì gan ò gbàgbọ́ pé bò ń bá dúró ní yàrá òun tó lásìkò àdúrà tó bá gbàdúrà Ọlọ́run máa gbọ́. Ṣé nǹkan tí mo ń sọ ti yẹn sà? So ìyẹn abala àkọ́kọ́ nìyẹn o. Abala ìkejì ó ṣeéṣe kó jẹ́ pé nǹkan bẹ́ẹ̀ yẹn ò ń wáyé. Now ẹ̀ sí ń bẹ̀ ẹ̀ dẹ̀ mú wọn ṣíkún báyìí ṣùgbọ́n torí nǹkan tó sọ yẹn la kàn ṣe wò pé ó ṣeéṣe. Ẹ jẹ́ ká dá sí.
11: Kò sí ti máa ta bá ríra màmá sógo dìp ó dúwà dìpa ìyàwó mi tí ó kọ sí tech tán ní kòrò máa dó sí ibi tán ti ń kọ́lé. Ìpásọ̀ ni gbogbo máa ń dó síbẹ̀ tí mò ń bílẹ̀ tó nírọ̀ obìnrin kan kìnìún kan.
10: Ìyẹn ti kọjá ìyẹn ti ọ̀dà. Ẹ pè mí tí máa ti parí ètò ṣẹ̀gbọ́n ó lágbára àfi sùúrù ìgbéyàwó bí aṣọ téèyàn lọ gbági tí kálukú sàn láti ẹ̀ tí ọ̀jọ́ra wọn ni.
11: Gba ni mo ṣe pé mo fẹ́ jọ ẹ̀sùn yẹ tí mo rí pé ìyá iná onìkan náà ni obìnrin láàrin ọmọ tí ìyá ẹbí lóòótọ́. Ìyá náà ti fọgbọ́n mú ẹrù wá sí Ìbàdàn ó ti ń di pé ìyá náà ti ń yọ kíṣìn sọ́tọ̀ nínú táàgbé bedroom flat. Náà ti fún support.
10: Wàhálà wà.
11: Mo ti rí nígbà àwọn oríṣiríṣi ọ̀rọ̀ kan máa lọ fi nǹkan sóúnjẹ fólú.
10: Bẹ́ẹ̀ni.
11: Ìyá mú ṣẹ́ẹ̀tì mi, mo fi gbogbo ẹrù ilẹ̀ fún wọn.
10: Ibi
11: tí mo dẹ̀ wà, mo ti rọ ẹ́fíríṣẹ̀ síbẹ̀. Àwọn ọmọ mi máa wá lẹ́kọ̀ọ́ kan, wọ́n ti wá sùn.
10: Ẹ kú ọgbọ́n.
11: Wọ́n máa spend bó sí wọn.
10: Ẹ kú ọgbọ́n.
11: Ẹ kú ọgbọ́n. Wọ́n lọ yanjú olúwa ẹ̀dá.
10: Bẹ́ẹ̀ni. Ó dà, ẹ ṣe gan ni, ẹ ṣeun ṣeun. Ọ̀rọ̀ yẹn dàbí nǹkan báyìí, a mọ̀ rírì o, marriage. Hello.
12: Ẹ káàbọ̀
10: sórí ètò. So máa fi nọ́mbà mi síta, ẹ lè pè. Bàbá Adéyẹmí.
12: Ẹ
10: porúkọ ntan ni Agboola Abẹ́ẹ̀kọ́ ni. Ṣé ẹ wà? Ẹ kú ọjọ́ mẹ́wàá. Mọ́mí ń kọ́ àwọn èèyàn mi kọ́ṣẹ́ àlàáfíà ni ọ wà o. Ọyẹ bá wa dá sétò. Bàbá gbọ́ láti yà kúrò lójú òpó. Ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ gbọ́ mo ti ṣe ojú òpó yẹn jọ ẹ̀yin tí ẹ tún pè yẹn má bínú mi ní àǹfààní láti lè gbé mọ́. Ṣùgbọ́n ẹ dákun ẹ tọ́jú ìpè yẹn di ọjọ́ mẹ́jọ ni nítorí pé tí n bá ti ṣe ojú òpó báyìí kẹ́ ẹ wà ní abala àwọn èèyàn àkọ́kọ́ tí ó sáré jìjàdù láti lè wọlé. ke le baba mi da se tori pe bi o ba se yin ko ma si emi mo dupe lowo yin gan fun ife ti e fi han loni tori pe ago kan se be o ti ku iseju meta din ni ogun lati kan ni omo luabi ikoni splash be ni loko gbagba ijopa wo obirin ta jo niroyin ta si nse to lori afefe lori radio ati television ni orile de ya ti le okun na la nkin pe eku bi ojo ojo bi o ti se ri e ri bayi bi awo obirin se bebe be awo obirin an se kisa oni awon eto kan ti an gbejeju ta fe popo dada ngba ba se tan atari e si e ti gbo yin awon obirin o e je ka ma agbaradi e lati wa fun idanileko e ti awon obirin ti a fe se agbe kale re iyan ba yen ni e je ki ma fi yen ki ma dupe e lowo gbogbo agbarijopo e bi mama wa be ni mama wa titi laijo de gboye ga fa ye yojo bi won tin se adorin odun ana gbogbo apoju ta pese sibe o o ye yin pupo ju mama be ni mama di de pe ah awon lejo mi obodo ma jeun ewo mi lejo bayi awon lejo mi obodo ma jeun awon si toju gbogbo awon eyan won ni pe gbogbo lejo won pata ohun ni won jeun adupe lowo yin gan ni Mr. Tayo Adegboyega, thank you so much for the privilege e se gan mo dupe lo gbogbo ebi yin patapata mo dupe e se gan ni no ni so yin omo seru e fa wa na lase lowo eledua ojo opo to ja sodo mi ni 0807 4 85 75 4 0807 4 85 75 4 0807 4 85 75 4 to ma fi se yin tori pe won eroja ti won lo eroja lati nu ohun ti o je eso ati awon efo wa ohun ni akojo o de se bi mona wa ni awon eyan ti lo ti won si pe oto oto o mona doko obirin na le lo ara mi o gbe peli ni ara mi o sa ndide ara yin o se ndide ki lo se yin eyin na ni die e pe si oju opo ohun olohun oba yo de ba wa se lase ni owo olohun oba en bayi bi ati bo si ojo aje tutun ni eyan lojo bi eni e ko ri rojo bi eledura yo da yin si fun ogo re opolopo odun ona le se laye e se laye ati laye rere ti ami yo lawale woni well done ma e se gan ni o e wo owo yin mo nkun wa o Mary Gold woni good evening e se gan ni Bello Femi Sunday woni e pe to ma opolo yin oni daro lati oyo alaafin ewa awon obirin nu eya oda it is well olohun oba yo kokun saanu wa na ni gbogbo e pata be bele yo ri wi be bi ton be ba bi mi le re ma ri wi be ba bi mi le re ma ri so e de lo ro aye ile aye eyan le de re de re de de de re de re de de eyan gbe yin de be agbon ti orin John o na ni asetan lati le kan lo as so beta abala orin John o na ni asetan lati le kan lo bayi bo se nlo be ni awon na ntele se gbagbo ki abala kilo trend a ma mu yen na wa fun yin ojo mejo ma se alaye fun yin dekun re ni abala kilo trend e wo bi atojo oko yin ke toju yawo yin o baba to pe yen o te se alaye pe yen yawo yin kan e won ni abi sin won ni e wa fe fe elomi e wa fe pa nku awon duki ami jo se gbe kan be o e fe se kini e wo bi e je so fun yin se ri e ti roju tan o eledu oni je ke fo wara yin lo mo bere ke wa mo bere pe da ibo la address yi ka tun le roju nda keji ko ti ye yin ba se se ma lo furu fona e bere lo wa awon ti se ru eri won so fun pe iriri buku ni experience buku ni olohun ni je ke yin ni laye yin ko ti ye yin olohun wa se won olohun ke yin gan sa iyawo yin yen inu kan le fe yin o iyan omo yin mejeji yen wa je ngbo inu kan soso bayi onu fi fe yin e je mo pe nigba mi nbe ti yawo yin na ti onu ka jo sibi to wa nle won ti o mo sun ku pe wo olohun se mi mo dara mi ni iwo na ro mi se wa ri bayi oko wa si mi sile lesu pe mo tun bi omo fun mo farada lati sodo lomo ti to ye ko fi so mi leleyi o wa pa mi ti si bi bayi ko ti ye yin e wo bi sa to be pa omo merin le fe bi e jo gba pe e jo roju e bi mo meji si e gbọmọ ọdọ bi ọba wọ bi ọba ti ọjọ ma ti bi mo so ni mo se mo fun yin condition pe mo gbọmọ ọdọ sa won mo pe e gbọmọ ọdọ ti ọba yin tọjọ mo e wa ri pe mo te ri nuro di e ni o ti sa won ma ku be ebu ti o wa ti o tun wa ba le yin je o tabi ti o tun wa kan ma dan wo eyan ko ti ye yin ba ojo na akoko abala ikeji ni ti o pe order
1: awa mejeji ma wule je abi mo kankan si mo gba na je aduro lori meji wa ta wa ka ma flenke jo eyin ni ejo lojo ko kejo ronu la ara yin kejo wa fi die mole ko da na je abe yo kan si ko je meta je abi meji si ko je merin bolo mi o ba ti e wa ya yin lenu gan ti o fi bo se to han yin eyin e to ko lu madam a je beji e keta le ba ma ba di merin le lo ba pa leyin osu meje won ba pada saye won e ba mo flenke jo ko ti yeyin ba se ri abanida ke abanide be o aje ngbo be ni mo so fun yin abanida won ki ba yan de be mo emi lo ni ki nse bo ma da si ko gba kan won sa danu eh aburo mi ni aunty mi ni se ro mo pa ni ore mi ni oh won yi inu danu danu won abere yan mo e wo bi e rara mo to aye yin ba ko ti yeyin enu aye meje mejo ma ni ko ti yeyin ba eh te ba lo re na wa mo eleyi aja bingo ti mo mi en tele ki aye ni ti an ba wonu aye ara nu aye emi akoko na e ni lase mo e ninu elekeji bi le won paropo lori yin e ni ran ti le mo olodun je wulo fun ra yin ni o so yeyin e wo e rora pe le ba ti mo ba ye bo mi e boju yin so pe ife la mo ni mo bo danu ife ta mo do mo bo danu ife yawo mi mo para bo lokun mi ife yawo mi mo bo lokun mi a jojere omo wa ni ke pada be lo be family e pe mo binu my dear mo binu mo ti je kule sugbon mo love e ke wa pe number mi olorun alaye gbon ma tori mo sabe kuta beni ma tori mo sabe kuta be mo so fun yin beni ola ba gbon mi ni nsin ba so je oni awon onise abenu e a je pe odo eni won de si ola awon ba gbon baba mi si nton be nbe na e be na ma wi se na beni ba mi ni ko si bi ti mo yan si lodo yin ti mo yan si lu abekuta tori yin ma wo abekuta gegeun ma de wa de wa se pade pelu madam so yin yonku number mi ni mo pe yen 0807480 5574 ma won wa si abekuta a je lo ri yan madam a de so ni tubi nubi olorun de ba wa yanju e lo ba pari e ba mo je gbaladun yin lo e gbo e je ki nkan di oke lohun ki fun yin ni orin jon fere njogi bayi ki won ma kangara mi tori pe ago kan ti ku iseju mesan aje o

bẹ́ẹ̀ni ojàre a jọ máa gbara wa mọ́ra náà ni a jọ máa fọgbọ́n gbé a jọ máa fomi lò ó ni torí pé ń gbọ́ bá dáa jọ wà ń bẹ̀ náà ni tó bá kú díẹ̀ káàtó ẹ jẹ́ ká a ṣiṣẹ́ lórí ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ kó sì bọ́ sójú ẹ̀ torí wípé kò sí ọ̀nà kan tẹ́ gbà tí ò ní ní lọ bọ̀ òkè ilẹ̀ bí ọlọ́run ṣe dànù tíbi tí rewo náà láti dálé ayé adégbìtẹ kọ̀ǹga wáyẹmí thank you so much ìjẹgẹ john wọn ni ẹ kó ètò ìyá wa wọn ni this is pa aruba ok wọn ni baba aruna isola o make sense o thank you so much alaofemi paul wọn ni ẹ kó ètò mama wa ṣẹgun arúgbó ṣayé akú ìsinmi ò ní o mọ́mí ẹ kú ètò ẹ ṣeun gan ni adúpẹ́ ní ọwọ́ yín thank you so much for being there for me mo dúpẹ́ bẹ́ẹ̀ ni mo mọ̀ lórí ọjọ́ mẹ́jọ ni ẹ̀tún jẹ́ ká jọ pàdé ìsinmi aláyọ̀ ni ètò bẹ́ẹ̀ ètò ni ìsinmi aláyọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀fẹ́ ṣokú àgbà ni ẹ̀fẹ́ sọjọ́ òbí ni ọ̀ ẹ dákun ẹ jọ̀wọ́ jàre ẹ kàn sí wa àrọ́wọ́tó yín òun náà dé láwa lórí 08074855 ọkọ̀ yín kalẹ̀kùn ẹ tilẹ̀kùn mọ́rí ẹ̀ndúnra yín nífẹ̀ẹ́ ni tó bá jẹ́ pé ọkùnrin gidi ni tó ń gbọ́ bùkátà tó ń ṣiṣẹ́ ọmọ tó ṣe gbogbo ohun tó yẹ kó ṣe tẹ wá tilẹ̀kùn ayérayé mọ́rí tẹ lẹ́yìn ọ̀sán nígbó ẹ̀ nígbà náà ni tẹ ní rárá kọ́ mọ kángàrà rẹ̀ lọ kọ́ mọ gbódòdó rẹ̀ lọ kò lè pé kì í pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ìdí ẹ̀ ni pẹ̀lú ọkùnrin tọ́bí ilé tàsí àgẹ̀rẹ́ ta báyìí kó tó wọlé bẹ́ẹ̀yàn bá bíríbírí 77 kò ní sẹ́kàn tí ó ṣe torí pé èèyàn dánlọ́run wò ni n tó bá ní a ṣe ni ẹ jẹ́ a ṣe n tó bá ní àmọ̀ṣẹ́ jẹ́ akọ́yin sí n tọkọ yín bá fẹ́ ẹ ṣe n tọkọ yín ò fẹ́ jìnnà sí n tí ìyàwó yín fẹ́ ẹ̀yin náà ṣe n tí ìyàwó yín ò fẹ́ ẹ̀yin náà kọ́yin sí náà ṣùgbọ́n àwọn pàápàá mọ dìtẹ́ ọlọ́tẹ̀ o èyí ẹ jẹ́ ká yí rojú ọlọ́run bá ń gbọ́ ẹ gbọ́dọ̀ bọ́dọ̀ nǹkan bá kọrí sọ́nà mọ́kọ́lá ẹ gbọ́dọ̀ jẹ́ ọmọ ìdí ẹ̀ tẹ́ gbọ́dọ̀ yíre padà láti kọrí sọ́nà challenge aago kan ṣe bí ẹ ti pe ìṣẹ́jú mẹ́ta mo kángàrà mi ní ọjọ́ mẹ́jọ ní ká tó pàdé ní rè ó ní ohunkóhun tí ẹ fẹ́ bá mi sọ ni lórí 08074805574 bẹ́ẹ̀ ni aago kan gẹ́gẹ́ náà lèmi àti yín àtàtà pínsẹ̀ ẹ má bàbá pé aago mẹ́fà gẹ́gẹ́ ní ìdájọ́ òní ìròyìn àfẹ̀mọ́júdédé gẹ̀ẹ́sì pẹ̀ǹtì aago mẹ́fà bọ́bálù morning splash only tó aago mẹ́sàn-án gẹ́gẹ́ tí fún tẹ̀dọ́ ní ìbẹ̀lẹ̀ ti pàdé mi ìyálẹ́gbà àti bàbá lẹ́gbà fúnra lára rẹ̀ ẹ gbọ́ tẹ́mi bá ti ń bọ̀ tèmi àṣẹ ròní ń gbà wọlé bàbá lẹ́gbà yí ọlọ́gbà bókè mọ̀sán ní ọ̀bà gbà babiola wé ní ọ̀bà gbà kọ́sà àti gba gbogbo ẹ̀ kọ́sà mọ́ bọ̀ tààràtààrà mọ̀sán àwọn pàápàá dé lápáta bàbá sì pàdé lápáta yóò gba mi kọjá á pàdé ní agbára ń bì á wà á tún kó fún yín bó ṣe ń lọ bẹ́ẹ̀ náà ni à ń tẹ̀lé mary gold ẹ ṣe gan ni balógun sẹ́sán ẹ̀ máa fojì peter ti amiyu ẹ ṣe gan ni nathaniel ọ̀làwálẹ̀ kẹyẹlẹ ẹ ṣe àti gbogbo ẹyin ẹyin wa pátá tí mi ò lè mọ̀ ká ní kọ̀ọ̀kan tán ẹ ṣe gan mọ̀mọ́re títí ọjọ́ mẹ́jọ táwọn pàdé lórí àkọ́tún ètò ìsinmi aláyọ̀ tọ́lá ní aládélájà lórúkọ tèmi yé ìròyìn ní àwòkọ́ṣe eré ọmọ tán sọtọ́ sọtọ́ ń gbòòrò ayé àpẹẹrẹ eré ọmọlúàbí wan orí yín ó wà ń bẹ́ ó dàárọ̀ oorun ayọ̀ lásùn ẹjọ́ ìjà máa fi fẹ́ lò ni ẹ̀bìrà yín lè rí ẹ parí ẹ ẹ kó fúnra yín ẹ fi fẹ́ lò ọkọ tó dá ẹ tọ́jú ẹ ọkọ wọn lóde ìyàwó tó dá ẹ tọ́jú ẹ ìyàwó gan wọn lóde kò tí ìyẹn yín báyìí love you all.